0: dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ tó kó dé báyìí.
1: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adérunkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
0: Tó kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni ló ní kẹ̀tíkẹ̀tí.
0: Èló ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò òlò náà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹn tó bá nídìí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa
0: mi. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé iléeṣẹ́ yín.
1: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04.
0: Ẹjẹ́ àtúnmú lẹ́ẹ̀kan sí.
1: 08101 01 01 04 04 28 28 04.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kilala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùnkùn kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nílé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn decoder gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní yìí ó tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Bàbá Ajáṣin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08101042804.
3: Oh, number one.

Vigocap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ó ń gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Vigocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Vigocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

Ti a mo si amotekun na ti fi kile ofin gbe awon afurasi merin kan ti won je oniwo daran ti won wu iwa ijinigbe idigunjale ati didomi alaafia luru nipinle yi en to je oludari ko amotekun akogun adetunje adeleye ino foju oro yi no file di lasiko ti o se afin awon afurasi ohun nilo akure pelu atoka si pe owo ba won latari olobo eleyi to je pe o ta awon iko eleto abo pelu ajosepo awon iko eleto abo na ni se lo file de pe awon atilawe ohun ile pe won se oniro ikolu kaakire ipinle yi nigbati en to je adari won ti won ni o ngba iroyin lati won fun ni ase lati ipinle mi bakan ewe ni awon afurasi ohun ni won ni won ti fale awon iko eleto abo DSS lowo lati tesiwaju iwadi latari pe esun na yin se ni oje ohun elege Adile Adeleye ohun o tun wa file de wipe awon iko eleto abo gbogbo won ti ba ibuba awon to je oniwo daran na je lawon inu gbo kaakire ipinle Ondo ba oni awon iko eleto abo yo tun ba jaramo igbese won lati ma pinwo awon oniwo daran ninu gbo ati kaakire ni ipinle yi o tun fi kun pe ijoba ina je pe o ti wa no ti mu oju o ti mu to oro wipe awon to je oniwo daran ti owo ba nse ni mu wodi won lo si ile ejo laipe lori esun ijinigbe omo egbe okokun ati wahala eleyi ti won dale awon iko eleyi to n pe fun ki are orilede ye tele golo Jonathan ki o tun pada dije pada fun ipo are ti wa filede bayi wipe oruko are tele ohun ni yo farahan ninu iwe dibo lodun 2027 nse ni Jonathan fun are gan o no je pe ko ti kede re loju taye wipe ohun fe dije fun ipo are ṣùgbọ́n ẹni tó jẹ́ olùdásílẹ̀ ikọ̀ tó ń pè fún Jonathan ohun tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC Tom Okere inú fojú ọ̀rọ̀ ilédè inú àtijáde inú nígbàtí ó ń fi ọ̀rọ̀ jómitúrò ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ó ní ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ọ̀hún iná jẹ́ pé yóò fi èròǹgbà rẹ̀ hàn láàrin ọjọ́ méjì sásìkò tá a wà yìí ńṣe ni ó ń dà sí ìbéèrè eléyìí tó jẹ́ pé wọ́n bílèrè lórí èròǹgbà pé bóyá Jonathan ò ní yóò tún díje fún ipò ààrẹ. Ẹ̀wẹ̀ ilé-ẹjọ́ gíga èyí tó wà nílùú Àbújá ni ló ti sun ẹ̀sùn ẹjọ́ eléyìí tí wọ́n ní kó fi yọwọ́ kílà ń kó ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Gbilọ Jonathan láwo láti lè mọ́ díje fún ipò ààrẹ lọ́dún 2027 tó sì sún di ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún tá a wà yìí onídàájọ́ Peter Livu ló sún ìgbẹ́jọ́ náà ló sún síwájú látàrí ẹni tí ó jẹ́ agbẹjọ́rò ń dùn bí sí upai bí ó sì ti béèrè fún upai òun lọ sọ fún ilé-ẹjọ́ wípé ńṣe ni òun kàn ṣẹ̀ṣẹ̀ gba ìwé ẹ̀sùn eléyìí tí ó ní ṣe pẹ̀lú àtakò rẹ̀ tí òun sì fẹ́ bójú wò ó dáadáa láti sọ̀rọ̀ lórí rẹ̀ láti fèsì lórí ẹ̀sùn ọ̀hún ìyíṣe ni ẹ̀sùn náà ní ń sọ fún kí ilé-ẹjọ́ kò sọ gan ní pàtó bóyá ààrẹ lẹ̀ yìí tẹ́lẹ̀ ọ̀hún lábẹ́ òfin ó sì lè tún sọ pé òun fẹ́ díje fún ipò ààrẹ tó tún fẹ́ díje fún ipò ààrẹ míì níbàámu pẹ̀lú òfin ọdún 1999. Ẹ̀wẹ̀ onídàájọ́ Mohammed Garba Umar ti ilé-ẹjọ́ gíga yìí tó wà nílùú Àbújá ni ló ti fi ìpátárí ẹ̀sùn mi ò lẹ́jọ́ jẹ́ eléyìí tí ọmọyẹlé sòrẹ́ tí ó gbé kalẹ̀ lórí ìsọ̀rọ̀ sí ni lórí ẹ̀rọ ayélujára àti ìtàbùkù ààrẹ lórí ẹ̀rọ ayélujára eléyìí tó jẹ́ pé àjọ DSS tó jẹ́ pé wọ́n fi kàn án yìí ṣe ni ilé-ẹjọ́ ọ̀hún ló fi ìdí ẹ̀sùn èyí tí àjọ DSS tó fi kan sòrí ọ̀hún tó fi múlẹ̀ tó sì tó ibi tí ó ti ń pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní oníwà ọ̀daràn ní orí ìtàkùn X gẹ́gẹ́ bí ohun sì ti wá pàṣẹ wípé ńṣe ni kó tètè wá sọ tẹnu rẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án onídàájọ́ Umar ọ̀hún lọ́wọ́ fi ìpátárí ẹ̀sùn mi ò lẹ́jọ́ jẹ́ eléyìí tí ó jẹ́ pé
o gbe ka

0: le ti sowore ti o gbe kale ohun aran ti pe sowore nlo je pe o na ti ko esun mi o lejo je kankan o fu si ile ejo to si ni ki ile ejo ko fi patari esun eleyi ti won fi kan sugbon onidajo Umar nigbati o n gbe idajo na kale o fi di esun ti won fi kan sowore omule to si ni o se pataki ko wa so tenu e Ajo ileto dibo lole de Nigeria nloje pe o ti kede ibere eto ifurukosile baye to je ti awon o ile ise iroyin saaju awon atundi eto dibo eleyi to je pe yo waye lojo Saturday ogunjo osu kefa odun 2026 inse ni won gbe sita lori itakun X won ti ajo ileto dibo on to si ro awon ile ise iroyin eleyi ti won ba fe ko iroyin nipa e ki won tele ilana iforukosile eleyi to je pe won gbe ta lori itakun ayelujara won ba kana ni eto dibo ohun larun ti pe yo waye lawon ekun idibo ta tiri ekun idido dawake kudum warawa ni ipele Kano ati ekun idibo Zurum ni ipele Kebbi awon bi ti eto idibo yo to ti waye ohun na ni ekun idibo Gusu ipele Ondo ekun idibo Ilaorun Gusu ipele Rivers to fi mo ekun idibo Ariwa ni ipele Nasarawa ati ekun idibo Ariwa ni ipele Enugun ajele to idibo wa se apejuwe ilana ifokosile na gege bi igbise lati le ri daju bi pe akuyawo o tun bo wa iroyin kutu aile ngbo lati kanni adaba fm 88.9 akure ile ilaramo kinlawa ta tin gbohun sategun ta ba pada de o shemole nlo ti pe fun ki apabio ko kowe fi ipo re sile be le yan metala ni won se kupa ninu ikolu tutun mi to waye nipinle plateau an pada bo e ku kale na
1: Egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
2: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Koronjo gogun bile tawon okunrin bire fun gba gogo. Akanse gogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afogede gede do ti ara danu. Logo lomo okunrin agbaduro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 Aba Make Sure gbugbu iga ijawa ija osi always guide me
0: Eka ba para lati oke lohun fe kun rere iroyin le kan si wa lori itakun ayelujara wa www.adaba889.fm eslate lanfani lati darapo mo wa lori itakun ayelujara ibarin soro facebook instagram ati itakun x @adaba889fm adaba fm tv lati ba pade lori youtube wa eslate firin so si wa lori email newsroom@adaba889.fm iroyin te siwaju ilegbimo asofin agba ile Nigeria nloje pe o ti tun ero ara won pa bayi lori awuyewuye kan iye to ni se pelu sise atunse si ilana ijoko ile eleyi to je pe won mo se lodun fun todun 2026 latari bi awon asofin kan bi won se ti tako awon ilana wi pe ko ba ofin odun 1999 mu ise ni igbese yi nlo waye leyin ojo die eyi ti o je pe ilegbimo asofin ti won ti n gbero lati se atunse lori awon ilana atele to je ti ilegbimo asofin ohun eyi to je pe o da awuyewuye sile laarin awon asofin lara awon ti won taka re danu na lati ri senator Adam Osiomole eyi ti o je pe o n pe fun ki en to je olori ilegbimo asofin gan na yi ni Gordon Akpabio ko kowe fi ipo re sile àtúnṣe ọ̀hún ló tún wáyé látàrí lẹ́yìn tí ọjọ́ pé ìfàǹfà eléyìí tó tún wáyé láàrin àwọn gómìnà àtàwọn ìkànìkàn olóṣèlú lórí ọ̀rọ̀ ati wo ile igbimo asofin agbale yi lati le dije lodun 2027 eleyi to tun ni se pelu ipo adari ohun bi olori ile igbimo asofin ati igbakeji olori ile igbimo asofin ko de ni awon gomina bi mewa ati awon gomina tele eleyi to je pe won gbe oju lati so pe awon to fe lo si ile igbimo asofin agba le yi ba kan ewe ninu iroyin mi to tun fara pe o ni senator to wa lati apa ariwa ipinle edo adamu siomole lo je pe o ti gbe na woju en to je olori ile igbimo asofin agba le yi senator godwin akpabio yi ti o ni o ye ki o le waju ki o si je apere rere gege bi o se ni ipo to wo gan na o ni ipo eni akoko ni ile igbimo asofin apapo le Nigeria ni ise omole ohun o toka si pe apabi o ohun na lo je pe ko se kankan laarin odun mejo ohun nile igbimo asofin to le fihan wi pe ko tun je olori ile igbimo asofin lekan si ni se ni en to je gomina ipinle edo tele ohun ina je pe o so iha eleyi to ko lori awuyewuye eleyi to nwaye ti o pinwo awon ti o sese nde lati je bi adari nile igbimo asofin nipase atunse eleyi ti won se si ilana eto ilana ofin nile igbimo asofin na awon afurasi agbebon kan na je pe won ti se kupa eyan to tobi metala ninu ikolu tutun mi eleyi to waye ni ilu kan ti won pe ni Ingrand Zongo ni ekun kwal ekun wal ni ijoba ibile Basa ni ipinle ijoba ibile Basa ni ipinle Plateau yin se ni iroyin fini pe ijele ohun lo waye laaro ana to je pe o ti so awon iyan ilu na sinu ipayin keke gege bi awon iyan ilu ohun bi opolopo won bi won si ti farapa ninu isele na nje ibi ti arimo re lori iroyin kutu aifun ti aro to ni Sunday Ajiboye lole otu iroyin opo yemi jo danu mu wa se ti gbo yin akoyoto mi opin ose.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and say why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Iṣẹṣẹ lagba
6: iṣẹṣẹdun
8: Mọlọba
9: Mọlọba
8: Mọlara o
7: Ǹjẹ́ gbogbo àwọn ònílẹ̀ yóò máa tì wá lẹ́yìn
10: bá a ti ń ṣe
7: kí orí ìrùn wa má bàa bàjẹ́
10: ọdún ojú orókè bakùn tọdún yìí tún ti kò gẹ́gẹ́ náà nu
7: o èyí ni gbogbo ẹdẹ àkùngbà
10: fi ń kí kábíyèsí
7: ọba aláìlúwà ọba isiaka òsèèni
10: òdúdú àsọdé dẹrọ
7: wa alálẹ̀ gbogbo àkùngbà
10: tọ
7: èmi àlàó abiodun
10: àwòrò gbógeráyè
7: kí o máa sọ̀kalẹ̀ lọ́dún
10: yìí darapọ̀ mọ́
7: àìsí onífà
10: láti kí gbogbo olóyè àkùngbà pátápátá pé a kú ọdún yìí o
7: ní àwọn kí àwọn ọ̀tọ̀ kúrú
10: bíi
7: ọ̀nàrẹ̀bù Adégbòye Gàdé Farati
10: MSH
7: ọ̀nàrẹ̀bù Tọ́pẹ́ Àgùlò
10: MSH
7: ọ̀nàrẹ̀bù Abiodun Ògún bí onírísẹ̀
10: ọ̀nàrẹ̀bù
7: barista
10: Tolú Babalẹ̀yẹ
7: Àkútì ẹnjìnìà Òjò Bàbá Gánà
10: ẹnjìnìà Fatah
7: ẹnjìnìà Délé
10: Yakub àwòrò
7: Ìgbélú
10: Àlí Òjò
7: Rotimi Agidi
10: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀
7: ǹjẹ́
10: chief onífà
7: pẹ̀lú
10: àlọ́wọ́ Abiodun
7: àwòrò gbógeráyè
10: lóníkì máa wí fún wa pé
7: ọ̀sẹ̀ kínní nínú oṣù
10: karùn-ún ní dédé agogo mẹ́wàá òwúrọ̀
7: ni ìwúrẹ́ lójú orókè bákan
10: ọjọ́ kejì rẹ̀ ni jíjẹ mímu yóò wá ṣẹlẹ̀ ní nọmba 20 Akwakwota
7: ní dédé agogo méjìlá ọ̀sán nílé àlàó Abiodun gbógeráyè
10: ọdún yóò tù wá lára o
7: chief onífà
10: pẹ̀lú àwòrò gbóge
7: lólùkéde.
11: Mọ̀ni mo bọ́ ní ilé yọ̀ mo bọ́ ní ilé jọ́.
12: Ọ̀ka Physical and Social Committee
13: èyí àwọn ìgbìmọ̀ pàtàkì
12: tó ń bójú tó àwọn nǹkan rere nǹkan ìdàgbàsókè tó ń ṣẹlẹ̀ nílùú ọ̀gá.
13: Àwọn ló mà ní ká lọ rè é kí ọmọ wa pàtàkì yìí o.
12: Èyí ọ̀nàrẹ́bù Babátúndé Kọ́láwọlé
13: Amẹ́ṣẹ́ Ọ̀fọ́ǹdọ́sẹ̀
12: fún ti ipò pàtàkì tólúwa ọba gbé e sí
13: gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ondo.
12: Gbogbo àwọn ọmọ wa tó bá ń ṣe dáadáa nílé àkókò
13: inú wa máa ń dùn sí
12: èyí lè wo Babátúndé Kọ́láwọlé
13: pé tí ọmọkùnrin yìí ti ń fi ìwà ọmọlúwa tàbí ṣe aṣọ ìbora ẹ̀. Torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ọmọ àmúyangàn lọ́dọ̀ kábíyèsí wa. His Imperial Majesty Ọba Dr. Yusuf Adeborí Adeleye OOA di olúbákan Fọ̀kà Kingdom pẹ̀lú gbogbo àwọn ìjòyè àti tàgbà tọ̀dọ̀ ìlú. Torí ẹ̀ ló fi yẹ ká máa ṣe dáadáa. Torí bí ò bá sí ọrùn, kò síbi tí orí ìbá dúró sí. A congratulate ọmọ wa yìí o. Honorable Babatunde Kọ́láwọlé Mayor Tenor at Chairman of APC in Ondo State to prosper us and be of good benefit to the people of our great land. To àwọn ìgbìmọ̀ ọ̀kà Physical and Social Committee ni onígbọ̀wọ́ ìkéde pàtàkì yìí. Honorable Babatunde Kọ́láwọlé Amesi, congratulations.
11: Ọba ní ilé yọ kí lè bà lè jẹ́ tèmi ò wá.
8: Please listen to this announcement. Vacancy, vacancy, vacancy. Position, waitress, sales assistant. A new reputable restaurant in Akungbakoko invites application for the position, waitress, sales assistant. Applicants must be a female resident in Akungbakoko. She should be between the ages of 20 and 35 years, with good communication skills and ability to read and write. Salary is attractive and negotiable. Applications should be sent by WhatsApp or text message to 0803-504-4597, 0803-504-4557. Application closes by May 30, 2026. Thank you. Ilese onje kan ni Akungba Akoko ni o wa awon osise obirin ti o gbe ni ilu Akungba Akoko. Ojo ri re si gboro je 20 odun si 35. O gboro mo ko moka owo osu to dara ni a ma san fun won. E le fi iwe mo wa se yin ranse si wa ni WhatsApp lori 0803-504-4597. Ayi ni o si sile titi di 30 osu karun ọdún 2026.
9: Ọrun rire o, ìlọ́lù ìyáre. Ọrun rire o, ìlọ́lù ìyáre.
14: Gẹ́gẹ́ bí
15: ẹlẹ́mọ
14: olójú Bùdá
15: Adégòkè
14: tìlú Ṣò
15: àtẹ̀bí olóyè
14: Ṣàòfálóyè
15: tìlú ọ̀bà ilé
14: pẹ̀ á síbi ayẹyẹ
15: ètò ìsìnkú
14: àbárẹ̀ apá
15: Emmanuel
14: Adékúnlé Adẹ́niran
15: ìkéde Rómọ̀ sí
14: Lásbọ̀ ẹ jọ̀wọ́
15: ẹ̀ka bẹ̀rẹ̀ lẹ́jọ́bọ̀ Thursday
14: níjọ́ keje
15: oṣù kẹrin ọdún yìí
14: níbi kàtẹ́gbòkú àbá
15: kọ́ni Jesus
14: mọ́ṣúárì ìlú ro
15: Lákúrẹ́
14: Asúlẹ̀
15: lójúlé kọkàndínlọ́gbọ̀n
14: Cross Street
15: Ṣò
14: níbi kàtẹ́ a
15: kọrin ìsìn
14: ìdágbére ọlẹ́ gbàgbọ́
15: àbárẹ̀
14: abẹ̀rẹ̀
15: lọ́gbọ̀
14: mẹ́rin
15: ọ̀sán
14: ẹjọ́ jímọ̀ rẹ̀
15: ọ̀sẹ̀ igbó
14: lẹ́tọ̀ ìsìnkú
15: àbárẹ̀ olóògbé
14: Adégòkè
15: ká ayé rúlẹ̀
14: rẹ̀ lójúlé
15: kọ́
14: lọ́gbọ̀
15: mẹ́wàá
14: ọ̀rọ̀.

0: ọmọ bíbí ìpínlẹ̀ Ondo pàápàá gbogbo ẹ̀yin ọmọ bíbí ìrẹ̀lẹ̀ ẹ wá gbọ́ o ẹjọ́ ti Prince Ademola Idowu olówó rí ibi pé Mr. Samuel Saka Odimayo pẹ̀lú àwọn mẹ́fà míì àtàwọn afọbajẹ́ ìrẹ̀lẹ̀ sí ilé ẹjọ́ High Court of Justice Okitipupa Judicial Division Okitipupa suit number HCOK/61/CIV/2026 abẹ́ Honorable Justice AW Fabulujẹ ni adájọ́ yìí ti fòfin káwọ́ Mr. Samuel Saka Odimayo kò láti má pe ara ẹ̀ gẹ́gẹ́ bí olófin elect kó má sì parade ara ẹ̀ gẹ́gẹ́ bí olófin elect níbikíbi Wednesday 6th May 2026 yìí náfò télé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni adájọ́ ní kí àwọn afọbajẹ́ àtàwọn olóyè má ṣe dọ́wọ́ lé ètò àti ìgbésẹ̀ fífi olófin ìrẹ̀lẹ̀ jẹ́ títí tí wọ́n fi dájọ́ ní yàjò yàjò kí gbogbo nǹkan wà bó ṣe wà tẹ́lẹ̀ àtijọ́ba àtàwọn aráàlú àtàwọn olóyè má ṣe bá ọ̀gbẹ́ni Samuel Saka Odimayo dá nǹkan kan pọ̀ gẹ́gẹ́ bí olófin elect ẹnikẹ́ni tó bá bá dá nǹkan pọ̀ ó tàpá sófin ilé ẹjọ́ ìdílé Fanny àtàwọn ẹbí márùn-ún tó kù ló ń kéde.
1: Ẹ tẹ́tí sí àmọ̀ràn pàtàkì tádé fún gbogbo ẹ̀yin tẹ́ ń tajà lókùnrin àti lóbìnrin. Bóyá o mú sọ̀ sínú ọjà ni tàbí o kan pàtẹ́pàtẹ́ sádùúgbò. Àmọ̀ràn yìí wá láti ọwọ́ ìyálọ́jà General for Ondo State, Chief Mrs. Bolade Eko Davis, wípé kò sẹ́ni tí ò mọ bí àsìkò yìí ṣe rí o lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀bẹ̀ là ń bẹ Ọlọ́run kó mú ìgbà dẹ̀rọ̀ fún wa. Bó tilẹ̀ wù kó rí, ká máa yọ àyè àti mú nǹkan dẹrù fara ìlú sílẹ̀. Ọjà tá a bá rà lówó díẹ̀, ká má fi ní àwọn èèyàn lára látàrí èrè àjẹpajúdé. A ò ní ká má ṣòwò ká jèrè, ṣùgbọ́n èrè tí ń fún oníbàárà ní kásẹ̀ ńlẹ̀ lọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí. Ó dáa, ẹ tún gbọ́ látẹnu ìyálọ́jà General of Ondo State.
2: Èmi ìyálọ́jà General Honorable Chief Mrs. Bolade Eko Davis, mo kí gbogbo kátàkárà Ondo State o, olú ọjà gbé wa o. Ẹ jọ bí àsìkò yìí ṣe rí tí nǹkan gbogbo wọn gógógó yìí. Ẹ jẹ́ ká ló ṣe fáwọn olùbárà wa o. Kó má bàa di pé nǹkan wọ̀nyẹn gan tún wá ń bàjẹ́ lé wa lórí nígbà tó bá ti wá wọn jù. Àwọn ènìyàn ò ní lè rà á. Ibi kẹ́ ẹ rí ṣe kẹ́ ẹ rí ná kẹ́ ẹ rí lò ni ìdùnnú tèmi wà. Ajé àgbè yín o. Ẹ jọ ẹ má jẹ́ ká fara nira wa o. Ọlọ́run á pín wa lérè o.
1: Òun lẹ ti gbọ́ yẹn o. Ara wa pàtàkì yìí wá láti ọwọ́ Chief Mrs. Bolade Eko Davis, ìyálọ́jà General of Ondo State.
3: Ilẹ̀ bá ti ṣú, dandan ni kẹ́rin lẹ̀ o. Àjọ̀lá yẹn ni ọrùn nílé wa.
4: Ojúlówó ọmọ ìkàlẹ̀ àkọ́kọ́ tó ṣàkóso Adéyẹmí College of Education tó ti wádìí Adéyẹmí Federal University of Education nílùú Ondo. Onígègé ara ni ọ̀mọ̀wé Rúbẹ́ẹ̀nì Adépọ̀jù Adéboyè jẹ́ ni. Ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ ilẹ̀ ìkàlẹ̀ ló di ẹni ríṣẹ́ ọba ṣe lásìkò ọ̀mọ̀wé tí Adéboyè jẹ́ jẹ́ alákòóso. Gbogbo ìgbà ló ń fún rere rẹ̀ wípé ẹ̀yin ìkàlẹ̀ ẹ rántí pé orí ọjà ni ìgbèsí jẹ́. Ẹ máa wo ti wa mẹ́pì po. Ìyẹn lẹ́yìn ọgọ́rin ọdún nílẹ̀ alayé. Ayẹyẹ ìsìnkú. Ọ̀mọ̀wé Adéboyè jẹ́ bẹ̀rẹ̀ ní Tọ́sẹ̀. Ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún 2026 ta wà yìí o. Pẹ̀lú gbígbé ara wọn kúrò ní St. Peter's Great Mortuary ní Òkìtì Pupa. Lọ sí ilé rẹ̀ ní òde ìgbìsìn. Ibẹ̀ làìsùn nígbàgbọ́ ti máa wáyé. Aago mẹ́sàn-án àárọ̀ kùtù àì. Fúrádìí ọjọ́ kẹẹ̀dógún oṣù yìí. Òun ni ara ọ̀mọ̀wé Adéboyè jẹ́. Máa wọ kálẹ̀ àkàsẹ́ èsì pàtàkì fún olóògbé yìí. Ló máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní St. Benedict Catholic Church. Ìgbìsìn wọ gba Catholic school. Òde ìgbìsìn lójúkọ ìgbà àlejò. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn ọ̀mọ̀wé Adéboyè jẹ́ o. Ọmọ lọ́tọ̀ àwùjí o. Nígbè hàn nípèpé olú. Lórí o. Ọ̀gbẹ́ni Adéọlá Tèmítọ́pẹ́ Adéboyè jẹ́. Olùkéde lorúkọ ẹbí.

ṣe lójú iná lè wura oorun àgbẹdọ. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹun ráyè Adiṣegun kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkàn kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bàlà ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ o.

ṣe lójú iná lè wura oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà.

ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ yín fún ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé nínú ìpàdé yìí. A fìyìn fún orúkọ yín nítorí pé ète àti ìlépa yín ni pé kí a dé ọ̀run ní ọjọ́ ìkẹyìn. Ẹran ara ni ó dènà ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò fi ní le dé ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pe Jésù.

0: Olúwa, wọn ò gba Jésù gẹ́gẹ́ bí Olúwa, wọn ò sì jẹ́ ó jẹ́ Olúwa ayé àwọn. Olúwa gba àdúrà wípé kí ẹ ràn wá lọ́wọ́, kí ọ̀rọ̀ yín kó ṣiṣẹ́ abẹ nínú ọkàn wa, nínú ayé wa. Gbogbo ìtàkùn àti àfòmọ́ àti òǹdè tí ó dè wá mọ́lẹ̀ ní ọjọ́ tí pè yóò bá dún, tí a ò fi ní le bá Jésù jọba kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ òun òṣì, a gbàdúrà pé kí ẹ fi ìdàrọ Ọlọ́run já kúrò nínú ayé wa lórúkọ Jésù. Ọlọ́run wa, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń rìn nípa ti ara. Àsìkò tó yẹ ká ronú nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ orin kí a gbàdúrà, a ó máa pàtẹ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń gbé oníwàásù lárugẹ, ìrùpè àti eérú lásán lásán. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò mọ̀ wípé èṣù bẹ́ẹ̀ni kankan ṣàwádà, bí kò ṣe pé ohun jẹ́ àjègbodò tí ń wẹ́ni kúnra tí wọn ó jọ lọ máa joro nínú iná pẹ̀lú àwọn adigunjalè àti àwọn apànìyàn àti àwọn oṣó àti àwọn àjẹ́ àti àwọn emèrè nínú ayé àti àwọn emèrè nínú ìjọ. Ọlọ́run wa gbàdúrà pé kí ẹ ṣàánú fún wa, kí ẹ ṣí wa lójú, kí ẹ ṣí wa níyè. Ohun gbogbo tó jẹ́ ti ẹran ara kí a gé dànù lónìí lórúkọ Jésù. Jésù Olúwa wa, ta lawa tún ní tí a ó tọ̀ lọ? Bá a bá kúrò lọ́dọ̀ rẹ, ọ̀dọ̀ sátánì ló kàn. Ó sì ti ń sọ fún wa pé òun òbí tá a bá gbàgbọ́ wa yìí dé. Jésù Jésù, tá ń pariwo àwọn alágbára kan ti pariwo jù bẹ́ẹ̀ lọ, wọ́n ṣubú ohun ìjà ṣègbé. Ká má tilẹ̀ wá sọ àwa tá a lágbára. Olúwa, agbọ́nipa Déma, agbọ́nipa Sọ́ọ̀lù ọkùnrin onírẹ̀lẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ní ìran tiwa ti ń fìgbàgbọ́ pìtàn. Olúwa gbàdúrà, ẹ ṣàánú fún wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ṣe ń lọ wo ọ̀rọ̀ yín, ẹ̀mí mímọ́, ẹ̀yin ni kẹ́ ẹ gbàkóso. Ẹ kàn lo oníwàásù gẹ́gẹ́ bí ohun èlò yín. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé Jésù nìkan ni a ó rí, tí a ó sì gbàdúrà lẹ́yìn tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù. A dúpẹ́ nítorí pé a mọ̀ pé ti dá wa lóhùn, torí pé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àkòrí ìwàásù tí a ń gbọ́ báyìí ni ikú ìmọtara ẹni àti jíjẹ́ Olúwa Kristì. Rómù orí kẹfà ẹsẹ̀ kẹfà, Rómù orí kẹfà ẹsẹ̀ kẹfà. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbòó ọkùnrin wa máa gbé lèbú pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Galatia orí kejì ẹsẹ̀ ogún, Galatia orí kejì ẹsẹ̀ ogún. A ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristì, ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristì wà láàyè nínú mi. Wíwà tí mo sì wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi ohun tìkára rẹ̀ fún mi. Orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún, orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún. Àwọn tí í ṣe ti Kristì Jésù sì ti kan ara máa gbélébú tí ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀. Orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá, ṣùgbọ́n kí a má ṣe rí pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébú Jésù Kristì Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé máa gbélébú fún mi àti èmi fún ayé. Ibi tí Ọlọ́run mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ, wọn kò lè débẹ̀ torí pé ẹran ara dá wọn níjàkadì, ẹran ara tẹrí wọn ba. Wọ́n á ní jàm̀bá ti ẹ̀mí, ọkọ̀ ìgbàgbọ́ wọn á forí ṣánpọ́n, wọn á kọjá lọ láì mú ète rere tí a ṣe dá wọn sáyé ṣe. Tímótíù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Tímótíù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere, èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn, tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn. Wọ́n rí ọkọ̀ ìgbàgbọ́ wọn. Ní ọdún mọ́kànlá sẹ́yìn, ní ọdún 1986, ọkọ̀ ojú omi méjì forí sọ ara wọn láàrin agbami òkun kan tí à ń pè ní òkun dúdú, Black Sea. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ọmọ ènìyàn ṣòfò níbẹ̀, bí ọgọọgọ́rọ̀ọ̀rún ọmọ ènìyàn ṣe di títa lókò sínú agbami, tí ibú omi sì di ibojì ọ̀gọ̀rọ̀ ènìyàn. Kí ló wá fa ìjàm̀bá bíburú jáì báyìí? nigba ti won bere si se iwadi yi won se awari pe nkan kan ko yo ni ninu oko oju omi mejeji bi ko se agidi omo eniyan lo fa yonu oga oko mejeji je alagidi olori kankan onimo tara eni nikan oni olukuluku won won ja si emi ni mo lona won ni ya fun eni to nto mi bo yi o ro pe mo go ni o da ma bo eyi lo se ku pa awon eni eleni ti won joko ti won jeje ninu oko nitori pe awon awako oju omi mejeji ko ya gogo fun ara won opo eniyan lo fi iwa eran rari oko igbagbo ti won won si ri oko igbagbo won eran ara o je ore to sunmo ni gege bi isanrun sugbon to le tete so ni de rorun apadi ju agbarijo gbogbo ogun orun apadi ti nbe lorun logbon e ni sale lo eran ara dabi owo alanta kan ko seni to le firanso ninu ota meta ti omo eniyan ni aye esu ati eran ara eyi to da, to yara diniyan ni gbekun pelu irorun julo oni eran ara eran ara mo ni so eso kikan o n di gbongbo ikoro o n pa na emi o n di eniyan ni gbekun ese o n tani lofa ti ko se farare yo o mu ni jora eniyan loju baba wa so ni dota jesu christi tan amu onito hun woko ijamba ni opopona mo sose ibanuje lo sinu orun egbe lati ma lo japoo ninu adagun ina gbogbo agberaga nitori na ore re ara re sile te ori eran ara ba kan eran ara ma gbelebu ro eran ara loye ki o gbe jesu sori alefa okan re gege bi oluwa mo lo si koko keta ti teri ba fun ijoluwa christi Kolose ori keta ti teri ba fun ijoluwa christi Kolose ori keta ese keta dilogun ohunkohun ti eyin ba si nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa ki e ma fi ope fun olorun baba nipase re ise awon apostle ori kesan paul se alabapade christi jesu ni ona si damascus ise awon apostle ori kesan lati ese keta o si se bi o ti nlo o si sunmo damascus lojiji lati orun wa imole si imole yika o si subulule o gba ohun ti n fo si pe saulu saulu e se ti iwo fi n se inu nibi ni simi o si wi pe iwo ta ni oluwa oluwa si wi pe emi jesu ni eni ti iwo n se inu nibi ni si ohun irora ni fun o lati tapa si egun o si wariri enu si ya o ni oluwa kini iwo n fe ki emi ki o se ibere meji ibere akoko ni ti gbala iwo ta ni oluwa boluwa ba ti pe to ti n kan lekun okan re kiyesi emi do leyun lekun mo n kankan toluwa re ba ti peyin da to je pe ko ti e dohun oluwa mama toluwa n soro o nilo lati gba adura ko de ni gbala iwo ta ni oluwa ko boluwa mo sugbon leyin eyi ibere to kan ni ese kefa o si wariri enu si ya isele sele ninu aye o ni oluwa kini iwo n fe ki emi ki o se iteriba niyen iteriba fun ijoluwa christi lati igba yen lo lo ti fi jesu christi se oluwa aye re gbogbo igba lo si ma n so eri igbala re a ma jewo wipe a o ma yin christi logo ninu ara mi fun mi lati wa laye ni christi lati ku je ere emi mura tan ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori jesu oluwa ki emi ki o le mo ati agbara ajinde re ati alabapin ninu iya re nigba ti mo ba faramo iku re tori pe mo ti ka ohun gbogbo si ofo nitori itayo imo christi jesu oluwa mi nitori eni ti mo ti sofo ohun gbogbo mo si ka won si igbe ki emi ki o le jere christi emi sase laala ju awon apostle yoku lo sugbon ki se emi bi ko se agbara christi ti n gbe ina mi nitori emi le se ohun gbogbo sugbon kiki nipa christi jesu eni to n fi agbara fun mi mo je ohun ti mo je kiki nipa ore ofe re tori pe emi lo kere ju ninu awon apostle sugbon ore ofe re po si mi re koja pe nipase mi ki a le waasu jesu ni awa jale nitori eyi ti mo se wa ninu ide o si wi fun mi pe ore ofe mi to fun o njẹ nitori naa tayọtayọ ni emi o kuku maa sogo ninu ailera mi ki agbara kristi ki o le maa gbe inu mi eyi ni ọrọ ẹni to kan ara rẹ maa gbe lebu paul apostoli awọn to tobi ju ki i ṣe ninu ijọ nikan ninu itan iran rẹ ọpọlọpọ lo ti kọja lọ loni wọn o mọ wọn laye wọn o mọ wọn lọrun apadi wọn si n sọ pe jesu emi mọ paul emi mọ ta ni wọ o tẹriba fun ijoluwa kristi iṣẹ iranṣẹ johanu batisti da lori nkan mẹta ekene lati tun ọna oluwa ṣe
1: ekeji lati pese okan awon eniyan sile fun oluwa ati iketa lati kuro loju ona oluwa ki oluwa ri bi joba eyan meji o le je mesaya papo o si se pelu otito inu laire ni waasu fun awa n gbo waasu lodo odun a n gbo lojojumo ojo sunday iwaasu meji meji de la dota lopolopo n waasu won o si le fi nti won waasu si ojuse yanu baptist ni eni na ti ko ni ilara oni jesu ko le sai ma po si ki emi joanu si ma kere si abajo ti jesu fi so pe ko si eni ti woli ti abi ninu obirin ti o tobi to joanu baptist ni asiko ti re oni eni ti ko wa agbega fun ara re ti olorun si gbega opo nja si ipo oni olorun fi ko won sile won da bi solo won ni awon koju ja si esu sugbon tori pe won gberaga bi esu olorun si koju ja si agberaga bi won ba ti ni esu mo koju ja si olorun koju ja si won yesu oluwa yi on la ba ma gbega je ka wo apere re filipi ori keji filipi ori keji lati ese karun eni ero yi ninu yin tori pe kristi ti fi apere lele ki awa ki o le ma to ipase re eni ero yi ninu yin eyi ti o ti wa pelu ninu kristi jesu eni ti o ti le je aworan olorun ti ko ka si iwora lati ba olorun dogba sugbon bo ogo re sile o si mu awo iranse a si se ni aworan eniyan nigba ti a si ti ri ni iri eniyan o re ara re sile o si teriba titi di oju iku oni gbogbo aye fi teriba fun duni ani iku ki se ku lasan iku ori agbelebu je nja ti e mo tun oro yen wo jesu yi olorun orun wa saye ni aworan eniyan ni ojo ibi alagbala awura to nbe laafin orun aye ko si fun oluwa ni lero a si lo bi si ibuje eran o wa ni ifira ni pamọ fun bi odidi ogbon odun o bere ise iranse o n fi ese lasan rin nile israeli to kun fun kiki eruku ninu oru kọlọkọlọ ni iho awon eje oju orun lasan lasan ni ite sugbon omo eniyan eleda ita awura onile opolopo bugbe lode orun ko ni ibi ti yo fi ori re le ko gbeyawo ko kole ko rale o deni to rin to re orisun omi iye di eni ti n toro omi mu nidi ikanga nitori eyin mo ri ofe oluwa wa jesu kristi pe bi ohun ti je oloro ri lorun sugbon nitori iyin o di talaka ki a le so yin di oloro nipa aini re o ni omo eniyan ko wa ki a se iranse fun ohun bi ko se lati se iranse fun ni ki o si fi emi ara re se irapada nitori opolopo eniyan idi niyi to fi bere si we ese awon omo ehin re atese judasi lai so fun enikankan ri ninu awon omo eyin mokanla fun bi odidi odun meta abo ba ko pe judasi te n wo yi ni apani to n tani sowo onikupani ni ogbon owo fadaka jesu o pe johanu gan to ti e rogbo ku saya re ko so fun pe eni suru mo fi wo wa n ti e je n so fun o se o mo ko ti dodun kan ta ti jo rin bayi wo ogbeni yen daadaa ani ti mo fi se akapo yen mo ma n ma fi se akapo ni kii se pe won mo n to fe se apani lohun wo yen jesu o so be titi to fi di ojo ti jesu ba won je onja ase ale kein won si n bere pe ta ni onitohun won fe fi jesu yi joba aye o ko esu fi oro lo o ko nigba ti okiki re kan tan kale tan to ye ko ma yan fanda wipe emi gan o ni agbara mi buyari to yi yo si rora yo kuro laarin ero a lo gbadura igba ti okiki re ba kan laarin igboro a si lo si abule ati ileto lati waasu ogun abo ketekete ti atoro wo jerusalemu bi oba lati mu iwe mimo se ti atoro o to akoko ipinu o wi fun baba ni getsemani ti ogun kan lara re toto bi iru eje pe ki se bi emi ti fe ife ti re ni ki a se won wa gba mu ko gbe jara re sare san ni ojo ibi ohun kan lo je iyanu e wo matthew ori kesan lati ese kejilelogbon matthew ori kesan lati ese kejilelogbon ese 32 bi won ti n jade lo wo won mu okunrin odi kan to wa ti o li emi esu nigbati a si li emi esu naa jade odi naa si fohun enu si ya awon eniyan won wi pe a ko ri iru eyi ri ni Israeli sugbon awon farisi wi pe agbara olori awon emi esu lo fi le awon emi esu jade jojo mo pe Jesu fun won lesi ese kerin kankarun di ni ogoji 35 Jesu si rin si gbogbo ilu nla ati ileto jojo mo pe ninu iwe kan na Matthew oni won tun ti wa ba ti won tun so nkan kan na lekeji orikejila ese kejilelogun nigba na le agbe okunrin kan ti o le emi esu ti o foju ti o si ya diwa sodo re o si mu larada ti a foju adi ti odi na si soro ti o si ran enu si ya gbogbo eniyan won si wi pe omo Dafidi ko yi sugbon nigba ti awon farisi gbo won wi pe okunrin yi ko le awon emi esu jade bi ko se nipa Belzebubu olori awon emi esu igba yen lo to sese wa da won lohun ese si emi mimo olorun ni je ka se Jesus si ma ironu won si wi fun won pe ijoba ki ijoba kaka ko ma kele won lori o ni ijoba ki ijoba ti o ba ya pa si ara re asodi ahoro ilu kilu tabi lekile ti o ba ya pa si ara re ki yo duro bi satani ba si nle satani jade o ya pa si ara re ijoba re yo a se le duro ese kokan le logbon nitori na ni mo wi fun yin gbogbo iru ese kese ati oro odi le o darijo eniyan sugbon oro odi si emi mimo o ni a ki yo dariji eniyan tori pe nipa emi mimo lo fi le emi esu jade won fe so eke kan won gba mu won mu de waju pilatu won ni won rojo ko bi jara re awon ti won ran wa mu Malku okan ninu won ti je Malku Peteru yo ida o si geti re Jesu we ti ota yen san oku iku oro iru eyi tenikan ko ti ikuri won fun ni oti kikan mu ama lasan kan alama ma gbelebu la janpata okuta o san si boji ti atoro abajo ti olorun papa fi gbe gagidigidi Filipi ori keji lati ese kesan Filipi ori keji lati ese kesan nitori na tori ko teri ba titi de ojuku olorun pelu si ti gbe ga gidigidi o si ti fi oruko kan fun ti o bori gbogbo oruko pe ni oruko Jesu ni ki gbogbo ekun ki o ma kunle awon eni ti nbe li orun ati awon eni ti nbe ni ile ati awon eni ti nbe ni sale ile ati pe ki gbogbo ahan ki o ma jewo pe Jesu Kristi ni oluwa fun ogo olorun baba bo ba n wa agbega olorun se Jesu loba ronu pe wada apeyin da ti eran ara ti segun gba imu bo sipo kuro loko eru ko ma ba dabi patako atoka ti so pe ona ijoba orun niyan patako atoka signboard patako atoka tori ko lemi ise to ti en se gan biji ba ja ta fefefe to wo lule tabi ikan mu nidi to wo pale ye pe atun dabo lo ko ti e tun le sise yen gan mo Olorun ni ja jere signboard Olorun ni se wa lagbero agbero eko eko eko na ba ko ra won ta won yan ba wonu etan o ya lagbeje yin le je ajo ah on kan ba yin gbero ni won ba yin lo nto won ba yin lo seko oni lo ko la aya ti se so di mimo leyin igbala bi iwo boyo ba se Jesu lo ba je ki a ri eso ti emi gbogbo ninu re je a si ri re le inu titu ipamara ife fun olorun ati eniyan akuku ma lori galatia ori karun se kokan le logun de keta le logun emi to nfe keko e je ogbenu wa bigba ife olorun laye lati di sise nigba gbogbo enikeni to ba fe dorun gbodo gba olorun laye o gbodo fi jesu se oba okunrin kan wa nu bibeli to nje Isaiah o ni eni to so pupo ju nipa messiah iṣẹ́ ìránṣẹ́ tí ọlọ́run fún ó ti dàtún bí gẹ́ni èdè tí òde òní ó sì ń ṣe iṣẹ́ yẹn dáadáa Isaiah orí kẹfà láti ẹsẹ̀ kìíní ní ọdún tí Isaiah ọba kú èmi rí olúwa jókòó lórí ìtẹ́ tí ó ga tí ó sì gbé ara sókè iṣẹ́ tí aṣọ ìgúnwà rẹ̀ kún tẹ́ḿpìlì àwọn sẹ́ráfù dúró lórí lókè rẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn ní ìyẹ́ mẹ́fà ó fi méjì bo ojú rẹ̀ ó sì fi méjì bo ẹsẹ̀ rẹ̀ ó sì fi méjì fò ìkíní sì ké sí ìkejì pé mímọ́ ni oluwa awon omo ogun gbogbo aye kun fun ogo re awon opo ilekun si mi nipa ohun eni ti o ke ile na si kun fun efin nigba na ni mo wi pe egbe ni fun mi nitori ti mo gbe eti se nitori mo je eni alaimete woli mo si wa laarin awon eniyan alaimete nitori ti oju mi ori tele sugbon ni isin oju mi ti ri oba oluwa awon omo ogun tori na egbe ni fun mi iwa wo gbo waasu re ti tele tele nigba tin kede egbe lai ni so di mimo Isaiah ori keta ese kokanla egbe ni fun eniyan buburu ori karun ese kejo egbe ni fun awon ti o ni ile kun ile ti fi oko kun oko ese kokanla egbe ni fun awon ti ma dide ni kutukutu ti won ma lepa oti lile ese kejidilogun egbe ni fun awon ti fi ohun asan fa iwa buburu ese ogun si ese kejilelogun egbe ni fun awon ti n pe ibi ni rere ati rere ni ibi ti n fi okunkun se imole ati imole se okunkun ti n fi ikoro pe adun ati adun pe ikoro egbe ni fun awon ti won gbon le oju ara won ti won si mo oye le oju ara won egbe ni fun awon ti o ni ipa lati mo ti wa ni ati awon okunrin alagbara lati se adalu ati lile sugbon gbo to de ori kefa o ni egbe ni fun mi nitori ti mo gbo oya ori karun ni ise iranse re iba pari si ti o ba si pe isele ori kefa sele ise iranse ti re se ko ti duro ri gidi abo ti pari sori karun e won kankan lese kini ni odun ti Isaiah oba ku tani Isaiah e ja wo kronika keji e fowo yin si Isaiah ke si kronika keji ori 24 kronika keji ori 24 ori 26 ese karun tani Isaiah yi ni ese karun o si wa Olorun le ojo sekaraya yen Isaiah eni ti o le oye ninu iran Olorun ni won ojo ti o wa Oluwa Olorun si mo serere ni won ojo ti Isaiah wa Oluwa akoko ni o je nkan latese kini Olorun si mo serere sugbon e ba ti di sugbon ese kerindilogun ese kerindilogun sugbon nigba ti o ni agbara tan okan re gbega soke si iparun nitori ti o se irekoja si Oluwa Olorun re okoja yere o si lo sinu temple Oluwa lati sun turari lori pepe turari asaraya alufa si wole to lo ati ogorin alufa Oluwa pelu re awon alagbara won si tako Isaiah oba won si wi fun pe ki se tire Isaiah lati sun turari fun Oluwa oba ni o bi ko se ti awon alufa awon maroni ti aya si mo lati sun turari jade kuro ni ibi mimo nitori ti iwo ti dese be ni ki o si se ola ola re lati odo Oluwa Olorun nigba na ni Isaiah binu ese kokandilogun nigba na ni Isaiah binu awo turari si nbe lowo re lati sun turari ati nigba ti o binu si awon alufa ete yo ni waju re loju awon alufa ni ile Oluwa leba pepe turari ati asaraya olori alufa ati gbogbo awon alufa wo won wo alufa wo sikiyesi o dete ni waju re won si ti jade kuro nibe nitooto ohun ti kara re yara pelu lati jade nitori ti Oluwa ti lu Isaiah oba si di adete titi di ojo iku re eyin na mo pe yete sapere ese won si ngbe ile arun ah ani gbe ile arun kan yo ta ba kata Isaiah yi o ri wipe Olorun lu lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́kọ́ se ẹ́ńjìnì láyé gbà tí sáyẹ́ǹsì tòde òní ò tíì dé ó sì di adẹ́tẹ̀ títí di ọjọ́ ọkú rẹ̀ ó sì ń gbé ilé àrùn nítorí tí adẹ́tẹ̀ ní í ṣe nítorí tí a ké kúrò ní ilé Olúwa Isaiah orí kẹfà ẹsẹ̀ kìíní ní ọdún tí Isaiah ọba kú àkókò mọ́ tí Isaiah ní í ṣe tọkùnrin yóò fi ríran gbogbo ìgbà tí Isaiah wà láàyè ìgbà tí ọdún tí Isaiah ọba kú èmi rí Olúwa jókòó lórí ìtẹ́ tí ó ga bóyá Isaiah ìran ara tirẹ̀ ò tí kù ògbólógbò ọkùnrin sì ń bẹ níbẹ̀ tí ó ń bá ọ jíjà kadì tó wọ̀ náà ń bá jíjà kadì bọ́ọ̀bá wo níran kò ní gbà ọ láyè láti dé ọ̀run nǹkan kékeré ló mú Mose tí kò fi lè délẹ̀ Kenani tayé adúpẹ́ kó dé Kenani tọ̀run ṣùgbọ́n lẹ̀ Kenani tayé tó ṣe làálàá fún Ọlọ́run ni wò lọ́ọ̀kan p pelu gbogbo wahala ti fara eni rubo goji odun pelu gbogbo soro di sini awon omo israeli a so olokutapa o goke lo o gbadura si olorun fun odidi ogoji ojo o so kale won ti peyinda o si pe ni waju oluwa mo se olokan tutu olorun ni mo se olokan tutu o ni le de ile na mo se si gbadura ah okunrin yen mo orike olorun di taronomi oriketa lati ese iketalelogun di taronomi oriketa lati ese iketalelogun si ese ikeje din ni ogbon o so fun awon ma israeli nigba to ndagbere fun won ko to lo ku o an so fun won pe lati eje nkan lati ese kejilelogun ese 22 itaronomi oriketa eyin ko gbodo beru won awon ota nitori pe oluwa olorun yin oni yo ja fun yin mi o ba yin lomo joshua ni o dari yin mo ti fi ise iranse mi le lowo ese ketalelogun emi si be oluwa nigba na wi pe oluwa olorun yen nigba ti isele tan wi isele tolorun ni ogbodo koni dele leri oni emi si be oluwa nigba na wi pe oluwa olorun to ba wo olorun yen o ri pe letter nla ni an fi ko gogo letter ti an fi ko olorun okunrin yen mo ri ke olorun oluwa olorun iwo ti bere ti fiti tobi re han fun isanse re ati owo agbara re iyin ni fi bere adua re nitori pe olorun wo ni ile orun ati ile aye ti o le se gege bi ise re gege bi ise re ati gege bi ise agbara re tori na emi be oluwa ese ke dogbon je ki emi ki o koja si akeji ki emi si ri ile rere na ti nbe loke jordani oke daradara ni ati lebanoni sugbon oluwa binu si mi nitori yin ko si gbo ti emi oluwa si wi fun mi pe o toge ma ton ba mi so oro yi mo gori oke pisga lo ki o si gbe oju re soke si iha iwo orun ati si iha ariwa ati si iha gusu ati si iha ila orun ki o si fi oju re wo nitori pe iwo ki yo goke jordani yi sugbon fi ase fun joshua ki o si gba niyanju ki o si mo le okan le nitori pe oni yo goke lo niwaju awon eniyan yi won o si mu won ni ile na ti iwo ori o foju ri e to buru ju nibe ni pe awon omo israeli ti mose ti tori won se se si oluwa àwọn tí mose sọ pé kí ọlọ́run ti torí wọn pa orúkọ ọ̀run rẹ kúrò nínú òwe yìí nígbà tí ọlọ́run ló fẹ́ gbé orílẹ̀-èdè mìíràn dìde nítorí nípasẹ̀ rẹ̀ pé ká lè bá gbà wọ́n là ó ní olúwa tó ọ̀bà ní dáríjì wọn kúkú pa orúkọ mi rẹ kúrò nínú òwe rẹ̀ ọlọ́run ni mi ò kì í ṣiṣẹ́ báyìí ẹni tó bá dẹ́ṣẹ̀ ni mo pa orúkọ rẹ̀ mọ́. ẹyọ kan nínú wọn kò gbé ohun ìṣìpẹ̀ sókè láti bọ ọlọ́run fún mose wọn mọ mi náà wọn sì dákẹ́ ó tún sọ fún ẹgbẹ́ tó ṣẹlẹ̀ rẹ̀ mọ́ gbàdúrà ọlọ́run ló gbó mi pé ẹwà jẹ́ àbàbẹ̀ ọlọ́run o bọ́yọ́ ọlọ́run ó gbọ́ wọ́n sì mú mi bájọ́ tọ́pọ̀lọpọ̀ wọ́n fi ṣègbè lágìnjù ìran tiwa burú ju ti ìran tiwọn lọ mose sì kú lórí òkè náà ọlọ́run sì sin síbẹ̀ sátani sì tún jíjà kadì láti ní òkú rẹ̀ ìwé èyí tí ìkú ọ wà láàyè ṣùgbọ́n kò sí ohun tí sátani kò sí wúlò fún kankan lọ́dọ̀ sátani torí pé ẹran ara kò jẹ́ kí ààyè rẹ gan kọ́ jẹ́rù rẹ jẹ̀jẹ̀ fún ìjọba èṣù abájọ tí òfin sínú níbí ni mọ́ wọ́n máa sọ wọ́n lòkùtà pa ní láyé ìgbà yẹn wọ́n lé inú níbí ni náà fi lé àwọn philippine kankan abájọ onìkan ṣoṣo ó sì dé samaria ìsọjí ńlá bẹ́ sílẹ̀ ààyè ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ wúlò fún kankan ká máa ṣẹ̀ṣẹ̀ sọ òkú òkú mose sátani ni òun lòun ni òkú èyí angẹ́lì ni olúwa bá ọ wí abájọ ẹlòmíì ọ̀làlà tí wọ́n máa gbọ́ ni pé mose èmi mọ̀ jésù èmi mọ̀ pọ́ọ̀lù èmi mọ̀ ta ni ìwọ ṣé bá ṣe máa bá lọ́nà rè ó ní ẹnìkan sọ́kò ọ̀rọ̀ lù ọ́ ọ̀fẹ́ bínú kúrò náà jọ ṣé ọ̀nà ti pé òkò ni wọ́n sọ stéfánù pa níjọ́sí kí ni ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn afẹ́fẹ́ lásán lẹ̀ òkò ọ̀rọ̀ tí wọ́n sọ sí ọ tí ó kú dànù lásán tásẹ́fẹ́ gbé lọ ṣùgbọ́n béèyàn bá ti ẹsìn ẹni sùúrù náà tí n bá wàásù fún ọ tó o bá lọ ọgbà bá jésù lolúwa àwọn ọgbà ebi kó n kálukú ọmọ bá ti ẹ lọ ni èwo ló dé tó fi di pé àfi bá a bá sọ lókùtà pa nítorí pọ gbà wọ́n wàásù fún wa kò ságbére ẹsẹ̀ pansága kò mú wọn kò bá jákàdì ń pé oúnjẹ jẹjẹ rẹ kì í ṣe kánú àwọn àpọ́tẹ́lì méjìlá ọwọ́ jésù kristi yìí lolúwa wọ́n sì bẹ̀rẹ̀ sí sòkúta gbà lẹ́yìn bóde ìlú àwọn adigunjalè ń bẹ́ẹ̀ àgbọ́nú bíbélì àmọ́ tí wọ́n fojú wọn rí wọ́n sọ lókùtà ó sì gbàdúrà kẹ ó ní bàbá olúwa fún mi ń ṣẹ́jú kan kí n fi gbàdúrà bàbá ma se ka ese yi si won lorun nigba ti o si wi be tan bibeli o so poku
0: o lo si san ajo ati san
1: ah teyan ba wa ni upade bayi ti o ba dohun ah eni suru eni suru teyan ba wa ni upade bayi ti o ba dohun
0: obirin kan wa ta npe ni Fanny Crosby afoju ni lati kekere ma gbo ni suru o fe oko o si bimo omo yen si ku ngba to ya oko re na tun ku lati kekere lo ti ya foju to ba se elomi ni yo dori kodo ni pe ru ori buruku o lo ngba saye yi o ko ye kanu ara re omo re ku oko re ku o tun ya o ni ohun o wulo fọlọrun o ba ba ise iranse re nbi tọlọrun lo de ni America won ma nse akoko ti won ma jeun owuro ni America won igbimo ijoba pelu pre nibi ti won tin se o wa asu awon eyan awon alase egba keji are gugu won si bere si ronu pe wada kaka ko birin yo gberaga okan re wo lele se agbelebu si ni o nlo ko orin iwo Christi o birin yen okan re ti yo geregeta fun oluwa o nlo o ni iwo ni ipin mi titi o jore ati iye lo ninu gbogbo orin ajo mi le to ku pelu oju mi fifo Jesus sati je mba orin pe ki nsumo si jẹn sọmọ si ninu gbogbo orin ajo mi Jesu jẹ nba orun ki ma se fun won asan aye nikan lebe mi je ṣugbọn pẹlu ayo ni won farada ki n sa le sọmọ si je ki n sọmọ si je ki n sọmọ si pẹlu ayo ni won farada ki n sa le sọmọ si mu mi la gbogbo wahala ati iru mi aye ja nikẹyin ajo mi Jesu je ki n wo ijọba orun o se pinnu o gbegbe se ronu piwada pinnu pe ara ara ko ni ba ti e je pinnu pé ìmọ̀tara ẹni nìkan kò ní gbé ọ lọ gẹ́gẹ́ bí owó ojú omi pinnu pé ìfẹ́kùfẹ́ kò ní sí ọdọ́run àpáàdì pinnu pé ìgbéraga kò ní sọ ọdọ̀tà ọlọ́run pinnu pé kò ní bẹ àwọn adigunjalè àwọn apanijẹ àwọn ọṣọ àwọn àjẹjọrọ nínú náà dọ́ọ̀kú pinnu pé ò ní jẹ ẹlẹ́ṣẹ̀ àbìṣẹ́ mọ́ pinnu pé ò ní jẹ irúfẹ́ rárá mọ́ pinnu pé sátani ò ní fi ọ̀rẹ́ rí ẹlẹ́yà lọ́jọ́ kẹyìn nínú ọ̀gbun pinnu pé dandan ni o gbọ́dọ̀ rí olúwa kí ló àǹfààní gbogbo wàhálà ẹ̀sìn tó bá lọ já sásán pinnu pé ó fi kristi ṣe olúwa ayé rẹ pinnu pé ò ní jẹ agbèrò ò ní jẹ signboard lásán pinnu pé ò ní kú sọ̀nà bí ọkọ̀ eléèéfín pinnu pé ò ní jálulẹ̀ bí bàálù tó níyọnu pinnu pé ojú ò ní tì ọ́ ò ní níjàmbá nínú ìrìn àjò ìgbàgbọ́ oṣù lójú ó tì pinnu pé ìgbẹ̀yìn rẹ yóò dára pé jésù wọlé àléfà ọkàn rẹ.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Tẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóhin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògò, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nìran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì. Apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ má rárá. Ẹlòmíì ò lè dàgbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064 60 6419 07064 60 6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ek ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 AM to 10:00 PM òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 0803-919-6090 tàbí 0802-323-3841, tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀kàyé wa ní www.ekankanigeria.org, tàbí kí ẹ kàn sí wa lórí Twitter ní www.twitter.com/ekanka. Ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ ọjọ́rú, Monday sí Wednesday láti 12:00 to 4:00 PM ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó, tí ẹ ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́. Ekanka, ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.
2: Akínyin, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò bí a ṣe lè rí Ọlọ́run. Èyí tí ìjọ Ekanka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí, tí wọ́n gbé kalẹ̀ láti là wá lọ́yẹ̀ àwọn ọ̀nà tí a lè gbà láti bá Ọlọ́run sọ̀rọ̀ àti láti gbọ́ ohun tí Ọlọ́run ń sọ, tí kò ní jẹ́ pé ẹnìkan ní ọmọ sọ fún wa pé Ọlọ́run sọ pé mo fẹ́ sọ pé mo sọ pé, àwa fúnra ara wa a lè bá Ọlọ́run sọ̀rọ̀. Ọ̀nà wo ni a lè gbà láti gbé ìgbé ayé ìdẹ̀rùn, ìgbé ayé ẹ̀mí mímọ́? Àwọn kókó tí ìjọ Ekanka tí wọ́n fẹ́ kí a mọ̀ nìyí. Lórí ètò lónìí, kókó ọ̀rọ̀ ta fẹ́ gbé yẹ̀wò ni ẹ̀mí ìmoore ni àṣírí rírí gbà. Ẹ̀mí ìmoore ni àṣírí rírí gbà. Mọ́mọ́ wa, ẹ dákun, ẹ bá mi dárúkọ yín.
3: Orúkọ mi ni Bámidélé Gàkó.
2: Ẹ ṣeun, kí ni iṣẹ́ yín?
3: Iṣẹ́ kágbódé kágbàtà.
2: Akólẹ̀kódọ̀tí. Ẹ ṣeun.
3: Láàrin Èkó.
2: Ẹ ṣeun, ó ṣe pàtàkì káwọn èèyàn lè mọ̀ pé tò níjọ Ekanka o, àfiṣẹ́ ṣeré o, a níṣẹ́ tiwa náà tá à ń ṣe o, kálukú ló níṣẹ́. Ẹ̀mí ìmoore ni àṣírí rírí gbà. Kí ni ẹní lọ́kàn nípa kókó ọ̀rọ̀ yìí, mọ̀mọ́ wa?
3: Ẹ̀mí ìmoore làṣírí rírí gbà. Yorùbá lọ, wọ́n bọ̀, wọ́n wí pé ọmọ tí ò bá dúpẹ́ orí àná kò lè rí mí gbà. Ẹni tí ò bá dúpẹ́, ó dàbí ọlọ́ṣà kónilẹ́rù lọ ni. A gbọ́dọ̀ máa fi ẹ̀mí ìmoore hàn lóòrèkóòrè nígbàkúgbà sí Ọlọ́run tó dá wa sílé ayé, nítorí pé Ọlọ́run ti fìlànà hàn wá pé gbogbo nǹkan tí a nílò, kì í ṣe nǹkan ta fẹ́ o, nǹkan tí a nílò ó ti wà nílẹ̀. Ẹnu ká mú lo ni. Ta bá dẹ̀ ti mú lo, ká máa sọ fún Olúwa wípé ò ṣe mo tajílé ni, ò ṣe mo ẹnu wa ò dẹ̀ gbọ́dọ̀ kọ́pẹ́.
2: Ẹ ṣeun mọ̀mọ́ wa. Ẹ ní gbogbo nǹkan tá a nílò lọ́lọ́run ti pèsè fún wa. Pẹ̀lú bí gbogbo nǹkan ṣe dígádígádí tọ́nà àti jẹ àti mu torí bákan bákan yìí, ẹ dẹ̀ ní gbogbo nǹkan tá a nílò lọ́lọ́run ti pèsè, pé kì í ṣe ta fẹ́ o, ṣùgbọ́n tá a nílò. Kí lẹ ní lọ́kàn nípa kókó ọ̀rọ̀ yẹn?
3: Gbogbo nǹkan tá a nílò lọ́lọ́run ti pèsè fún wa. Kì í ṣe nǹkan ta fẹ́, nítorí pé nǹkan ta bá fẹ́ ó lè tóbi gàǹtí gàǹtí. Kó dẹ̀ jẹ́ pé nǹkan ta nílò nǹkan kékeré péré ni. Torí náà ni mo fi pohùn yẹn pé Ọlọ́run ti pèsè gbogbo nǹkan ta nílò. Ẹnu ká a dúpẹ́ ni. Ẹni tó bá ní tòun ò tó nìkan ni ò mọ ọ̀nà pẹ́ dú.
2: Mọ̀mọ́ wa, ọ̀rọ̀ pọ̀ náà ọ̀rọ̀ tẹ sọ yẹn o. Ẹ ní ntàwà fẹ́ ó lè tó nǹkan gàǹtí gàǹtí ní nǹkan tó pọ̀, ṣùgbọ́n Ọlọ́run ti wá wò pé a ò nílò gbogbo yẹn, pé n tó nílò ni. Ṣé kèsè n tó ń fàṣòro lónìí nìyẹn? Torí mo fe dogun o mo fe dogbon o mo fe se kini yato laarin nti o wu wa nta wa fe ati nta nilo
3: yato po repete nkan ta nilo o yato si nkan ta fe ti emi ba so pe mo fe oko nla repete bi asa ore mi ni ngba ti mo kere olohun wa oko nla ngba to de toro olohun nkan oko nla yi ma ko be o ni ki lo be fi ko ba hun egbe hun wa bo de se fun loko nla yen lo wa ni pe ohun lo si rin ajo irin ajo yen lo lo ti o pada wa nitori na to ba je wi pe nkan to rara fe ati nkan ti to ye ko lo to lohun ri pe eleyi ye ko lo ko ni ra oko yen ni asiko yen
2: e se o momo wa esin e kanka ipa ona ominira emi mimo e wa so nisin eni nkan ta nilo pe o yato si nkan ta fe ni lana kanka ona wo wa ni eda le gba ti o fi mo pe enti mo ni loni ninu emi ke se pe enti mo fe ta ti a fi mo pe nto lo nfe fun wa ni nto ye ka wa ni ke se nto wu wa sugbon nto lo nfe fun wa awon ona awon ke lo le dari wa ta fi mo mo pe nta ni loni ke se nta fe
3: ninu ilana temi wa yi
2: to je ekanka
3: ilana ominira ni ki de lo njo minira bawo mo je fe ro minira igba tin ba ti joko ma so fọlọrun pe mo de o ba wa ma korin hiu seri ori hiu yi ohun ni ati sonu orin ti abalaye ni orin adaye ba ni orin to je pe nile yoruba ta ba wa loko ta ba ti fe pe ra wa ta ba ni hiu iyen lo fi je pe orin hiu yen tọlọrun fi dale aye yen ta ba ti le ma pe lore kore ta joko je fun seju mewa si seju medogun ta korin hiu yi si orin ife ni awa o ka si orin mi orin ife orin ta fi so pe ta ma so fọlọrun pe ki se pa ntoro nkankan orin ife yi ta ba ti nko o ti yi olohun pe nkan ta nilo amọ amule wa lowo a de gbodo ma dupe orin dupe tun ni o tori pe te ba nko orin hiu yi te ba fi si ori ete yin te fi sori ahon yin lore kore e ma ri wi pe orin yi o orin igbala ni orin iwosan ni orin ona to ma dari mi sona ni orin to ma mu mi tin ba ti lo si pe mo ile ti si o mo fe sun o ma ni alaye nkan to ma toro to ro nkan to ye ko se niyi a fi sipaya yen han mi ninu sipaya yen ma wa mu we ma mu ikowe ma nkan ti mo ma ri niyi je sare ko tin ba ti ko tin ba ti rara gbese egbe kan to tun dijo keje ti mo tun ri mi ti mo ko to ba ma fi to bi ose kan ose meje ose meta ma tun lo ye wo pe ewo lo ti se ninu eleyi ewo lo ye kin yi pada ona wo lo ye kin gba ki fi ri ore Olorun.
2: Mama wa e seun se ri be se n soro nipa hiu yen pe ntawon baba wa ti mo ni lati gba ta ti wa loko lati gba ta ti se nkan kan to sele si mi ri ngba mu wa kekere o wa so si mi lokan mo fe bere lowo yin boya hiu yen lo sele ngba yen ni boya Olorun lo ba mi soro ni o se ri mo feran ki mo teli baba gba ka kiri ni oko a wa lo soko waju njo na oko yen lo jina ju oko koko ni baba wa ni ki lo ba won alala wa o ki ma ba won lo le o pe bi ta won lo o awon oni pada wa bi ba ibe la won gba lo mo ba ni iro o emi o le lo ba won alala wa o won ba lo da na sun sibe emi o mo ko won mu mi le ego ni mo sa joko sibe ko pe ni mo sun lo se ri gba ti ma fi ji ile nti nsu mo wa wu pe baba ohun ye ko dan pada le kini o tun pe die mo wu pe baba mo tun gbo ohun ye le pada se ri ele keta ti mo wu ile ti sun gba yen mi o gbo ohun ye ko dan pada mo ori mi wa dide jan igba yen ni mo wa ro pe baba mo le mo pada wa mo igba yen lo sese to wa so si mi lokan pe ki n gbera ki ma lo le tori oko yen jina gan mo wa gbera ekun don te ko ni mo sa lo ni mo wa sa titi ti mo fi sade ibiti mo ti wa pade awon eyan wa awon ara ilu wa ta fi wa nlole ohun to ndakun pada si mi yen ohun yen lo je nro pe baba o baba ti lo baba o pada wa se ohun olohun ni abi kini yen
3: ko si ba se fe bo olohun soro ta ni te ti gbe esi eh ojojumo lo mama ni olohun fun mi lele olohun fun mi lele a ti e ni suru ka so pa fe gbesi ta wa ba ti se ori hiu yen eh ba se ori hiu fun iseju medogun iseju mewa a wa ja ke boya agbohun olohun pada ngba ti e wa ninu oko ohun to da yin lohun lekini lekeji gba to da ke o so fun yin pe ke gbera e de gbera nitori pe e ti ri ami pe ke gbera ami pe ke gbera yen ni ile tin su oju orun tin yato ko sigba ko gba ta kin ni ami ninu esin e kanka isiti nigba mi a kon ma a ni a fe wo ere kan lori ki lori amohun maworan nibi ta tin wo isoro wa lo ma ma so ani a se emi lo n ba soro abi emi ko eri ele ma lo ni titi keyan bi meta ma lo te mo won ri ko de je pe isoro yin lo so pe ah koni si oko le ni o won ti ni pe ki oko kini kan ma sise e ti mo pe e ma pada sile be de se nlo tele be lo ki ore yin kan abe be lo sibi kan o wa e ti lo die e wa tase ah ki lo ma sele ohun ohun olohun ba yin soro ni ore kore se yin te ti e n gbo

0: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí. Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Fún àlàyé síwájú sí tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 0803-919-6090 tàbí 0802-323-3841, tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀kàyé wa ní www.ekankanigeria.org, tàbí kí ẹ kàn sí wa lórí Twitter ní www.twitter.com/ekanka. Ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ajé sí ọjọ́ Ọjọ́rú, Monday sí Wednesday láti 12:00 to 4:00 ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó. Tí ẹ ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́, Ekanka, ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.
2: Ètò bí a ṣe lè rí Ọlọ́run náà ló ń lọ lórí afẹ́fẹ́. Àwọn ìjọ Ekanka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí, àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò yìí. Kókó tá ń gbé yẹ̀wò ni ẹ̀mí ìmoore ni àṣírí rírí gbà. Mọ̀mọ́ wa, ọ̀dà pé inú ẹ̀mí lẹ wà lóòótọ́ o. Torí ìbéèrè tí mo fẹ́ bi yín ni pé kí ni àwọn àṣírí bí èèyàn ṣe lè rí oore gbà lọ́dọ̀ Ọlọ́run? Mo rí pé lára rẹ̀ lẹ ti ń sọ yẹn. Ẹ dákun tó bá sẹ́kù, ẹ fún wa ní àwọn àṣírí béèyàn ṣe lè rí oore gbà, béèyàn ṣe lè gbọ́ èsì lọ́dọ̀ Ọlọ́run, béèyàn ṣe lè rí oore gbà lọ́dọ̀ Ọlọ́run.
3: Ṣé mọ̀ pé ńgbà ta kéré, àwọn òbí wa máa ní má yà bẹ̀yẹn, má yà bẹ̀yẹn, bá ṣe ń gbọ́ sáwọn òbí wa lẹ́nu ló ṣe yẹ ká máa gbọ́ sí Ọlọ́run náà lẹ́nu. Tí a bá ti ń ṣorin híhù wa, tàti ṣe Olúwa máa ma fi ọ̀nà hàn wá, a máa sọ fún wa pé ibi báyìí ló yẹ kó rìn sí, ibi báyìí ni ò yẹ kó rìn sí, ìbáyìí ló ṣe lo ilé ayé ẹ nígbà tó kọ́kọ́ wá, báyìí ló ṣe tún máa lò nísìn. Nítorí pé gbogbo ọ̀nà tó bá gbà o gbọ́dọ̀ fi tẹ́ sí Ọlọ́run lọ́wọ́. Tí o bá ti ń lọ tó ti ń jáde, wà ní ẹ̀mí mímọ́ mo ti ń jáde o, ibo ni kí tún rìn sí lénìí? Nínú ìfẹ́ ló ti máa rin ìrìn yẹn. Tó bá dẹ̀ ti ń rìnrìn yẹn, kì í ṣe páàní níṣòro, kì í ṣe páàní fẹsẹ̀ kọ. Ṣùgbọ́n tó bá fẹsẹ̀ kọ, tó bá ṣubú, o gbọ́dọ̀ dìde. Tèmi bá èmi máa ń rò pé tí n bá ti ṣubú mo ṣàfẹ́ máa wòkè. Nítorí tí n bá ń rójú ọ̀run, ó túmọ̀ sí pé kí n dìde, kí n tún bẹ̀rẹ̀ ìrìn mi, kí n tún bẹ̀rẹ̀ ìrìn àjò nínú ẹ̀mí. Nítorí pé tí n bá ti ń kọrin híù yẹn, orin híù yẹn ò fi mí lẹ̀ ní ìgbà kankan. A dẹ̀ lólùkọ́, olùkọ́ wa, olùdarí wa, ẹni táwa mọ̀ ní Mahanta. Ìtumọ̀ Mahanta ni pé ẹ̀mí Ọlọ́run tó sọ̀kalẹ̀ wá sílé ayé. A dẹ̀ fìgbà kankan má ní Mahanta. A ti ní 1,000 to 4,000 nísìn. Ìyẹn tó wà lórí ilẹ̀ lọ́wọ́lọ́wọ́, òun ni à ń pè ní Sweden Kunin.
2: Èèyàn náà ló náà.
3: Èèyàn ni ó lára bí a ṣe ní ara yìí. Ó ní ohun bá ṣe ní ohun yìí, òun ló gbé ẹ̀wù yẹn wọ̀ lọ́wọ́lọ́wọ́. Òun ni Mahanta, òun ni olùdarí wa. Gbogbo ìgbà tá bá ti rí ọkàn wa ti balẹ̀, gbogbo ìgbà tá bá ti ń kọrin híù lẹ̀mí mímọ́ máa sọ fún wa wípé ọ̀nà tó yẹ kó gbàre o, ọ̀nà tó yẹ kó gbàre o. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí ẹ ní ìgbà tó kọ́kọ́ wá sáyé, nǹkan tó dẹ̀ sì máa ṣẹlẹ̀ nígbà tó tún lọ lọ́la nìyẹn o. A máa wá wò pé ìrìn yìí, ìrìn ẹ̀mí mímọ́ tó máa fi jẹ́ kí n padà sí inú òde ibi tí Ọlọ́run ti jókòó, tó máa jẹ́ kémi náà jẹ́ ara àwọn èèyàn, tó máa darí àwọn èèyàn wá sí ọ̀nà ìlànà Ekanka, ìlànà ẹ̀mí mímọ́, ìlànà òmìnira.
0: Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: fun alaye siwaju si tabi pe e fe darapo mo wa lati ba wa josin ni ilana ohun ati imole mi mimo ti o ma waye ni ojo josin mi bere ni dede ago mejo si ago mewa owuro.

0: pa.
1: Súbẹ̀.
0: Amúyídé.
1: Fàṣọ̀rọ̀tì.
0: Wọ́n kú àjọyọ̀.
1: Ọjọ́ ìbílẹ̀.
0: Ọgọ́rùn-ún ọdún láyé.
1: Èlé àpapọ̀.
0: Àgbàgbẹ̀jọyè.
1: Làkúrẹ́.
0: Lẹ́dí nkánṣu.
1: Ṣé bá àbárẹ́ apà.
0: Súbẹ̀.
1: Amúyídé fàṣọ̀rọ̀tì.
0: Ó ẹ̀fọ́ àrùyọ̀.
1: Wà gbọ́.
0: Wà tọ́.
1: Wà mọ́ pọ́wú.
0: Wà dì mẹ́rì kíjóbi.
1: Ọgọ́rùn-ún ọdún láyé.
0: Èdèkédé ẹ̀yà olóyè.
1: Àtẹ̀yìn ìjòyè àkọ́rẹ́.
0: Lọ ẹ pa pàtàkì.
1: Mo ti kó.
0: Sẹ́yìn.
1: Nínú ètò ìdàgbàsókè àkọ́rẹ́.
0: Ẹ̀lú ọlá.
1: Àtúyì.
0: Wọ̀ mọ́rúkọ rire.
1: Kọ́lẹ̀.
0: Ètò ìgbéga àkọ́rẹ́.
1: Àti ní ìpínlẹ̀ Ondo.
0: Ǹjẹ́ ẹ̀yà Dèjì Kánṣu.
1: Ìdèjì jẹ́ alága rẹ̀.
0: Kíkì ìfọ̀.
1: Títí ṣọdún èyí.
0: Ìyàdìṣe ikẹ̀ bọ̀.
1: Ẹ̀lú apápá bẹ̀ wé ìparò pẹ́.
0: Ẹ̀lú àdàgà abẹ́rẹ́ ọ̀rọ̀.
1: Kéde ara lọ mú fi
0: wú. Orí òtítọ́ àtòdodo.
1: Ojú olórí.
0: Ẹsẹ̀ rẹ̀
1: ra yẹ̀ lébẹ̀ láéláé.
0: Ọkú ọdún òní o.
1: Ọdún ìjọ
0: kí pèrègùn mọ́ wọṣọ́ titun.
1: Ọdún ọdún náà rí ọ̀ bá mi.

0: ìtanilólobó pàtàkì rè é láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo the State Emergency Management Agency SEMA lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀ wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa ká la ojú àgbàrá dáadáa kómi ó ba lè máa lọ gerege ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò tó di pé àwọn òjò ńláńlá ń bẹ̀rẹ̀ kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ó pa òfin ìrìnnà mọ́ ayé sàṣà pajúdé eré ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwa wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fín ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ ẹ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.
1: Ọjọ́ ríra ni ó ìyọlú ìrìà ò àbáfàṣọ̀rọ̀tì.
2: Ọ̀nì ìmòyọlú ìrìà ò.
1: Àbábẹ́ apàrúbẹ̀.
3: Bámú yìí dé àṣọ̀rọ̀tì.
1: OFR.
3: Lọ́gọ̀rùn ọdún kan lápẹ́rẹ́.
1: Èyí lè ní
3: His Imperial Majesty.
1: Ọba Dr. Aládétò Òyìnbó.
3: Ògúnradé Aládérùsì.
1: CFR.
3: Deji and Paramount Ruler.
1: Ọ̀pàkúrẹ́ Kingdom.
3: Ṣèbá
1: Àbárẹ́.
3: Àrúbẹ̀.
1: Bámú yìí dé àṣọ̀rọ̀tì.
3: Ṣàjọyọ̀.
1: Ọjọ́ ìbímọ.
3: Wọ́n pé lọ́gọ̀rùn
1: ọdún láyé.
3: Èmi Deji.
1: Sílẹ̀ Àkúrẹ́.
3: Àtùdúkè Lẹ́gbẹ̀.
1: Báyọ̀ bọ̀.
3: Ọlọ́run dá
1: ẹ̀mí rẹ̀ sí.
3: Lágbára Ọlọ́run ẹnu ọ̀dà tẹ́lẹ̀ pẹ́pẹ́pẹ́.
1: Ẹ̀pà ọgbọ́.
3: Ẹ̀mọ̀.
1: Òye.
3: Ọba òkè.
1: Fọmẹ́sẹ̀ rẹ lé.
3: Ẹ̀ra yẹ̀ láì lá.
1: Àsìkò ìwàlàyé Àbárẹ́ afàṣọ̀rọ̀tì.
3: Èmi kè mọ́ jẹ Deji.
1: Mẹ̀jọ láyé Lẹ́dùmọ́rè.
3: Wọ́n
1: ẹyẹ kébí ẹyẹ.
3: Eku kébí eku.
1: Ọmọ ènìyàn fọhùn bí ènìyàn.
3: Lákùrẹ́ Mòṣú Oyè.
1: Happy birthday.
3: Àbáfàṣọ̀rọ̀tì.
1: Òṣìṣẹ́ Alẹ́ Sàárá ni òròyìn ọmọ Adáńlá.
3: Ọmọ ní òkèlè sà ìdí kè ogbé ṣọ̀pọ̀ sí.
1: Iná ń ṣò.
3: Láti ìṣájọ́ wọ̀tíwọ̀tí ọ̀nà òkèlè sà.
1: A máa mú màlúù ṣọdún ìgbàgbọ́.
3: Èmi ọba.
1: Dr. Aládétò Òyìnbó.
3: Ògúnradé.
1: Aládélùsì.
3: CFR.
1: Deji ìtìlẹ̀ Àkúrẹ́.
3: Àtùdúkè Lẹ́gbẹ̀.
1: Léfọ̀.
3: Kémi Akéde.
1: Àbárẹ́ afàṣọ̀rọ̀tì wo oríire.
2: Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún kò pẹ́ láyé.
4: Ondo State, something new is in town.
5: Nada multipurpose soap. Clean body, clean home, clean everything. Nada. Moda lojojumo.
4: Now available in Akure Anowo.
5: In Akure, call 0902-919-2666 or 0905-363-0071. Visit us at 2 Obanla Street, Akure, Ondo State.
4: Inowo. Call 0704-413-8100 or 0806-627-2421. Visit us at number 14. Aruwaju Street, Owo. Also available at Prince and Princess Supermarket, Fashawe, Owo.
6: You can also buy at Lollapalooza Store off Arakale Road, Enyike, Akure.
7: Uramat Supermarket, Akure.
6: And First Figure Supermarket, Akure.
7: Want to distribute Nada in your local government? Call us today on 0905-363-0071 and become a distributor.
5: Nada Multipurpose Soap, the new claim in town.
8: Here you go, dear.
9: Mom, you didn't add milk.
8: No need to. Taste it and see why.
9: Wow, but how?
8: Is it milky?
9: Yes.
8: Is it creamy?
9: Yes.
8: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
9: I love it, Mommy.
10: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
11: Milo!
12: Ní nǹkan bí ọdún kan sẹ́yìn,
13: ìní ewé ńlá bọ́ lórí igi
12: tí bàbá wa olóyè Bọ́lárìndé Rufus Ajayi

0: Citadel of God Almighty Nigeria, Koga Cathedral, invites you to 5 days of Koga Nigeria Rehoboth Convention 2026. Theme, Beware of Religion. The one of Koga Nigeria Rehoboth Convention 2026 kicks on 6th of May 2026 at 4:30 p.m. Theme, The Difference Between Religion and Christianity. Day 2, Thursday, 7th May, will feature women and men's conferences in the morning and night of encounter in the evening. Day 3, Friday, 8th of May, will feature Koga Youth Ignite in the morning session and Rehoboth Convention prayer in the evening. Day 4, night of May, will feature Koga Health Center Mass Healthcare Crusade. 1 day, 100 patient treatment. On day 5, Sunday, May 10, 2026, at 9 a.m., Koga Eye Clinic will be dedicated by the Executive Governor of Ondo State, Dr. Lucky Aidatwa. White Thanksgiving service hosts immediately after. Ministering are Archbishop Taiwo Akinola, presiding Archbishop, Rema Christian Church, Ota, Ogun State, Nigeria. Dr. Evangelist Oluwatoyin Dairo, Pastor Isaac Olonda, Resident Pastor, Koga, Nigeria. Ministering in songs are Lekan Remileku Amos, Omoba Afinija, and Olufume Piers and Roya Diade. Special features are Koga Voices, while host is Pastor and Evangelist Joseph and Deborah Famuyide, Senior Pastor, Koga Global. For further inquiries, visit Citadel of God Almighty, Koga Cathedral, Koga, Nigeria, at Plot 3, Professor L.B. Kolawole Street, off Eshedai Road, Alagbaka Jari, Akure, Ondo State, Nigeria. www.kogacathedral.com. Telephone 0816-179-2151. At Koga, everyone wins.
1: Ilé-iṣẹ́ kan bẹ̀ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹjẹ́ àjọ débẹ̀.
2: Sísun la ayé bá sísun ṣáàlà.
1: Ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé-iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé-iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kajola Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media, Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio. Ẹ dín wa wò lónìí, ẹ rí pé rere ń tolú wa.
3: Ètò ẹ̀kọ́ tó dára ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la Deeper Life High School Àkúrẹ́. Ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ọmọ ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ ìwé tó yè kooro tónítóní làyíká àwọn ọmọ tí wọ́n sì ń tọ́jú àwọn akẹ́kọ̀ọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Tọrọ yé wọn pé àwọn lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí Deeper Life High School Àkúrẹ́ nílé ẹ̀kọ́ tó yẹ láti fọmọ sí lásìkò yìí. Ilé ẹ̀kọ́ náà wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé fún ìpele JSS1 fún sáà ìkẹ́kọ̀ọ́ 2026-2027. Ó kéré tán irú àwọn ọmọ bẹ́ẹ̀ ti gbọdọ̀ pé ọdún mẹ́wàá nínú oṣù kẹsàn-án ọdún 2026. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún 15,000 naira péré lowó fọ́ọ̀mù tí wọ́n sì tún láǹfààní sí àwọn ìdánwò tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ rí lórí ẹ̀rọ ayélujára. Gbogbo òbí tó fẹ́ ra ọjọ́ ọ̀la rere fọ́mọ rẹ̀ ẹ máa jà wìtìwìtì lọ sí Deeper Life High School Ìwòyè off Ondo Road Àkúrẹ́ tàbí kẹ́ lọ sórí wẹ́bsáìtì wọn www.deeperlifehighschool.org. Ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0816-728-5986 tàbí 0806-774-8327 àti 0806-748-3492. Deeper Life High School, ìdarí pẹ̀lú àṣeyege.
4: Ìdí ọ̀rọ̀ nìyẹn, ẹ fi yẹ wọ́n.
5: Àwọn constituency 2 ní àkókò Northwest ló mà ní akí gómìnà wa nípínlẹ̀ Ondo. Ìyẹn lédàwà pàtàkì Gọ́vnọ̀ Lọ́kì Orímísà Ayédè àtiwá. Pẹ̀lú State Chairman ní APC. Àtẹ̀yìn ministers wa láti ìpínlẹ̀ Ondo. Wọ́n ní kẹ́ ẹ jọ́. Kẹ́ ẹ wá yọ constituency 2 ní àkókò Northwest kúrò nínú political dungeon tí wọ́n wà yìí o. Báwo lọmọ ìyá méjì ṣe lè wà? Kíkan láṣọ àrán, láṣọ ètù, láṣọ àdìrẹ àti oríṣiríṣi aṣọ pàtàkì bẹ́ẹ̀. Kíkejì rẹ̀ ó sì wà nínú ìhòhò gan bóró. Odidi ipò ńláńlá bíi mẹ́jọ ló wà ní constituency 1. National House of Rep, Minister for Interior, Minister for Finance, Party Chairman, PRO, Chancellor Adekunle Ajase University, Rufus Giwa Board Member, Federal Commissioner, State Commissioner, àti mí ìta àlè kàtàn. Ṣùgbọ́n kò wá sí kankan ní constituency 2. Ìdíwá rèé o. Tàfin láti jọba àbí àwọn concerned people kí wọ́n má jẹ́ kí House of Rep tó ń bọ̀ yóò kúrò ní constituency 2. Bẹ́ẹ̀ àwọn lóde ní ìlú tó pọ̀ ju, àgbà tó pọ̀ ju, èrò tó pọ̀ ju nínú àwọn tó kù. Ẹ wò ó, àjọ tó ń sùn tí òró tí ò ṣe àtakò òró kò yẹ kó má rí òró jẹ o. House of Rep yìí constituency 2 ní àkókò Northwest ní kẹ́ ẹ jẹ́ wá sí. Tó o gbogbo ẹ̀yin concerned people ẹ gbà yí yẹ wò.
6: Ìdí ọ̀rọ̀ nìyẹn, ẹ gbé yẹ wò.
7: Baba, gba mi e ra mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
8: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo na dark fun te gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091-60-62-62-53
9: 091-60-62-53 Oruko money
10: Janu omo 24/7 aba make sure gugu iga ija wa ija osi mo always guide me ore wa kilo le to roju gugu bayi o re o su
9: mi oje iya ise se pe tan lori phone ni gugu abo odana wa ni
10: jo gas ni nda wa na ti
9: fe je tan gugu electronics wa lo ti denu kole owo ni o si sara jo yi ara nta wu nu swap bo nipa cdcare ni cdcare kini nje be cdcare cdcare application asiri online ni bi to ti ra gugu to fe to si ma san o die die bi orisirisi gadget to fi dori car oko ayekele o si lele lori o iye oja to bara lo ma da we pada o le san owo elo to bara fori di osu mejila tabi ogoji ose gugu awon nkan elo nu le mi ori cdcare ni mo ti ra won tete download cdcare lori google play store ati ios app store ki wo na ma jaye cdcare ni welemu ran to nilo ko ma san o werewere lai mi ile kankan lori e kan si wa ni danco plaza adinosun beside
11: olo motors opposite maria asunta catholic hospital ikere road ado ekiti abuja nigeria or call 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244 0244

kujuma kujuma tu kujuma malaro tu ni nikani adaba FM 88.9 ya kura ilu ila ramo kina watati mbio unsategun ujuma kaku ni maka wa marubu ya nubel ujuma kaku ni maka siyo mayena ujuma tamani loni ujuma uwo ni oje ujuma tamani loni ujuma ayo ni oje iransa kere kau ni ba wanru de ibanu ja ibanu jo kere otobi ku ni jete ni kwa okanlite eti mbo wa eko ujuma etuko ujuma mau akeka abo zori etu eti yimelo ni biti ati mamu a wanru yin to jade ninu a wan weru yin ujo ujuma le wata ati mamu wafin loko kejiji ọpẹ yẹmi jọ ọdá náà ló kọ tẹmí jẹ o a kú yọtọ mi pé ọsẹ yìí àwọn àròyìn ọhún bó ṣe ti ń jáde àwọn kókó kòkó kókó tó wà nú ẹ ẹja máa mú wá ìròyìn àkọ́kọ́ eléyìí tó wà lọ́wọ́ mi báyìí òun náà ló ní ṣe pẹ̀lú ètò ìdìbò lọ́dún 2027 àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò tó fi mọ́ gbogbo àwọn agbó òṣèlú òun náà láàmú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì

tó tún níṣe pẹ̀lú ètò ìdìbò lọ́dún 2027. Wàhálà òṣèlú tó ti ń mì lògbòlògbò báyìí nípínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ mínú Wike àti Fubara bí wọ́n sì ti lọ gba fọ́ọ̀mù. Àdéhùn àlàáfíà eléyìí tó jẹ́ pé wáyé láàrin gómìnà ìpínlẹ̀ Rivers Milayi Fubara àti mínísítà fọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí Abuja ń yé San Wike ló ṣeéṣe kó tún forí sọ́pọ́n báyìí gẹ́gẹ́ bí ètò ìdìbò ọdún 2027 bóyá tí ń kàn gilẹ̀kùn gbọ̀ngbọ̀n. Ìyẹn ṣe ni àwọn méjèèjì Fubara àti Wike iná jẹ́ pé wọ́n tún ti padà báyìí sẹ́nu ọ̀rọ̀ lẹ́yìn tí ó jẹ́ pé lórí ẹni tí yóò tún jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún báyìí níbàámu pẹ̀lú ìlànà àdéhùn àlàáfíà eléyìí tó jẹ́ pé wọ́n ní pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí ṣe ni ọ̀kan lára àdéhùn òun náà ni pé kí Fubara kọ́ mọ̀ sọ wípé òun fẹ́ tún díje lọ́dún 2027 tó jẹ́ pé ńṣe ni ó ti wá lọ darapọ̀ mọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC báyìí. Ìwé ìròyìn Vangard ẹ̀rí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún bó ṣe lọ́nà ẹ̀.

Ìròyìn eléyìí ọ̀nà ni bàbá Yusuf ló ti sọ̀rọ̀ wípé Peter Obi àti Kwankwaso tán bá gba tíkẹ́ẹ̀tì kan náà wípé ìdí tí wọn ò fi ní lè jáwé olúborí fúnpọ̀ ààrẹ rèé o. Bàbá Yusuf ń lọ sọ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ olùdarí Global Investment Trade and Trade Company Bàbá Yusuf ló ti sọ ìdí báyìí wípé ìdí tí Peter Obi àti Rabiu Kwankwaso tán bá jọ díje pé ó ṣeéṣe kí wọ́n mọ́ láǹfààní àti jáwé olúborí lọ́dún 2027 lẹ́tọ̀ ìdìbò. Eléyìí tó ń bọ̀ ọ̀hún nígbàtí ó ń báwọn oníròyìn fọ̀rọ̀ jomitoro Yusuf ọ̀hún, ó sọ dúnà pé ńṣe ni wọ́n lè mọ̀ ní iye nọ́mbà eléyìí tó jẹ́ ti olùdìbò tí ó lè jẹ́ pé ó lè gbé wọn láti jáwé olúborí káàkiri ẹkùn ìdìbò àríwá àti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tó lè fún wọn ní àǹfààní láti jáwé olúborí. Àwọn tí pé Obi àti Kwankwaso náà ló jẹ́ pé wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n sì lọ sínú ẹgbẹ́ òṣèlú NDC lọ́jọ́ ìsinmi tó kọjá yìí, tí wọ́n sì ní ọ̀rọ̀ ilé ẹjọ́, ẹjọ́ tó wà nílé ẹjọ́ àti ẹpín eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún gan ló ṣokùnfà bí wọ́n sì ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Yìí ṣe ni Yusuf lọ́wọ́ sọ dímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe ti ń lọ, ó ní àti Peter Obi àti Kwankwaso, ó ní bí wọ́n ti gba tíkẹ́ẹ̀tì táwọn méjèèjì bá láǹfààní àti lè gba tíkẹ́ẹ̀tì, ó ní wọ́n lè mọ̀ rí ìbò eléyìí tó jẹ́ pé ó lè gbé wọn wọlé lápá àríwá àti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà gan. Daily Post lẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ńlọ́wà láàárọ̀ tòní. Jonathan ló jẹ́ pé ó ti pe ẹjọ́ lórí ẹjọ́ kan èyí tí ó fẹ́ ka lọ́wọ́ kò láti má díje fún ipò ààrẹ lọ́dún 2027. Gbogbo awuyewuye lórí wípé ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Goodluck Jonathan fẹ́ kópa nínú ètò ìdìbò ààrẹ lọ́dún 2027 ló jẹ́ pé ó sì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n sì ní ẹni tó jẹ́ ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ ọ̀hún ló jẹ́ pé ó yọjú sí ilé ẹjọ́ gíga Lábújá, èyí tí ó jẹ́ pé ẹjọ́ ilé ẹjọ́ ọ̀hún tí ó sì fi ìdí pé kó fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun láǹfààní láti lè díje fún ipò ààrẹ. Àwọn tí wípé igun ti tàmínú tùràkì nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ló jẹ́ pé wọ́n ṣe ìpàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ ọ̀hún Jonathan gẹ́gẹ́ bí ara akitiyan àti lè bá tún bá sọ̀rọ̀. Èyí òun ló wáyé láì tí pé bí wákàtí 48. Eléyìí tó jẹ́ pé Jonathan ó fi léde wípé òun sì ń sọ̀rọ̀, òun báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ lórí pé bóyá òun lè díje fún ipò ààrẹ lọ́dún 2027. Ìwé ìròyìn This Day òun náà ló gbé jáde láàárọ̀ tòní. Irú ń borùn òun náà ni ẹgbẹ́ òṣèlú ADC àti ẹgbẹ́ òṣèlú NDC àti ADC o. Wọn ò ní èròǹgbà rere fún orílẹ̀-èdè Nàìjíríà, ta ló sọ bẹ́ẹ̀? Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ni. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ti kan pọ̀n báyìí wípé bí wọ́n ṣe ti fi orúkọ ẹgbẹ́ òṣèlú NDC tuntun sílẹ̀, ó ní ńṣe ni wọn ò ní èròǹgbà kankan láti fún orílẹ̀-èdè Nàìjíríà. Yìí ṣe ni ọjọ́ pé ohun tó fi léde wípé kódà tí ọjẹ́ ojúgba wọn náà ìyí ni Ada tó jẹ́ pé ó jẹ́ alámòjútó ikọ̀ ẹgbẹ́ òṣèlú náà, ìyí ni Umar Ado. Lánàá ń lọ jẹ́ pé òun náà tún kẹ́gbàjarè lórí ọ̀rọ̀ ìforúkọ.

0: afurasí kan eléyìí tó jẹ pé ó farapamọ láti gbà yìí tó jẹ pé wọn fẹsùn ìdígunjalè àti ìṣekúpani oná fi kàn án tí wọn pọkọ rẹ ní Adébáyọ ńlọ jẹ pé ọwọ ti wá bà níbi oṣù méjì sẹyìn báyìí lẹyìn tí ó jẹ pé wọn ní ó ṣekúpa ọlọkadà kan tán pọkọ rẹ ní Tìámíyù àfíìsì eléyìí tó jẹ pé wọn ní ó fi ọbẹ ó fi rẹ ọrùn rẹ ni àní ńṣe ni ó jẹ pé lẹyìn tí ó ṣekúpa ọlọkadà ọhún ńlọ jẹ pé ó sá lọ pẹlú ọkadà rẹ àní afurasí aṣekúpààyàn ọhún lọwọ àwọn ikọ elétò ààbò nípínlẹ ọsùn ńlọ jẹ pé ọba ní ọjọ kejìdínlógún oṣù kẹrin ọdún tá a wà yìí pẹlú ọkadà eléyìí tó jẹ pé ó jí ọhún nígbà tí ó jẹ pé ńṣe ni ó ní ẹbí olóògbé ọhún wọn tiẹ ti sọ ìrètí nù wípé bóyá wọn ò lè rí ẹni tó ṣekú pa ọlọkadà náà mọ Adébáyọ nígbà tí ọ wá ń jẹwọ lórí ẹsùn ọhún lọba mọsọ ó ní ohun àti ẹni tí ó jẹ ọlọkadà ọhún àwọn àti ẹ wọn jọ ní aáwọ lọdún mẹrin sẹyìn ni tí ó jẹ pé tó sì jẹ pé òun gbẹsan ohun tó ṣe fóònù ẹni tó jẹ agbẹnusọ iléeṣẹ ọlọpàá nípínlẹ náà Abiodun Ọjẹlábí ọwá fìdí rẹ múlẹ wípé ọwọ ti bàbá yìí tí ó sì ní afurasí ọhún ni wọn ti mú kódà ó ní àwọn ẹbí olóògbé ọhún ni wọn wá sọ níléeṣẹ ọlọpàá nílùú ẹdẹ ní oṣù kejì ọdún 2026 tá a wà yìí àní ńṣe ni wọn ní wọn ṣekú pa tí ó jẹ pé ẹni tó ṣekú pa ọhún ó tún gbé ọkadà rẹ lọba sá lọ ṣùgbọn ọwọ ti wá bàbá yìí ó ti wà ní akóló wọn wọn ni ó sọ pé òun gbẹsan ti aáwọ táwọn jọ ní ọdún mẹrin sẹyìn òun náà ló ṣokùnfà rẹ àní afurasí ọhún ọ jẹwọ o nígbà tí wọn fi ọrọ wa lẹnu wò tó sì sọ fáwọn ikọ elétò ààbò wípé olóògbé ọhún iná jẹ pé òun tàn lọ sí ìlú ẹdẹ láti ara ní ojú ọ̀nà ara sí èjìgbò òun lọ jẹ pé òun ti gba ọ̀kadà lọ́wọ́ rẹ tóun sì ṣekú pa kọlọ́hún ọba kọ́ sàánú ni. ìwé ìròyìn nigerian tribune onógbe jáde láàárọ̀ tòní. Dókè lọ́hún mú un padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: Yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want turn on to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, oh.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: So things don't easy for

0: Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: Eja wo ye yan meji ko to di pe a mo lo 0816254991 elo e ko jumo
2: e ba ko simata
1: e ka ro
2: e ni wa le la gbo lo
1: ami o seun elo o ti da 0816254991 elo e ka ro
3: e ka ro la
1: e seun
3: a ko to
1: e seun
3: ọ̀rọ̀ ti ààrẹ tẹ́lẹ̀ ni mo fẹ́ dá sí.
1: Ó yẹ dá sí.
3: Kí bàbá Jonathan lè kó lọ sí ni kó lọ ipò tán pé sí lórílẹ̀-èdè yìí kó lọ farabalẹ̀ kó lọ dúró síbẹ̀. Kó má wulẹ̀ wá jẹ́ káwọn kan kì í ṣiṣẹ́ láti yẹ̀yẹ́ ara ẹ̀.
1: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun. 0816254991. Ẹ̀lú ẹ kú ojúmọ́. Ẹ ṣeun. Oya n gbo yin.
4: Hello sir.
1: E seun a n gbo yin.
4: E ka ro sir.
1: E seun o.
4: Yes sir. E jo sir nipa ti oro good luck. E ba wa so fun awon omo Nigeria ki won pe ko lo fin mi ara. Mo de fi akoko ibe awon omo Yoruba. E je ka isowo po ka jo sise fun baba Tinubu. Because obi ati eyi to lo n lo si ADC or something like that. E je ki oni kaluku ko ni suru ara e ki baba ko pari odun mejo e nibe. Tori gbogbo ise to nse, ohun lo te gbogbo eyan lorun.
1: Ni
4: na ada loruko.
1: Ami esun o. E je awe nikan si 0816254991. Hello. E ka ro. Esun.
5: Ada we sir.
1: Ami o.
5: E le mo ga ti pa ni pe
1: yóku di ọ̀la ìmọ̀ pàdé àwọn akẹgbẹ́ mi agbára lọ́wọ́ ọlọ́run ọpẹ́yẹmí jọ ọ̀dà náà lóko tèmi jẹ́ o a kú wíkẹ́ndì o.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagban gbaragada. Ní mú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìgbò. Sọ́rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkùrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties, mo kí yín káàbọ̀ síkànnì àdàbà 88.9 FM. Lónìí ọjọ́ Sátidé ọjọ́ kejì nínú oṣù karùn-ún ọdún 2026. Kíní ọ̀ ń lọ díẹ̀ díẹ̀ nìyẹn. Tá a bá fi máa wo bí oṣù mélòó kan sí, a mọ̀ kíra wa pé a kó àmójúbá ọdún. Ìgbé ọdún tún ti ń dénú. Ṣùgbọ́n kó tó wá dìgbà yẹn, ẹ̀mọyẹ ọdún tí a tún kán lù. Ilé yá ń bẹ níwájú wa tó ń ṣe dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ lọ́nà. Onímọ̀jẹ́ sọ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa darapọ̀ pé ẹ̀yin náà wá kẹ́ ẹ jẹ́ ká gbé yín lárugẹ nípa ríralẹ̀ kẹ́ ẹ̀ dún lé lọ́dọ̀ wa. Tí ẹ bá ń gbọ́ Emperor Homes and Properties, àwa ni iléeṣẹ́ ńlá tó nílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ibi tí ẹ bá fẹ́ ralẹ̀ sí, tí ẹ fẹ́ darapọ̀ láti kọ́lé, òun náà ló wà lọ́dọ̀ wa. Ẹ jẹ́ kí n máa jayin sí Emperor Royal City and Park tó ń bẹ ní olókúta community ní àpọnmú ní Àkúrẹ́ Olóyè Mẹ́kun lọ́nà Ondo. Tó bá sì jẹ́ pé ń bọ̀ láti Ondo náà ni ẹ ti rí pátákó ajúbọ̀ wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó tóbi fẹrẹgẹdẹ. Ẹ sì ti wọ́n rí ilẹ̀ wa tó tẹ̀ lọ dáadáa. Kì í ṣe olókúta onínú ra ọ̀nà Ondo nìyẹn wà. Bákan náà Emperor Sun City ọ̀nà Ondo náà ló wà ní àpọnmú olókúta community. Emperor Hill City ló wà ní ọ̀nà Ọ̀dànrè nílùú Àkúrẹ́ ní Aládé. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun púpọ̀. Kings Court òun ni ó wà ní Airport Road nílùú Ado Ekiti. Bákan náà Emperor Flourish City Ado Ekiti náà ló wà ní Airport Road. Bẹ́ bá ti ń bá wa darapọ̀ dúdú lọ́sàn-án so ẹ jẹ́ kí n fún yín lẹ́rọ̀ lẹ́wọ́ tó kọ́kọ́ wọlé sí ọ̀dọ̀ wọn nílé iṣẹ́ wọn 0813-065-9233. Ẹ̀rọ ìléwọ́ tẹ́ ẹ máa pè nìyẹn ẹ lè bọ́ sọ́wọ́ gbájú ẹ̀. Àwọn tí ń talẹ̀ kan fẹ́yàn mẹ́fà wọ́n pọ̀ ń gbòòrò. Ẹ kíyèsí ara kẹ́ ẹ má darapọ̀ mọ́ wọn. Ẹ kíyèsí ara kẹ́ ẹ má kó sọ́wọ́ wọn 0813-065-9233. Òun ni ẹ̀rọ ìléwọ́ tí mo fẹ́ kí ẹ máa pè sí. Bó ṣe ń lọ gangan lónìí ọjọ́ Sátidé, ẹ rí i pé ayé àtijọ́ la máa ń sọ pé tó bá ti ń di bàbàbà sísìn ní September, October, November, December. Àsìkò ìgbà yẹn ni patí máa ń pọ̀ tá máa ń pè ní sísìn. Kò sí tó ń jẹ́ sísìn mọ́ o. Láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí bí òde ní ràì, òde ní kùlà. Ẹlòmíràn bó ṣe ń mọ̀ kára kínní ní múlẹ̀sì ní mú màtíríàsì oríṣiríṣi ní mú bá wọn mú. Tó bá sì kakuléètì iye owó wọ̀nyí tó bá rọra lọ kó nǹkan ẹlẹ̀ díẹ̀ díẹ̀ ní Emperor Flourish City. Wàá mọ̀ pé ìwọ náà jẹ lọ nìyẹn odò ńlẹ̀ nìyẹn. Báwo la ṣe ń ṣe lápá ọ̀dọ̀ wa ní Emperor Homes and Properties? Tí ń bá dé màmá ajá yín sí mú ń bọ̀.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagban gbaragada. Ní mú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìgbò. Sọ́rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Òun lẹ ti gbọ́ yẹn gẹ́gẹ́ bí mo ti ń sọ bọ̀ lẹ́ẹ̀kan. Ẹ kọ́kọ́ gba ẹ̀rọ ìléwọ́ yẹn 0813-065-9233. Tó bá fẹ́ ralẹ̀ lọ́dọ̀ wọn lábala lábala ìpele tó bá fẹ́ sí ni lówó tí ò kan ní léegun ẹ̀yìn sí ni là ń ṣe fún àwọn kọ́sọ́mà wa. Tẹ́ bá ti dé ọ̀dọ̀ wa bóyá ọ́fíìsì lẹ wá sí ni tàbí ẹ pé nọ́mbà yẹn. Ibi tí wọ́n bá ti fún yín gangan gan ẹ má jà tanra wa. Ẹ bá ti ń sanwó lẹ́yìn báyìí lẹ ń gba ìwé lẹ́yìn láì sí awúrújúnú. Ẹyin pé a fún ọ níbi lónìí ẹ má bínú. Àyà amúbòmíràn kọ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn ní Empire Homes and Properties. Ibi tó o bá ti náwó sí tán bá ti wọ̀n fún ọ tí ẹ bá ṣe pé bóyá ẹnìkan ti ra bẹ̀tẹ́lẹ̀ ìwọ ló ní nǹkan ẹ sanwó ẹ kó gbé nǹkan ẹ ni. Bákan náà orí ọ̀fẹ́ wà láti máa sanwó díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́nú fọ́nrán wa. Orí ọ̀fẹ́ wà láti máa sanwó díẹ̀ díẹ̀ ní Empire Homes and Properties. Tó o bá fẹ́ ralẹ̀ Lákùrẹ́ o fẹ́ ralẹ̀ ní Ado Èkìtì díẹ̀ díẹ̀ náà ni wà máa sanwó ẹ. Ó bẹ̀rẹ̀ ó kéré pin látòrí 30,000 naira o lè máa sanwó ẹ déédéé. Ṣé ẹ mọ̀ pé téèyàn bá dẹ̀ ń san 30,000 kò ní dàbí ẹni pé èèyàn sanwó kankan títí wàá fi sanwó ẹ pé láàrin ọdún mẹ́ta. Orí ọ̀fẹ́ wà fún ọ láti san gbogbo owó ilẹ̀ tó bá ti rà lọ́dọ̀ wa láàrin ọdún mẹ́ta. Bó bá ṣe 50,000 ló fẹ́ máa san, bó ṣe 100,000 ló fẹ́ máa san, bó ṣe 500,000 ló fẹ́ máa san, bó ṣe 1,000,000 ló fẹ́ máa san. Iye ilẹ̀ tó tí ìbá wò kó rà ọdún mẹ́ta ni gbèdéke wà fún ọ láti san owó ilẹ̀ rẹ. Nítorí náà ìwọ náà darapọ̀ ní Empire Homes and Properties tá ń pariwo lónìí. Alọ̀pàtì alọ̀pàtì èlò mọ́mì èlò láṣọ tẹ́fẹ́ wọ̀ lọ̀pàtì lónìí. Èlò lẹ́ra nínú ilé mi rẹ́ǹtì ó bá ti ẹ̀ jẹ́ pé ilé ara yín gan ni kìí pọ̀ ojú àbí bò wá ni kìí pọ̀ ojú béèyàn bá wọ́n ní nǹkan ni edi méjì kìíní ó bíyàn ẹlòmíì òwe àwọn mẹ̀kúnù á ní ilé ayé àfọ́bà fílẹ̀. Béèyàn bá bí ọmọ mẹ́ta tó lọ́kọ àbí tó níyàwó tó bá kọ́lé ẹyọ kan kò tí ì báláǹsì ọlọ́mọ jarí kò ṣe déédéé èèyàn ọmọ bí ayé ń lọ òun làwọn ọmọ mẹ́wàá ń jà lérí property ẹyọ kan bàbá ẹ̀. Tó bá ti ní owó lọ́wọ́ fi de nǹkan mọ́lẹ̀ a máa raṣọ 25,000 ankara 25,000 naira ankara tí ó gbó dànù. Ẹnìkan sọ pé ankara yẹn kò lè bó ankara gidi ni original wask ni ilé ogún ọdún aṣọ wo ni egbó aṣọ wo ni ìṣá wask ni ìwọ ojúlẹ̀ lẹ̀ níbi tí kan bá wà bóyá kílẹ̀ tó mọ wọn níbọ̀ parí ẹ̀. Nítorí náà àwọn ẹlòmíì léèsì ní tiwọn léèsì 75,000 pati tó ń lọ lẹ́ni ò mọ iye gbogbo múra gbogbo nǹkan tó fẹ́ fi lọ ṣe pati ohun pati tí ọkàn lè dá àbúrò mi ló ń ṣe wedding ọmọ ẹ̀ ẹ̀gbọ́n mi ló ń ṣe wedding ọmọ ẹ̀ òkú ìyá bàbá àwọn tó tọ́jú mọ́dà mi dàgbà ńlá fẹ́ lọ ṣe lọ́wọ́ kó rẹ̀ sí gbèsè tí ò ní láádá. Nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú Empire Homes and Properties kẹ́ ẹ jẹ́ ká jọ ṣe kinní ọ̀hún kó dá máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ àní ọmọ raṣọ torí pé ìpín rẹ̀ nínú ayé ni tó bá jẹ́ tó wọ̀ sọ́rùn àti ibi tó dáa tó ń gbé ìpín tó nínú ayé nu ẹlòmíì ilé mi rẹ́ǹtì ló wà mọ́tò mẹ́ta ní páàkì sí ilé mi rẹ́ǹtì ọbọ kí ló ṣe ọ́ tó kúkú kíwọ náà dónlẹ̀ kó dónlé ara ẹ tó bá dónlẹ̀ tó dónlé ara ẹ ó dọbẹ nìyẹn. Empire Homes and Properties tẹ́ bá ń lọ nígboro ẹ rí àwọn ọkọ̀ wa tí wọ́n lẹ Emperor mọ́ lára Emperor ẹ ti rí àwọn jíìpù báyìí tán kọ Emperor sí lára ẹ lè dá wọn dúró tàbí kẹ́ ẹ pé nọ́mbà tí mo fẹ́ fún yín 0813-065-9233. Àwọn nọ́mbà yẹn tẹ́ bá ti pé dúdú lọ́sọ̀ọ́sọ̀ bákan náà gbangba wálíà ní iléeṣẹ́ wọn wà kìí ṣe iléeṣẹ́ tó jẹ́ pé wọ́n rí pé kọ́sọ́mà yọ lọ́ọ̀kan wọ́n mọ̀ gbàtẹ̀kùn létújáde bí òkété 0813
06592 o ni oju opo to wole si ile ise won number 34 arakale ni won wa ni doju koju eco bank labe pretest ti won tin ta pop materials yen otunba pop te ba ti debe e ti ri mo pe ah ibi ta nwe gan re e ti ri isale be won ta pop material gbogbo be fun gberu gberu bayi te ba ti goke e ti ri empire homes and properties e ti ri office won be e wole sibe ke ba won soro emi a ma so kini ko awon kan na awon fe ra ile ta awon fe fi ko le taja nla yen supermarket awon kan ni hospital awon fe ko awon kan ni ile ise nla awon fe ko mu ni ku si problem e ma lo se empire yo te ba ti debe sugbon mo fe ke lo wadi kini kan daju e lo si ministry of land and housing ke lo confirm pe se awon le to wa lodo won so je ni o e lo wadi ogun ni ba dani loju afi gbari ni e lo wadi daada te ba ti wadi san e ma ko wo yin bo e ma ko wo wa lai wadi o ko ma lo di pe won kan pariwo lori radio ni ko si nkan kan iro ti wa ori be lo to awon tin tale awon tin ba ni tale won po ni lu yi sugbon oto ni ti empire homes and properties oto ni oto gedegbe ni lori geji lohun e ba nju foran won kan gbon tin be nbe

Kàfọ̀ olókùúta community Ondo Road fún apọ́nmú. Empress Sun City ìdè for Ondo Road. Empress Royal City and Park. Make una join better people dey live for better place. Na God Almighty be our security. But when you get there, you go see say they no allow yama yama people inside. Also, Emperor Hill City for it on the road. Agbajo for Apomu. Agbajo for it on the road. King's Court for Ado Ekiti. Airport Road now, that one day. Also, Emperor Flourish City for Ado Ekiti. Them number now 0813 065 9233. 0813 065 9233. Jẹ́mọ̀ ẹ pọ́ṣù kẹrin tún ti kọjá lọ́sẹ̀, ó ti kọjá lọ́sẹ̀ tó kọjá àbí. Ìjẹta náà kọ ló tán báwọn. Ní oṣù karùn-ún la tún wà yìí. Oòrùn ti ń bẹ lókè ìtàṣe ọ̀sà gbẹfa. Ẹ darapọ̀ pẹ̀lú iṣẹ́ Emperor Yo Homes and Properties. Ọ̀rọ̀ ajagunbalẹ̀ ò sí bẹ́ẹ̀, ọmọ onílẹ̀ ò sí bẹ́ẹ̀. Káralẹ̀ tán lákùrẹ́ ká máa lọ sí Ìjẹ̀bú òde ká lọ máa gba rìsíìtì yẹn ò sí mẹ́ pé olórí ẹbí wa ń bẹ ní kinní kan. Ẹ bá ti kúrò ní òdòròdò ọ̀rálẹ̀. Wọ́n ní kó lọ sí ìdànrè ròdù, kó lọ gbowó, kó lọ gba rìsíìtì tí wà ó síbẹ̀ o. Nọmba 34 Àràkálẹ̀ ni wọ́n wà nídojúkọjú Echo Bank. Àbí nọmba 2 Ọbánlá Junction. 0813-065-9233 ni nọmba tó wọlé sọ́dọ̀ wọn. Ẹ jẹ́ ká fowó de nǹkan mọ́lẹ̀ fáwọn ọmọ wa. Lóòótọ́ báwọn ọmọ bá dàgbà, wọn ó ṣiṣẹ́, wọn ó ra tiwọn náà. Mo ti lọ bí òkú kan rí tí wọ́n táwọn ọmọ ń tábọ́ sí kọ̀rọ̀ tó ń ṣépè fún bàbá wọn. Gbogbo ìgbà tó ń bẹ lọ́wọ́ bàbá tí bàbá ń bẹ láyé sí ní fi ń kóbìnrin kiri ní ṣe patí kiri ní ṣe yàlàyé lò fúlàfúlà. Wọ́n á sọ̀rọ̀ pé bàbá alámọrin ó kú ẹwòye ilé tí ó kọ́ ẹwo nǹkan tó filẹ̀ fáwọn ọmọ. Ọlọ́run má jẹ́ ká gbèpè lẹ́nu ọmọ. Ṣéṣọ́ ọmọ nìkan ní gbèpè lẹ́nu òbí. Àwọn bàbá kan ló ṣiṣẹ́ tí ìwọ ń jà lé lórí yìí sí. Ilẹ̀ tẹ́ ń jà lé lórí, ilé tẹ́ ń jà lé lórí, bàbá kan ló ṣiṣẹ́ ẹ̀ sílẹ̀. Àwọn ìyá wa láyé àtijọ́ alájàpá, wọ́n ń ṣiṣẹ́, wọ́n ń kọ́lé. Bó wá àǹtí ẹ ṣe wá jẹ́ ẹjákun, ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn ọmọ wa. Ká sì ṣe dáadáa síra wa nígbà tá a wà láyé. 0813-065-9233 lẹ̀rọ lẹ́wọ́ tó wọlé sí Emperor Yo Homes and Properties. 0813-065-9233 ọjọ́ mẹ́jọ ló tún dà lórí ètò. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi, lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa Martins Ayọ̀lá, mo kí yín pé ẹ ṣeun púpọ̀. Wíkẹ́ndì ní ẹja ṣe mọ́jà wíkẹ́ndì ara wa ó dàbọ̀.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Ni mo ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asigbo. Sọ́ra ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ ba ṣe sanwo rẹ lo ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ ilẹ̀ rẹ pátá. Ori ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta lo fi san gbogbo owó ilẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira o kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì lawúrújúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bí Empire Royal City and Park àti Empire Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Empire Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Empire Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé Empire Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Empire Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé ayọ̀.

ó ṣeun ṣeun olórí wa Yinka Ayefẹ́lẹ́ lórí ètò àlùjọ náà ni a ṣe wà a kà ní káfí yẹn ká fi ṣíde káfí yẹn ká fi wọlé lórí ètò láàárọ̀ yìí ni a pàlùdà báyìí tí n bá pàlùdà yẹ kí n lọ sí ọ̀dọ̀ olórin mìíràn ìyẹn ni olórin tí a mọ̀ sí ẹ má ti jẹ́ kí n bẹ náà ẹ má jẹ́ kí n bẹ ẹ̀yìn náà tẹ́ bá ti gbọ́ ẹ mọ olórin tí mò ń sọ tí ẹ bá ti gbọ́ mo fẹ́ mọ̀ bóyá ẹ máa mọ̀ bóyá tẹ́ bá ti mọ̀ kẹ́ sọ fún mi mo mọ̀.

ta ni ẹni yìí, ta ni a gbé sí orí ètò báyìí, olórin wo ló ń kọrin yìí? Ilẹ̀ ti ta sí orí yìí, ọjọ́ ti pẹ́. Ẹ tí mọ́ náà. Kódà jẹ́ kí n sọ fún yín. Chief Commander Ebenezer Obe. Nínú àwo tó pè ní thank you.

0: sẹ́nà.
1: Odike ìjàwó yìí nìyí. Track one ni mo lọ mọ wọn lọwọ.
2: Ẹ má ṣe bọ̀, gbogbo bẹ́ ti ṣe, ó wà lọ́wọ́ Olúwa.
1: Tọ́ wọ́n ní kẹ́ máa ṣe lọ o, ìyàwó ilé máa ṣe lọ. Ọkọ inú ilé baálé ilé ẹ̀yin náà ẹ máa ṣe lọ. Ẹ̀yin ọmọ náà tó jẹ́ pé ẹ fi oúnjẹ ṣòfò ẹ̀yin náà ẹ máa ṣe lọ. Bẹ́ẹ̀ ni kì í ṣàwọn olórí wa nìkan lábàá sọ̀rọ̀. Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba gan tó jẹ́ pé ọgọ́ta ọgọ́ta lẹ̀ ń ṣe ẹ̀yin náà ẹ máa ṣe lọ. Ẹlòmíì àti ẹtú dúkìá ìjọba ṣe ádọ̀ràn sí lọ́rùn anikẹ́ni ẹ pátì síbẹ̀ yẹn jàre tí wọ́n bá ṣe tí wọ́n bá ti ríṣẹ́ ṣe wọ́n ríṣẹ́ ṣe náà nìyẹn ẹ̀yin náà ẹ máa ṣe lọ.

0: ìyá ọkọ tó gbógun tìyàwó ọmọ ẹ ẹ máa ṣe lọ.
1: ṣé o sẹ́ni tọ́jú mọ́ òbí òṣòlùwà.
0: ìyàwó ọmọ tó gbógun tìyà ọkọ ẹ ẹ̀yìn náà ẹ máa ṣe lọ. gbogbo ẹ náà ni ó lẹ́sàn gbogbo ẹ ni ó lérè. ẹnìkan tí ẹ sọ̀rọ̀ ó ní ẹ̀wò tí má ti márì mi ò fẹ́ níyà ọkọ kankan o ẹ máa ṣe lọ. kọlọ́n ṣe kó jẹ́ pé ọkùnrin ló fi ṣàkọ́bí máa ṣe lọ. nbi tó bá tó táìpù náà ìyàwó ọmọ ẹ náà á sọ pé ẹ̀wò èmi náà ò fẹ́ níyà ọkọ kankan o a lọ máa gbàdúrà kí ìyà ọkọ òun kú gbogbo yín ẹ máa ṣe lọ.

bẹ́ẹ̀ni àfẹni tí ọlọ́run bá kó yọ ló lè ṣọ̀rẹ́ aráyé ó ló lè ṣọ̀rẹ́ ènìyàn torí pé bo síwájú ogun bo wà láàrin ọ̀ràn bo wà lẹ́yìn wàhálà kọ́ lọ́ máa fi ṣọ́ ẹ̀ kó máa fi ṣọ́ wa ni.

bẹ́ẹ̀ni afẹni tí ọlọ́run bá kó yọ ló lè ṣọ̀rẹ́ aráyé nítorí pé bó wọṣọ ọ̀rọ̀ wa ní kílówọ̀ yìí kílówọ̀ báyìí kí ṣáṣọ lówọ̀ báyìí ní ìsìn tó lò wọṣọ bí ò bá sì wọṣọ wá ní orí ṣì lákàn máa ṣe ká máa rìn ṣe ọṣọ káàkiri a ṣe bíi pé òun nìkan ni gbogbo wàhálà orílẹ̀-èdè tó dojúkọ tó bá sì ra mọ́tò náà tó bá ra mọ́tò ẹ̀wọ̀n kẹta máa sọ a ní kí ló rà gbogbo ṣe gbogbo jeep la tẹ̀lé rò pé máa rà lówà lọ ra toyota lọ rà ṣe mọ́tò lílẹ̀ tó wọ̀ tó rà báyìí kọ́ lọ́wọ́ gbà wá bẹ́ẹ̀ ni o kò sí bí a ṣe lè ṣe nílé ayé yìí tí a ó tẹ́ aráyé lọ́rùn àfi kí a fi mẹ̀dọ̀ àfi ká ṣáà máa ṣe bí ọlọ́run bá ṣe ṣe kí ni mo bá ṣe dá wa ká pẹ̀lúdà ká lọ sí ọ̀dọ̀ olórin míì ká gbọ́ nǹkan tí òun náà fẹ́ wí.

bẹ́ẹ̀ni onígbèsè ọkọ ló máa máa gbẹjọ́rò fún orogún tó ibi tí a rì mọ lórí ètò láàárọ̀ yìí nìyẹn. Ǹjẹ́ títí di lọ́jọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé tèmítọ́pẹ́ gentleman olódodo ọmọ olúmúyíwá ló ń kí yín pé bye.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ọ̀rọ̀ ti bẹ́yìn yọ lọ́sàn tò ní torí mo gbi tí ń gbà wọlé sí yín lára gbẹ̀yìn go expect yẹ ẹ ti wò wípé bo lo mọ̀ yìí lọ́gàn ànikẹ́ ọmọ ẹ̀gbà níbo lo gba èmi náà rí ìlú báyìí la bẹ́ẹ̀ ni mo tún ti dé sí yín lọ́rùn lọ́sàn tò ní náà ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba àwọn ọba olórí ayé jìgbìnì bí àti àkùn awúwo má ṣe gbé ọba lánàá ọba lónìí ọba títí ayé ọba tó jẹ́ kémi àtìwẹ́ wà láyé ta wà láàyè kódà tún wà láàyè ara wa àwọn ọ̀dúpẹ́ olódùmọ̀rẹ́ amọ̀yìn amọ̀gbẹ̀ṣùbà fún amọ̀gbẹ̀dì fún ẹ amọ̀ṣẹ́ gbogbo ẹ ọlọ́run ẹ máa kàsán dáadáa ní gbogbo ibi tí mo bá ti ń gbóhùn tèmi lọ́sàn tòní ẹ jẹ́ mọ́ kí yín kàbọ̀ sórí ètò yín ètò gbogbo wa ètò gbogbo ayé ètò yín náà ló máa ń gorí afẹ́fẹ́ ní àdàbà 88.9 FM ká mọ̀ fíìlì ẹ̀ náà ni àjọ máa fíìlì ẹ̀ ká máa fíìlì ẹ̀skéskélé ẹ̀ máa fíìlì ẹ̀skéskélé bẹ́ẹ̀ ni gbogbo wa mọ̀ fíìlì rẹ̀ lọ́sàn tòní náà ni gẹ́gẹ́ bí a ti mọ́ ń ṣe lórí ètò yìí ṣe mọ̀ wípé èmi ó mọ̀ mú àwọn vibes yẹn wá fún yín mọ̀ fún yín ní àwọn entertainment yẹn mọ̀ fún yín ní gbogbo energy yẹn tẹ́ ẹ bá ń gbọ́ no dull moment lápá bí ìwọ tó o bá fẹ́ dọ̀lù àwọn agbé ẹsẹ̀ gbẹ kan àwọ̀ sọ fún ẹ wípé bàdẹ́ nájí stay far away nítorí àwọn tá a wà lápá bíbà yàwá tá a wà ní bíbà yìí àwọn tá a wà ní bí bá ṣe wà lẹ́sìn lẹ́sìn lẹ́sìn èsì pé a ní bá dẹ́ nájí èsì bá dẹ́ nájí lè bí rárá dédé ẹni bá fẹ́ fún wa ní bá jẹ́ nájí jọlá máa gbé wọn sẹ́gbẹ́ ni a máa dà wọn nu a máa lu wọn sẹ́gbẹ́ kan torí tá a wà tá a wà ní bí bá ṣe wà ní bí àwọn ò ní ròònù tá a bá tiẹ̀ tó wá ní ròònù gan àkínjẹ́ ó gẹ́tù ọ̀sẹ̀ ibẹ̀ gangan ni wọ́n máa ń pè ní àwa amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn ibà ọlọ ẹ máa kàsán ní gbogbo ibi tí mo ti ń sọ̀rọ̀ lọ́sàn tòní ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa gbóhùn tèmi ẹ jẹ́ máa kí n kàbọ̀ sórí ètò yìí ká máa fìlẹ̀ lórí ìkànnì yìí àdàbà 88.9 FM pẹ̀lú ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹni bí ọkàn yín òdòdó yín ìfẹ́ ayé yín iyọ̀ ayé yín ẹni bí ṣé èmi náà ní iyọ̀ ayé èmi magi ayé yín èmi ní sweetheart yín èmi ní honey yín oyin mi ò yípadà olúwa nífẹ̀ẹ́ mi àdébáyọ̀ náà ni èmi lọmọ ṣíláre ọmọ ṣìlá mẹ́sàn-án ọmọ olóbì mẹ́wàá gba tí gbogbo yín pè ní ànikẹ́ ọmọ ẹ̀dá mo tún ti dé bí mo ṣe ń dé lọ́sàn-án tòní mo tún ti dé bí mo ṣe máa ń dé ní gbogbo ọjọ́ sátidé báyìí ẹ̀yin tẹ́ ẹ mí sí mi ọwọ́ yín dá ẹ jẹ́ ká rọwọ́ yín o bùgá ni mo gbé wọlé lọ́sàn-án tòní dédé ẹni tó bá fẹ́ bùgá sí mi gan ṣe kí ni mo dúró tán mo dúró rè mò ń bọ̀

0: àwa náà ti sọ kíni àwa náà ti san owó bòde tiwa náà ni pé we have paid our dues we deserve so akolade emi gan ti pay dues mi mo deserve accolade mo deserve flower en ti wa des le fun mi ni flower ko se kini ko gbe garden wa bẹẹni báyìí sí nídèlè bíi tí ẹ ti ń gbọ́ mi lọ́sàn-án tòní a tún ti dé náà nìyẹn jẹ́ àṣẹ ní pápápá bí wọ́n ṣe ń ṣe ní ilé pápá ṣe mọ̀ pé mo ti sọ sítórí ìpápá fún yín ọmọ ń ṣe ní pápápá níbẹ̀ yọ́n máa ń ta ìrèké ìrèké pápá mọ̀ ń dùn kò sẹlẹ́gbẹ̀ ẹ dẹ́ bá dèrè kí pápá ẹ̀yìn gan mọ̀ padà lọ́bẹ̀ náà ni pé ẹgbẹ́ abẹ́òkúta ni pápá wà tá a bá ti kọjá fẹ́ àmọ̀ súnmọ́ abẹ́òkúta ibẹ̀ lẹ́ ti rí pápá ìrèké pápá mọ̀ ń dùn gan ni gangan bẹ́ẹ̀ni mo ní sáré já yín tán náà ni kí n sáré já yín sí ó yẹ jẹ́ àwọn ètò fún ẹ̀yìn tẹ́rẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò tẹ́ ẹ̀ mọ́ bá a ṣe máa ṣe lápá bíbá ẹ̀ àwọn anú gangan ni wọ́n ń pè ní amúlùúdùn inú wa dùn ẹni tí inú rẹ̀ ò bá kí n dùn kì ń gbà á láyè lágbàlá wa tẹ́ ẹ bá ń gbọ́ àgbàlá wa tó pọ́ọ̀ṣ àgbàlá wa tó túṣe la pọ́ọ̀ṣì èmi wa ni president àwọn la túṣe la pọ́ọ̀ṣì ọlọ tẹ́ ọlọ́run yà kí ló ń lọ lápá bẹ́ẹ̀ bó ti dé lọ́sàn-án yìí náà ni ọmọ yín náà ni a ní kẹ́ náà ni ẹ jẹ́ àtijọ́ ṣe kíni ká àtijọ́ ṣe kíni ká da nǹkan mọ́ nǹkan ká gbé nǹkan sí nǹkan ká ṣe gbogbo ẹ̀ papọ̀ kí la fẹ́ gbé sí a fẹ́ gbáyọ̀ àti ìdùnnú àmọ̀ gbèsè bébí bá ṣe ń jòsè yín ẹ̀ náà ṣe kíni ẹ mọ̀ hàn èmi sì rẹ́dì láti máa jòsè yín ṣẹ́yìn náà ti ṣe tán ẹ jẹ́ sáré já yín sí láwẹ́láwẹ́ lábalábà lápá nípe nípele tá a ní lórí ètò yìí ètò yìí pín sí ìpele mẹ́ta àkọ́kọ́ náà níbi láti máa béèrè ìbéèrè lọ́wọ́ ara wa tí a ní àǹfààní láti máa jẹ ẹ̀bùn abala kejì náà níbi tí a ti máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe lọ mọ̀ á mọ̀ rétí ọ̀sẹ̀ wa bóyá 1/10 or 1/200 a máa rétí ẹ̀ bóyá ọ̀sẹ̀ ti yín dùn gan ẹ fíìlì ọ̀sẹ̀ yóò dùn mọ́ yín ó lóyún ó ládùn ẹ mọ̀ sọ fún mi pé ọ̀sẹ̀ yìí ó lóyún ó ládùn ó ní ṣúgà ó níyọ̀ ni gbogbo ẹ̀ dùn ó ṣe atato iyọ̀ ó dùn ṣùgbọ́n lẹ́yìn tó bá tún kú díẹ̀ káàdà pé ó ní everything cannot be bed of roses ó lè máa rosy lọ́dọ̀ apá àti ọ̀dọ̀ ti yín wọ́n yẹn fílẹ̀ eléyìí tí ó rosy lẹ́nu máa ṣe kíni àti rosy lọ́la fílẹ̀ bẹ́ẹ̀ apádára kẹta náà níbi tí a ti máa ń ṣe ṣọ́kọ́yọ̀kọ̀tọ̀ a máa ń kọ́ra wa níbi tí a ti máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹn náà a tún máa ṣe sí ṣùgbọ́n ẹni mo ní very important message fún yín lọ́wọ́ bàbá mi kan tó yẹ pé ó lọ ń ṣorin ni ṣá ọ̀rẹ́ mi kan ni ó lọ ń gbórin jáde wá ni pé àníkẹ́ bá mi sọ fún àwọn èèyàn kan download rẹ̀ máa pè orin yẹn fún yín ó dẹ̀ sponsor àwọn recharge card tó mo fẹ́ bùzà bìzà sí yín lára lọ́sàn-án yẹn lọ ìwọ tó wá dúró ge máa bìzà sí ẹ lára ṣùgbọ́n tó wà lọ dúró ge lásán tó bá lọ ń jẹ́ kẹsẹ̀ mi ọlọ́run ó ti jẹ́ tán nìyẹn ẹ jẹ́ owó abala kínní pápápá nítorí àkókò wa nọ́mbà tó wọnú àgbàlá àti wa wá ń bíbà náà ni 08162519991 08162519991 ẹ jẹ́ wá sọ nǹkan kan ẹyin tẹ́ ti jẹ́ ẹ̀bùn láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn tẹ́ ẹ bá ti ń pè wọlé tẹ́ ẹ bá ní àǹfààní láti pè wọlé ìyẹn bíi ìgbà tí mo wà ń bí ni o tí mo wà ń bí live bí ọ̀sẹ̀ tó kọjá mi ò sì ń bí live ọ̀sẹ̀ tó kọjá náà mi ò sì ń bí live àlàní ṣègbéyàwó mo ní láti lọ ṣe kíni sáré lọ débẹ̀ àwọn sáré débẹ̀ àwọn sáré lọ fọ́ gbogbo wọn lẹ́nu pé yà wá wà nílẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ bíi 2 weeks ago ṣe wáyé last week yẹn náà iṣẹ́ oríran ni náà la tún bá lọ ṣó ti yé yín ṣùgbọ́n bóyá ẹlẹ́ta ṣe níbi 3 weeks ago tẹ́ jẹ ẹ̀bùn mo mọ̀ pé ẹ̀ sì rí ẹ̀bùn yín ẹjọ́ tẹ́ bá ti ní àǹfààní láti pẹ̀ wọlé ẹ sọ fún mi pé ẹ jẹ ẹ̀bùn láti bi 3 weeks ago kẹ́dẹ̀ pé nọ́mbà yín fún mi so màá lè kọ́ sílẹ̀ ẹ lè gba ẹ̀bùn yẹn jọ àwọn òkè ń ṣe tọ́ka ń dùn làwa ń bíbà àwọn òkè máa ń promise and fail ẹ̀yin tẹ́ bá jẹ ẹ̀bùn ní 3 weeks ago tí mo wá sórí ètò tí mi ò rí nọ́mbà yín ẹjọ́ tẹ́ bá ní àǹfààní láti pẹ̀ wọlé ẹ sọ fún mi pé mo jẹ ẹ̀bùn mi ò jẹ ẹ̀bùn kí n mú nọ́mbà yín ká lè gba ẹ̀bùn wa nọ́mbà tó wọnú bí náà ni 08162519991 nọ́mbà ọ̀hún tá a bá ti ń bẹ yín ibi tó bá ti kọ́ sí yín ni kẹ́ ẹ ṣe kí ni kó tí bá ti bèrè lọ́wọ́ yín ò ní kẹ́ ẹ dá mi lóhùn ibi tó bá kọjú sí yín ẹ̀ta ẹ̀yin náà tó bá kọ́ ẹ̀yìn nìkan ṣe kí ni ẹ tún ra àwọn yín pàṣẹ oyè yín bẹ́ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ bùgá ni mo gbà wọlé lọ́sàn-án ẹ̀ nítorí pé èmi gan mo ṣe wà yín mo fẹ́ bùgá sí yín ọlọ́run ẹlẹ́kàsán ẹ̀kàsán mọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Tálẹ̀ pé kí lórúkọ yín lẹ́ǹkan sí. Mercy ẹ̀yin rẹ̀ ṣàánú fún mi have mercy on me. Àǹtí Mercy ẹ káàbọ̀ sórí ètò mo ní ìbéèrè méjì fún yín tí ò lọ fàrà. Ó dá kí ni Yorùbá máa ń pe garden egg ṣe bẹ́ẹ̀ mọ garden egg.
1: Akàn.
0: Kí ló ń jẹ́ akàn?
1: Ikàn tó máa ń jẹ.
0: Ẹ̀yin bolẹ̀ zera akàn. Ṣé ẹ̀zọ́ da alákàn ni? Ẹ máa ṣe bẹ́ẹ̀ àǹtí Mercy. Ṣé alákàn lè kàn ni? Ẹ máa ṣe bẹ́ẹ̀. Bóyá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, kí ni à ń pe water leaf ní Yorùbá? Kí ni ẹ kí lẹ pé yìí?
1: Egúre.
0: Kí ló ń jẹ egúre? Ṣé bọ́n ṣe máa ń pè ní kàrẹ́ nìyẹn ni kì í ṣe egúre gbúre gbúre ló máa ń pè àwọn ará UK gan mọ̀ pé gbúre ni ẹ̀fọ́ gbúre ni kò ń ṣe egúre àti mẹ́sì ẹ̀ ṣọ́ra yìí o. ibere eleketa to bi mo se wa nisin mo ti ko lu studio mo ti wa li UK le London bo e yo le mo e le jasi ati ble ati Messi oku ibere kan kini a npe e ma je fun yin ko lo fa rara I would have a question me o simple pumpkin kini pumpkin ni Yoruba pumpkin e fodo ni o e de man je dada be se wa e
1: turkey
0: ko ye turkey o chicken ni mo ni pumpkin Siwa fun yin ni example ti ba ko sare jayin ton se ma mo awon fi se e fo elegusi ni gbogbo ni sometimes and then awon apa ibo yen lo se ma jeju ko to gbe wa sile yoruba ki la npe ni yoruba ewe pelu ti mo se fun yin lori ijo to e tun mo ugu ko ni mo so ni ah sele ki wonu yin ni aunt Mercy sele sare wonu yin jade be se wa yen ti loose yo e gba third question yin o thank you for calling you. Esse é um gone.

0: sewu fa wa gan lapa bi ko sewu fun wa ko sewu fo mo Olorun tori pe to ba si gboju loluwa ko se kini ko jogo ofo wa na ba de se wa ye si gboju loluwa bo wa ta wa lagba la ya se kini a gboju loluwa ebi si mo je president agbala e gan mo se kini loluwa gboju le so teyin be ma si gboju loluwa e na gboju le mi e ba gboju le mi mo le disappoint you 0816251999 so far on to wa legbeyin bo se nlo lapa bi pe awa ba se wa yo amududun la wa o nironu awa de to nironu ta ba ro so tun ta ro so si and you get to us Olorun wa light and light and you get to us ba se wa yi e lo
1: e ka san
0: sa o
1: yes
0: sir orukan yin ati te tin pe wa
1: olusegun lati imure
0: olusegun ni baba e ka bo sori eto sa
1: e se o
0: aha ibere yin na ori owe na lo ma dale se setan
1: oya
0: owe akoko owe beta ni ma fun yin owe akoko ko si eni to ma gun esi ti ko ni ju ipako e pari e
1: ko se eni to ma gun esi
0: o pakaso owe keje agba ni nba ni tolu e pari e
1: ọmọdé ní bá ní ṣèlú
0: àgbà ti tòlú kí lẹ wá fẹ́ kọ́ ọmọdé tó ọ̀rọ̀ ọmọdé ní bá wá ṣèlú ṣó ṣèlú wá láwọn ọmọdé ni óò ọ̀gá ṣẹ́gun ibo lẹ́ gbé mi lọ ibà ẹ̀ àgbà ní bá ní tòlú ọmọdé ní bá ní mo tún ti gbé yín síwájú o
1: ọmọdé ní bá
0: ní bá ní dàlúrú àbí ọgá ṣẹ́gun ilé lẹ́rìn mo fún ọ̀gá ọ̀làjìnà lélẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n wọn ok ó dàbí mo ti sọ ansa ẹ̀ má jẹ́ kí n tún padà bẹ̀rẹ̀ ìbéèrè tí ó gbẹ̀yìn àìfàgbàfẹ́ nìkan ẹ mọ̀ yẹn one over three lẹ́gbà ẹ one over three ó kéré ẹ lè fi gba káàdì ṣùgbọ́n máa sọ fún yín pé thanks for calling ẹ ṣeun gan ni ọ̀gá ṣẹ́gun at least ti ba fun yin ni 3 questions te gba meji like 2 over 3 that is still a pass mark so I can still decide to give you airtime eni de keri mi se wa yi ani awon kan ti won fe sponsor airtime so se so fun mi pa anike ma fa oyan ni airtime lo courtesy of eni so ma play orin ba ti play orin eniye e na ma ja si pe eni so orin o so ye yin so orin to se yen ni won pe ni tit for tat bi awon to n come up yen ti won ma n ko awon orin yen bi awon Lamide in the making so ti ye yin so to ba ti play orin yen e ma download e ma bo witi so awon to ba ti wa gba questions won awon gbogbo awon card ti fe fun yin le ni awon lo wa ni die so ti ye yin beyen so amo ta ba ti when we get to that bridge we shall cross it 0816255111 0816251999 ni number to won agbala wa

0: Ẹ̀lọ́ ẹ káàsán o.
1: Ẹ̀lọ́ ẹ káàsán.
0: Ẹ káàsán o, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Búkì láti Ìkàrẹ́.
0: Àǹtí Búkì láti Ìkàrẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Ó dá, mo fẹ́ fún yín ní alfábẹ́tì fi F in English, fi ní Yorùbá, ṣó ti yá. Ó yá, ẹ dárúkọ orúkọ obìnrin márùn-ún tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì fi.
1: Obìnrin márùn-ún.
0: Bẹ́ẹ̀ni. Orúkọ obìnrin tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì F fi ní Yorùbá bí àpẹẹrẹ fún mi láyọ̀. Nǹkan tí mo ní kẹ sọ nìyẹn.
1: Fúnkẹ́.
0: Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí yín nìyẹn o. Fúnkẹ́ alákọ̀ọ́kọ́ ó yá.
1: Fún mi.
0: Èjì.
1: Fọlákẹ́.
0: Ẹ̀ta. Okù méjì.
1: Fọláṣadé.
0: Fọláṣadé. Okè ẹ̀kan.
1: Fásilá.
0: Ó ti pé márùn-ún. Lórí alfábẹ́tì fi yẹn, òun náà ni a ṣì wà. Mo fẹ́ kẹ́ ẹ dárúkọ orílẹ̀-èdè, like a country's name, orúkọ orílẹ̀-èdè tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì fi. Ẹ fún mi lẹ́yọ̀kan péré.
1: Federal.
0: Federal ìwò, federal government. Ẹ ti mú kí n pa mí o. Federal government, ẹ sọ mí mo gbọ́. Ó pàkà sọ. Má fún yín bí example, ṣe bẹ́ẹ̀ gbọ́ orílẹ̀-èdè tí wọ́n ń pè ní France, ṣe bẹ́ẹ̀ gbọ́ rí.
1: Bẹ́ẹ̀.
0: Nǹkan tí mò ń bèèrè nìyẹn. Ṣé ìgbà àkọ́kọ́ yín ti máa pèsè orí ètò yìí ni?
1: Bẹ́ẹ̀.
0: Ó ti yọ bẹ́ẹ̀, ó yọ. Ẹ sì jásí. Ó dá lórí F tàwà yẹn náà, ẹ jẹ́ fún yín ní last question. Ẹ wo àyíká yín. Ẹ lè dárúkọ nǹkan méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì fi. Kò sí fáànù ń bẹ̀.
1: Fan.
0: Kí ló tún kù?
1: Fridge.
0: Ẹ ti já sí bẹ́ẹ̀ yẹn. So next time tẹ bá máa pèsè orí ètò ẹ tí mo bá ṣe ń ṣe so that kò ní ṣàjòjì sí yín, ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn.
1: Ẹ ṣeun
0: gan ni, thank you so much.

0: ojú la rí.
1: Ẹni wọ́n ní pé kí ojú tó là kí gbogbo ẹ̀ tó máa ṣe yánrán yánrán kó tó máa ṣe kéne kó di góòlù ó máa gbà ná kọjá bẹ́ẹ̀ ni kí ojú tó là ojú máa rí. So this is coming from Attitude Rap and this one is called Teat for Tat. So ó wà ní gbogbo àwọn audio mark ó wà ní Play Store anywhere tí a bá ti lè máa ń download orin you're going to see it ẹyin ẹkọ tẹ. Attitude Rap síbẹ̀ kí ẹ̀dẹ̀ wá orin tí wọ́n pè ní Teat for Tat ẹ máa enjoy it gan you're gonna love it so we're promoting this from Adeba ibi ṣe mo fi kí ni mo fọwọ́ sí ṣòye yín bẹ́ẹ̀ nǹkan tí mo bá ti fọwọ́ sí báyẹ̀ mọ̀ pé legit ni ọlọ́run kì í ṣe ìranù legit ni yeah Attitude Rap with Teat for Tat it's a very beautiful song so ẹ jẹ́ kí a lọ download ẹ̀ ká nu máa ṣe kí ni ká máa rap sí gbogbo filẹ̀.
0: FG wọ́n lálejò lówó bẹ́ẹ̀ mi sọ fún pé kó fi látòm mo fún ní kanamura kókó fún so islip.
1: alright guys ẹ mọ káàbọ̀ padà nígbà orí tí ẹ bá ti ń gbọ́wọ́ ká mọ fèlè ẹ náà sì ní ètò tó ń gorí afẹ́fẹ́ nìkànnì yìí àdàbà 88.9 FM akókó yẹn ṣe ń lowdẹ̀ ń gbé mi lọ wé àánú nù òyìnbó kárí mi gbé mi gbọ́wọ́ táìmù kí ló yẹ tó ń sáré bọ̀ jẹ́ kí n kọ sáré gbé ìpè méjì lọ́wọ́ àwọn tèmi tó wà ní gbogbo tó bá ti gbé ìpè méjì yìí dáhẹ́ a máa bọ́ sí abala tó kàn lórí ètò. Hello ma.
2: Ẹ káàsán
1: orúkọ yín àti ìtẹ́tí ń pè wá.
2: Bólúwá ti fẹ́ wo pé látàkù rẹ.
1: Mi gbọ́.
2: Bólúwá ti fẹ́
1: láti Àkúrẹ́ káàbọ̀ sórí ètò.
2: Yes ma.
1: Àtúlẹ́tì inú yín dùn ẹ rẹ́rìn lábẹ́nu. Ó dáa Bólúwá ti fẹ́ mo fẹ́ fún yín ní alfábẹ́tì tí ò lọ fà orúkọ yín náà ni alfábẹ́tì B ni mo máa fún yín so mo fẹ́ kẹ́ dárúkọ orúkọ ọkùnrin àti obìnrin méje tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì B ó lọ fà.
2: Bùkúnmi.
1: Ení.
2: Bólúwá ti fẹ́.
3: Ejì.
2: Bùsáyọ̀.
3: Ẹ̀ta.
2: Báyọ̀.
3: Ẹ̀rin.
1: Okùn mẹ́ta.
2: Bọ́lálé.
1: Dádì tí bá mú yín ẹ̀yin lẹ sọ fún mo gbọ́ Bọ́lálé yẹn ó ya okùn méjì.
2: Bùsáyọ̀.
1: Ẹ ti sọ Bùsáyọ̀ lẹ́ẹ̀kan.
2: Ok.
1: Bọ́sẹ̀ nǹkan.
2: Ibu.
1: Kí ni bọ́sẹ̀ nǹkan.
2: Bọ́lá.
1: Ṣé ẹ ti sọ Bọ́lá lẹ́ẹ̀kan báyìí.
2: Bọ́lá ti tó.
1: Bọ́lá àti Bọ́lá ti tó gíní ìyàtọ̀. Ó dáa kò sí wàhálà ẹ já kúrò lórí orúkọ lórí alfábẹ́tì B tí a ṣe wà yẹn náà ni mo fẹ́ kẹ́ dárúkọ orílẹ̀-èdè méjì tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì B.
2: Burkina Faso.
1: Ení.
2: Burundi.
1: Méje ó dáa lórí alfábẹ́tì B yẹn náà ni a ṣe wà. Ẹ jẹ́ kí ẹ dárúkọ nǹkan mẹ́ta tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì B.
2: Beans.
1: Mo ń gbọ́ yín o okùn méjì okùn ẹyọ kan. Ó kẹyọ kan o.
2: Mo ń bọ̀
1: ago ń lọ o. Ìyẹn náà pakaso àbí.
2: Bọ́gà.
1: Ó yá mo ti gbọ́ ẹ̀ṣẹ́ fún mi ní nọ́mbà yín ẹ̀ṣẹ́. Pé ẹ̀jẹ̀ pé dádì help yín kò sí wàhálà. Ó yá.
2: 091. 52.
1: 35.
2: 30.
1: 30. 47. Ẹ ṣe o.
2: Glo ni ma.
1: Yes ma. Ẹ ṣeun. Yes ma. 0816251 9991 ni nọmba tó wọnú àgbàlá wa 0816251 9991.

0: Ọdẹ káàbọ̀ padà lórí ètò iná ni a ṣe wà lọ́sàn-án tòní kámọ́fìlẹ̀ ní ìkànnì yí àdàbà 88.9 FM. Mo ní ìpolówó ọjà kan tí mo fẹ́ sáré ṣe fún yín. Àwọn kan ni wọ́n ràn mí sí yín, àwọn reputable private secondary school kan tó wà ní Àkúrẹ́. Àwọn ni wọ́n sọ wípé kí n sáré bá àwọn jíṣẹ́ yìí fún gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ètò yìí, tí wọ́n nífẹ̀ẹ́ àníkẹ́ ọmọ ẹ̀gbà, tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó dáa. A reputable private secondary school in Àkúrẹ́ is a need of the service of the following people: physics teacher, chemistry teacher, biology teacher, mathematics teacher, other workers, security men, drivers, house masters, house mistress, cooks. Interested candidates should contact the management on 0803-725-2383 or 0803-725-2383. Ẹyin tó bá jẹ́ wípé ẹ̀ ń wá iléèwé tí ó dá fún ọmọ yín, ìyẹn secondary school nílùú Àkúrẹ́ bíi náà ni wọ́n wà. Wọ́n ní wọ́n nílò àwọn teachers, ẹni tí ó mọ̀kọ́ físíìsì, tí ó mọ̀kọ́ chemistry, tí ó mọ̀kọ́ biology, tí ó mọ̀kọ́ mathematics, àti àwọn òṣìṣẹ́ míì. Wọ́n wá security, àwọn tí wọ́n máa wa ọkọ̀, àwọn tí wọ́n máa ṣọ́ ẹnu ọ̀nà, àwọn tó jẹ́ bíi house master àti house mistress, àti àwọn tó bá lè dáná, ìyẹn àwọn kúùkù. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ yìí, jẹ́ kí wọ́n pe nọ́mbà yìí: 0803-725-2383. Nọ́mbà tí ó dé ọ̀dọ̀ wọn nìyẹn. Ẹ jẹ́ kí a pè wọ́n. Ẹnikẹ́ni tó bá ní ìfẹ́ sí àwọn iṣẹ́ yẹn, tàbí tẹ ní èèyàn tó ń wáṣẹ́ tí ó lè ṣe, ẹ ṣeun gan. Iṣẹ́ káàdì pọ̀n lẹ̀ o, káàdì ṣì pọ̀n lẹ̀. Mo fẹ́ káwọn èèyàn jẹ ẹ̀bùn dáadáa lórí ètò lọ́sàn-án yìí náà ni. Hello, ẹ káàsán o. Hello.
1: Hello.
0: Ẹ káàsán o.
1: Ẹ káàsán mọ̀.
0: Ẹ káàsán mọ̀. Orúkọ yín àti ìtẹ́ tí ń pè wá.
1: Láti Ọ̀wọ́ ni o, Mrs. Adéyanjú.
0: Mrs. Adéyanjú láti ìlú Ọ̀wọ́. Ẹ káàbọ̀ sórí ètò mọ́mì.
1: Ẹ ṣe mà.
0: Ó da, òwe méjì péré ni mo máa bèrè lọ́wọ́ yín. Tí n bá ti bẹ̀rẹ̀, ẹ̀yin máa ṣe kíni, ẹ máa bá mi parí ẹ̀, ṣó ti yá.
1: Ó yá.
0: Kí ló dé rẹ́rìn? Ewé alákọ̀ọ́kọ́ ṣé first time dem ah ẹ jẹ́ pàtẹ́wọ́ fún yín, ẹ jẹ́ pàtẹ́wọ́ fún yín. Ẹ káàbọ̀ sórí ètò. Ó yá òwe yẹn àbí ẹ̀ fẹ́ òwe àbí? Nítorí pé ó jẹ́ first time ayín, kí lẹ fẹ́ gọ̀gọ̀? Ẹ sọ fún mi.
1: Ẹ lè sọ lórúkọ Alima.
0: Alfábẹ́ẹ̀tì àbí?
1: Alfábẹ́ẹ̀tì.
0: Oya, ẹ jẹ́ fún yín torí Mrs. Adéyanjú A náà lórúkọ yín ti bẹ̀rẹ̀. Mo fẹ́ fún yín ní alfábẹ́ẹ̀tì A, ṣó ti yá?
1: Ó yá mà.
0: Ó yẹ dárúkọ orúkọ obìnrin márùn-ún tí orúkọ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì A.
1: Adé.
0: Ení.
1: Àdìjá.
0: Àdìjá Èjì. Mo ń gbọ́ o.
1: Adéyanjú
0: Ẹ̀ta.
1: Adérẹ̀mí.
0: Ẹ fàdélẹ̀, ẹ já lọ sórí nǹkan mi.
1: Ó dà mà.
0: Ẹyá, ẹ sọ mí, okùn méjì. Orí ààyàn náà ni o. Ó yá wa, ọkọ̀ wa lọ, ọkọ̀ wa sì ń lọ gan-an ni. Ó yá, ẹ ṣe.
1: Yes ma.
0: Orí ààyàn náà, ẹ jẹ́ kó lórí orúkọ. Orí ààyàn náà ni ó yẹ dárúkọ nǹkan tẹ́nu ń jẹ. Oúnjẹ mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì A.
1: A.
0: Apple.
1: Ení.
0: Kò yẹ kó lọ fà oúnjẹ A. Ó yà. Ẹ ń já màlà ni, ẹ kì ń já àgbàdo ni, ẹ ń já ta. Mo ti fún yín náà sà, ẹ má ṣe báyìí náà. Ó yá, ó kẹ́ ọkọ bẹ̀yẹ̀jẹ̀ pé mo ti sọ ọ̀rẹ́ dì. Ó yá, mo ń gbọ́ yín. Ewu wọn tí mo sọ náà lè padà sọ. Ẹ tún fi mí sí. Àgbọ̀nkọ́. Mrs. Adéyanjú, ẹ̀yin wo bẹ́ẹ̀ ṣe wàyí, a máa slash káàdì yín ni. Ẹ gba question yín rárá. Lórí alfábẹ́ẹ̀tì A yẹn náà la ṣe wà. Ẹ dárúkọ orúkọ ẹranko méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì A.
1: Agbọ̀nrín.
0: Agbọ̀nrín, mò ń gbọ́, ó kẹyọ̀ kan. aja o di meji je wa half card le ma gba e fun mi loruko yin half card le abi e fun mi number yin half card le ma gba mo gbo
1: o da ma 081
0: mhm
1: 03
0: mhm da mi gbo yin o 03 ni mo gbo o
1: 081
0: ehe
1: 03
0: ehe
1: 08
0: ehe
1: 21
0: 71 tori akoko wa se nse kini o fe ma lo be because in wo time ye pe ah ago yi mo nsare be ni lowo jelenge ni mo gbere lasan ha e wo bi mo je fun yi ni rights ye you go shock bi go wo pe mo le call e yo lo gbogbo ẹyin tẹ kọrin iṣẹ mi lọ lọsàn yẹn ẹyin rẹ ọlọnu ẹyin rẹ ọlọnu o. èmi ò sọrọ fẹyìn tẹ kó ṣe ẹran ẹyìn tẹ kó iṣẹ mi lọ ẹyìn tí mo ṣe fún yín lórí ẹjẹ kò mú ni. ṣé ń gbọ́ báyìí wẹ́n bí wọ́n tẹ ẹ̀ wò ló ní eléyìí high life medley ló pè é. bẹ́ẹ̀ni nínú gbogbo ohun tá a bá máa ṣe ká mọ̀ dúpẹ́ ọlọ ẹdẹ kò rí iṣẹ́ mi lọ dédé ẹyin tẹ́ kò rí iṣẹ́ yín rí ọlọ́run God is washing you 08062155 bá ti ẹ̀jẹ̀ ìṣìná pa pé 6251 ni 9991 ẹ lọ ẹ̀ka sọ.
2: ẹ̀ka sọ
0: sáà orúkọ yín àti bìtẹ́ sí ń pè wá.
2: ọláìfá láti àkúrẹ́
0: ẹ̀lẹ́ bàbá kẹ́ẹ̀pẹ́ o. owó ni mo máa fún yín sà.
2: àkọ́kọ́ tí wọ́n kọ́ pé sórí.
0: ẹ̀jẹ̀ fún yín ní àtẹ̀wọ́ owó sì tẹ̀lé fún yín àti àwọn ìbéèrè tí fẹ́ fún yín sọ fún ẹ tètè sọ fún ọ̀pẹ̀lẹ̀ báyìí kó máa tẹ̀lé yín lọ pé máa bá mi lọ o ẹ gbọ́dọ̀ ṣí o tẹ́ ẹ bá ti ṣí bọ̀dá ọláìfá ṣó ti yá. owó ni máa fún yín ẹ má wọrí kò ní lọ fà bí ni yóò le jù mo ti bèrè lẹ́ẹ̀kan ṣùgbọ́n àwọn kan gbà á. kò sí ẹni tó máa gun ẹṣin tí kò ní ju ìpàkọ́.
2: o pàkà sọdí.
0: ibo ló pa á lọ. eléyìí kan tọmọdé bá ṣubú awọ iwájú ìyẹn simple.
2: lágbà bá ṣubú awọ ẹ̀yàn.
0: yẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe mú kò lọ fà rárá ṣùgbọ́n first one yẹn lọ fà àbí. à ń pe gbẹ́nàgbẹ́nà.
2: kílẹ̀kọ́.
0: à ń pe gbẹ́nàgbẹ́nà.
2: Àwòkó ń dáhùn.
0: Ẹyẹ àwòkó ń yọjú. Ṣé àwọn pé mi mo máa yín parí ẹ̀ báyìí sìn. Ìbéèrè kẹta. Mo ti bèrè lẹ́ǹkan ṣùgbọ́n àwọn kò mọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ tún bèrè lọ́wọ́ yín. A pàdé àgbàlagbà lọ́nà. Óyá. O pàdé àgbàlagbà lọ́nà. O ní kó yá ẹ nímọ̀ràn. Ẹ parí ẹ̀. ìyẹn náà tó pàkàsọ bọ́dọ̀ ọláìfá ẹ má lọlé ẹ má lọ ẹ ṣe thanks for calling ẹ ṣeun. ọba wa tẹ ni àwa mímọ ọba wa tẹ ṣàgádá lámà ó. mi sì mo sọ wípé attitude rap ló ní gbégi máa fún yín àwọn tó ti jẹ bó báyọ sí ju mẹrin lọ èmi lẹ ń bọil mo fẹ máa bọil sí mo fẹ bìzà fún yín tó yẹ pé máa ṣe ń parí ètò báyìí sí mo máa bìzà fóònù yín ẹdẹ lọ ẹ lọ fún mi lóòfò ẹ máa ṣe bẹẹ náà ẹ lọ ẹ káàsán o.
3: ẹ lọ ẹ káàsán.
0: ẹ káàsán orúkọ yín àti bí tẹsí ń pè wá.
3: tọ́mọ́ ló ń pè láti ẹ̀yọ́ ṣílẹ̀.
0: tọ́mọ́ wá kí ló dé tẹ̀ rẹ́rìn kó pàṣẹ ẹlẹ̀ kí ìdè. Yeah, ẹ káàbọ̀ all right question tí mo máa bèrè lọ́wọ́ yín ni eléyìí máa bèrè máa sọ àwọn èso yẹn ní èdè òyìnbó ẹ̀yin máa sọ fún mi ní èdè yorùbá ṣó ti yá.
3: Oya.
0: Kí ni à ń pe tiger nut ní yorùbá.
3: Ẹ̀pà Hausa.
0: Ẹ̀pà òyìnbó ni ibo lẹ́sìn ẹ̀pà Hausa. Àwọn ọmọ ìṣe torí pa Hausa ló ta nìkan ló ta tiger nut ni. Ẹ sọ mí o kò ń ṣe ẹ̀pà Hausa o. Àbẹ́ ẹ̀pà Ibo. Mo ń gbọ́ o, mo ń ṣe ẹ̀pà Hausa. Kí ló máa ń pè é? Ẹ mọ òfin o.
3: Rárá mọ.
0: Ẹ mọ nǹkan tó ń pè ní òfin o.
3: Rárá.
0: Ẹ ṣe bí ẹ mọ tiger nut yẹn. Kínní tó rí róbóróbó kéékèèké báyìí tó máa ń jẹ yẹn.
3: Bẹ́ẹ̀.
0: Ọ̀dẹ̀ máa fi ń ṣe smoothie náà tàbí kó fi ṣe nǹkan tó yàn máa mú tó máa ṣe pọ̀ tiger nut drink. e ti mu ri
3: be
0: e de mo so e wo pe pa usa le mu okay o kini an pe spring onions ama fin se fried rice kini an pe ni yoruba
3: alubosa
0: e gba sugbon o ni oruko ta n pe alubosa ni tori onions ti wa nbe but spring yen ki lo pe spring onions e ti gba alubosa bo ni ti e o ni yoruba ti e alubosa elewe to ti ye yin be yen ibere keta bitter cola kini an pe ni yoruba
3: orogbo
0: te ba mo yen ma wa le yin wa na yin fi egba se yin gangan kini alligator pepper
3: atawewe
0: atanlanla ni ke
3: ata ijose
0: abi ijose ko
3: ata ijose
0: ki le pe
3: ata ijose
0: atare lo n pe atare awon ata yen ki se ata ijose le yin so so ni won pe ni ata ijose ni bo mo pe atare ni won pe alligator pepper last one kini a n pe eggplant yen igba ta ma n je yen mo ti so ni e ma worry mo ti so answer fun yin e ku lori yen e je fun yin ni last one kini a n pe jute ni yoruba eleyi je nkan ta ma n je obe ta ma n je dada ni sugbon awon eyan omo oyinbo e kini jute ni yoruba jute o paka so e je nja yin san ewedu e ma lo boda to mi wa le ni sugbon mi o ni card se mo ba fun yin ire o o da bo o iponju aye le ko ya ye yi pokupo eh a go ti lo o mo ni last ma lo because pay time have go I have to run go like mo a saku o lori eto yin because I have to go. I need lati ta oja. E je ma fi asiko yi dupe lo gbogbo awon ti won ti pe lori eto loni. Gbogbo yin si mi o le gbe ipe yin na e mo bi ni se ri pe abala kan so la se leni. Idi ti a fi abala kan ni pe a nilo lati fa awon eyan ni card sugbon pele ninu awon bi mefa lo ko je sugbon eyin se je card leni e ma ri card yin that courtesy of attitude wrap awon ni won ni ko fa awon eyan ni card. Lo to ye ki n bere lowo yin ibere to ni se pelu attitude wrap ni sugbon sori akoko e ma wori to wa tun di ose to bo a tun ma wa lori e na nitori pe won so pe ka ma ba awon se fun gba die Ọlọ́run a tún ṣọ́wájú ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. Mo dúpẹ́ lọ́gbọ́n ẹni tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí. Gbogbo ẹni tẹ́ pè wọlé àti ẹni tí mi ò rí ìpè yín gbé ẹ̀mọ́ bínú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé apọ̀gan lápá bí apọ̀gan ni. Títí tí a tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Orúkọ mi ò yí padà. Ọlọ́run ní Fẹ́mi Adébáyọ̀ náà ni. Èmi lọ́wọ́n ṣílá rẹ̀ mọ́ ṣílá mẹ́sàn-án. Ọmọlúbí mẹ́wàá gba. Èmi náà ní màá wá ẹ̀yìn láàmà bálá ṣe odùmarè. Ibi ò ní ṣe yín, ibi ò ní ṣe mí, ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wa. Ó dìgbà, ó di ọ̀sẹ̀ tó ń bọ̀.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ tó kó dé báyìí.
5: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mìtá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́sàbẹ́sà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
4: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
5: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
4: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
5: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tì.
4: Èló ni àwọn solar system yìí.
5: Owó tí yóò kán nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
4: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
5: Bẹ́ẹ̀ni.
4: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
4: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
5: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
4: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
5: Bẹ́ẹ̀ni.
4: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
5: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́sùn-lọ́sùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín. Pátá tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sùn la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
4: Láìsẹ náà nẹ́pà.
5: Ara
6: lodo yin bayi
5: be ni be si tun ni solar freezer wa lodo wa
6: en to ba ni di solar freezer
5: be ni
6: o wa lodo yin
5: wa ni ile ise wa
6: en ba mi juwe bawo la won eyo se dele ise yin
5: ile ise signal strength ni ilu adoekiti office wa wa ni go tv yellow building to wa ni ifegbe kegbe uba bank ni ajilosun ni adu ekiti ni ilu oye ekiti a wa ni signal strength office district 6 omodowa street ni idojuko afin baba wa oloye of oye kingdom ni ifegbe kegbe ti anti I to wa ni akure wa ni signal strength house 123 dstv go tv yellow building old hospital road oba osupa way ni ilu akure to ba je pe osinle tabi ijokale yin gba wole ile keta si olukayode roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na ba signal strength house won kun ni oda yellow to ba je pe nepa le yin fe gba wole te ba si koja aquinas college gate si waju die e ma koja si waju die eyin e kan soda ke wo awo si yin ke to kan olukayode roundabout ile keta ke to kan olukayode roundabout te ba ti soda e si ma ri yellow building yen go civic building e si ma ri be gan gan gan la fi kale si ni ilu awo I want ni DSTV Go TV office. To wa ni adjacent Parajashin house. Lege Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo. Office wa to wa ni kare wa ni DSTV office. Aframes Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Ikare Akoko.
6: Ero ibanisoro tawon eyan le pe si nko.
5: Ero ibanisoro wa ni 081 081 01 01 04 04 28 28 04 04.
6: Ya tun mule kan si
5: 081 081 01 01 04 04 28 28 04 04.
6: Asiko re ti to lati je gbadun to po repete ma je kanfani eleyi o fu oru
7: wepa
6: signal sen nigeria limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise signal sen nigeria limited baba nbari ibe ni pe e tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal sen nigeria limited kanfani oto tenubepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo fm plaza legbe polaris bank ikari akoko falaye epe 081 01 04 2804.
8: Eku dede asiko yi o eyin eyan wa e si ku ameti ba mi imele imele ni koko oro ta fe gbe yewo loni nje mo wi pe imele pelu ole omo iya ni won imele ni aburo ole gan ni egbon re kari koko ojuse ni nle ka ma le se ka ma wa se bi omo jaye jaye kiri abi ka fojuse ni nle ka ma taari re si elomi tabi ka ti e mo da elomi lebi lori aile se ojuse ara ni ole ni so ni da imele ni mu ki asaju awujo tabi adari ilu ko fi se dagba soke ilu le laise ko mo ba fefe yeye ki aye ba ti wa ngbaradi fun eto idibo ipinle omoluabi ohun to dara ni pe ka foju unu wo pataki dagba soke ipinle wa ka si dibo wa fun akikanju asaju ti o mu itesiwaju ton ti dagba soke ba ipinle ta wa yi e je ka ri daju pe a jade dibo fun asiwaju Munirudin Bola Oyebaniji Ambo
9: Ambo is our man
8: osusu owo lami egbe wa APC

0: ṣe ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọ̀nrín ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Kọ́lọ́hún má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́hún má se wa.

0: bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí pé ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kàn ń gógógógó. Bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún. Mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀. Nígbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí nígbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o nígbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu ba won kan yi se da to tun wa du to ba na lo nsa ko ba fu

0: Ona loji o eru ma ni baba. Esha ye jeje o nitori ola o.
1: Olorun to su ogun aja osupayo laarin irawo to fi mole gbojo egba gbeje irawo lo.
0: Elomiran bo ti o lo jola.
1: Ko su ogo temi teyin yo laarin awon eyan ko dun fun wa ki gbagbo si kan si. O seun commander Ebenezer Obe. Boni ti si ojo keji osu karun odun 2026. Mo se de toto ni pelu oruko Olorun ati pelu atileyin awon alase ile ise yi. Papa julo baba wa Martins Ayola ati gbogbo awon somo gbe won. Ti won je ki dede omo ogun ki lolo o ma lo ka kutukutu o ma wu ki nkan ma gbe nkan anu. Good afternoon to everybody. Every one of you. Ti n gbọ mi lọsan yìí. N bi tó mi bá wà, ọmọ aráyé máa ń lànà débẹ̀ ni.
0: Elétele pé yé.
1: Ìrì ayé yín yóò lànà débi tẹ́ ẹ bá wà pẹ̀lú ògùn ọlọ.
0: Ṣé ní yé ni? A kì í gbà kàtà lọ́wọ́ akitì.

0: àti tọ̀ló ma kẹ́yìn lé ìwà tí a bá hù lè mí.
1: Ó kí yín káàbọ̀ sórí ètò gbẹdẹmukẹ.
0: Ìkà kò pé ara mi. Òṣìkà gbàgbé ọ̀la, ó gbàgbé ọjọ́ ìkẹyìn. Lọ́tí ẹlẹ́dẹ̀.

ètò ètò nígbẹ́dẹ́múkẹ́ pẹ̀lú pírẹsẹ́ńtà yín tó bẹ́sikẹ́sikẹ́bẹ́ jẹ́ olúayé tí bántì àrẹ̀mú Musa Adébíyí ló kọ tèmi. Wọ́n lọ́mọ ò ní gọ̀tì títí kọ́mọ́ morúkọ ara rẹ̀. Ọ̀dà kọ́mọ́ gọ̀dé bíi pé ń fẹnú fẹ́ tọ́síláìtì. Ọbẹ̀ paná tọ́síláìtì ni oyún wá fẹ́. Bọ́mọ bá gọ̀dé bẹ̀ yọ morúkọ ara rẹ̀. Àwọn tí wọ́n gọ̀pin láyé nu. Àrẹ̀mú Musa Adébíyí ló kọ́ tèmi pírẹsẹ́ńtà tó bẹ́sikẹ́sikẹ́bẹ́ jẹ́. Olúayé tí bántì. Ayọ̀ ni mí ará ọlọ́jà apánlá Kúntọ́rí Afọdù Ọya síbẹ̀ láàyè. Ayọ̀ ni mí ará òjò ọmọ ọlọ́jà mẹ́ta sáré iná. Bá a na tẹ̀sí tán, a rè iná tó jó apọ̀sẹ̀sẹ̀ lọ́nà ìjà rárá nílé ẹlẹ́sìn. Ayọ̀ ni mí ará òde ìjánú, agúnyan funfun fàlejò funfun, agúnyan pupa fàlejò pupa. Ẹ̀rù ń ba yán, ẹ̀rù ń bà wo, ẹ̀rù ń bà lejò tó fẹ́ jiyàn. Mo kí gbogbo ẹ̀yin fans mi pátápátá. Ọ̀dà ẹ̀gẹ́ iṣẹ́ báyìí ná ká tó máa ká bí dí, mọ̀ ń bọ̀.

0: yẹn máa ń bẹ nígbà ọ̀dọ́.
1: Òwúrọ̀ mi, ẹlẹ́jà tuntun gbé wá, tòrò dédé.
0: Àwọn stéèjì kan tiẹ̀ wá ń bẹ, bẹ́yẹn bá ń bẹ lásìkò yẹn, ìyẹn gbọ́dọ̀ mọ báwọn ọmọ sọ̀rọ̀ ń gbà náà. Nígbà tó mọ́ bá ń wọ pubert stage, bẹ́ẹ̀ ni, bí àwọn age bíi 17, 18. Ìgbà yẹn lẹ̀dá máa ń rò wípé kò sí nǹkan kan, bẹ́ẹ̀ bá bá ọmọ sọ̀rọ̀ ń gbà náà, ani dádì mi kò sí anything. Ẹ̀yin lẹ́ máa fi wé wípé máa gbọ́ o, ọgọ́rùn-ún bẹ́ o, 120 sí wà pẹ̀lú.

0: àwọn ìtàn àwọn ìtàn tí àwọn bàbá wa fi kọ́ wa dàgbà. Àwọn ìtàn ta torí ẹ̀ fẹ́ràn ìyá bàbá wa ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbọ́ mi tí wọ́n jẹ́ adult tàbí àwọn tó jẹ́ pé wọ́n lògbà láwọn oko tàbí àwọn tó jẹ́ pé wọ́n lò ń gbòòrò gan tí wọ́n ní ìyá bàbá tí wọ́n gbọ́jú mọ̀ wọ́n. Àwọn ìtàn wọ̀nyí àwọn ìtàn wọ̀nyí tí wọ́n sọ fún wa ń gbà náà. Àwọn àlọ́ àpamọ̀ àtàlọ́ àpagbè. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ níjọ́ tí mò ń sọ̀rọ̀ yẹn bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn story tí wọ́n kó lérí ìjàpá. Àwọn ìtàn tí wọ́n fi júwe fún wa wípé ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni ọ̀lẹ́sìn ni. Lára ìtàn kan lọ sọ fún wa wípé ìjàpá ó lóun fẹ́ràn kó máa bá ọ̀pọ̀ èèyàn ṣiṣẹ́ ṣùgbọ́n òun ò fẹ́ràn kó máa bá ọ̀pọ̀ èèyàn jẹun pọ̀. Ìtàn kan nìyẹn ẹ lọ bí àwọn àgbàlérè kí wọ́n pa ìtàn fún yín ó ní tó fà á. Ẹ gbọ́rọ̀ yìí ó ní òun fẹ́ràn wípé kó máa bá ọ̀pọ̀ èèyàn ṣiṣẹ́ ṣùgbọ́n kó máa bọ́pọ̀ èèyàn jẹun pọ̀ kò tún lọ́rùn. Ẹ ti mọ̀ wípé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni bó bá di pé ọ̀pọ̀ èèyàn wájọ́ ń ṣiṣẹ́ yóò mọ̀ sí mẹ́lẹ́. Ṣùgbọ́n tó bá di bí oúnjẹ kò ní kọ́ dá jẹ oúnjẹ téèyàn mẹ́wàá fẹ́ jẹ kò ní kọ́ dá jẹ. Ìtànkánu ìtànkánu ìjàpá ti jẹ́ ọlọ́gbọ́n ayé tó kó gbogbo ọgbọ́n ayé jọ ọwọ́ akó sínú akèrègbè ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń fi ń wéra wọn ni kọ́rọ̀ ó lè yí ọmọdé wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ wípé kò sẹ́ni tó lè gbọ́n ọgbọ́n ayé tán. Òní tí wọ́n ń gbìyànjú láti sọ fún wa wọ́n ní ìjàpá ó kó gbogbo ọgbọ́n ayé jọ ó kó sínú akèrègbè ọ wá wò wípé bó nìkan bá ti gbọ́n gbọ́n ayé gbogbo èèyàn kò sọgbọ́n kankan tẹ́nìkan kan gbọ̀n mọ́ ọwọ́ nìkan ṣoṣọ́ ni gbogbo ayé ó ti wá mọ gbọgbọ́n ó ti wá lọ sa gbogbo ọgbọ́n ayé jọ ó gbé sínú akèrègbè ọ wá fẹ́ lọ gbé pa ibo mo lè gbé sí o ọ wá fẹ́ lọ gbé sórí ọ̀pẹ. Níbi tí ìjàpá ti fẹ́ lọ gbé ọgbọ́n sórí ọ̀pẹ ọ wá gbé akèrègbè yóò gbé síwájú iwájú ẹ̀ ló gbé sí.
1: Ọ̀rẹ́ nípa ni ọ̀rẹ́ nílá.
0: Ọ wá ń gbìyànjú láti gun ọ̀pẹ bí ṣe ń gùn bẹ́ẹ̀ ni ń jábọ́ kíní akèrègbè yìí wà níwájú ń dààmú ẹ̀ ó ń fún un ní problem kò jẹ́ kọ́rọ̀ pẹ̀ igun.

0: tàbí kọ́ kẹ́ ẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ọ máa ṣe ẹsẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àwọn ọmọfinní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣan ara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣan ara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú olùgbọ́ ọdẹ tó ń fi wí àtegbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064-60-6419 07064-60-6419

0: arábìnrin kan láti ìlú ọ̀rẹ́, wọ́n fi ẹ̀sùn kan wọ́n fi sùn lórí ètò yìí. Wọ́n ní bàbá wọn kọ́ ilé kan sí ilé aṣọ́bodè rẹ̀, ìpè àwọn kan gbé bẹ́ẹ̀ jágbọ́n nǹkan tí wọ́n sọ, kí ẹ̀yin náà kí ẹ sì bá wọn fi làákàyè gbé bọ̀, kí ẹ bá a dá sí nígbà tó bá yàtọ̀ láti dá sí ètò náà.
1: Ẹ kúrú kọ́ yín.
2: Grace Adébọlá.
1: Ok, láti ọ̀rẹ́.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Kí wàá lè ṣe fún yín?
2: Ìdí pàtàkì tí mo fi pè yín náà ni dádì mi kọ́ ilé kan sí ṣòbọ̀ ìyẹn ní Rose Coast Street. So dádì mi dẹ̀ ti ṣaláìsí, ó ti tó ọdún mẹ́wàá sẹ́yìn báyìí. Ilé tán wá kọ́ sílẹ̀, àwọn èèyàn tó wà ńbẹ̀ tọ́kàn tó ń gbà torí àti parí ẹ̀ tán, àwọn tó wà ńbẹ̀ ilé tún wó, wọn ò bá wa dá sí. So mo fẹ́ kán kúrò nílé, a lè tún lè ṣe dáadáa. So ìrọ̀lẹ́ ọjọ́ mo fẹ́ràn lọ́wọ́ yín fún yẹn dádì.
1: Àwọn wo ló ń gbé bẹ̀ ta lẹ fẹ́ ká pè bẹ?
2: Ìkan àfáà náà pé nọmba ẹ̀ wà lórí fóònù ìkan náà fẹ́ mi. Wọn ò sanwó-olé báyìí, owó-olé wọn ti dí wọn ọ̀dẹ̀ tán. A sì gbà talẹ̀ sí láti di owó pé kán fẹ̀ fi bí ọdún méjì pé ká lè fi tún ìgbẹ̀yìn títí gbogbo ẹ̀yìn ẹ̀kọ́ wó lulẹ̀ láìrò tẹ́lẹ̀. So wa ti gbé débi díẹ̀ wa kó ká parí ẹ̀. Kán sanwó wọn sanwó, kán jáde báyìí lókù ká lè rí àwọn èèyàn lè ká lè fi tún lè
1: ṣe. Ẹ ti
2: fọwọ́n
1: lọ́sí kan kúrò tá a kúrò ni.
2: Mi mọ máa ṣe gba nọ́tìsì, mo kàn fẹ́ ní sọ fún ọpẹ́ tán kúrò náà hàn dáhùn ni.
1: Sẹ́ǹdì nọ́mbà méjì àwọn tó bá fẹ́ ká pè níbẹ̀ fún wa. Ìgbà wo ni wọ́n ti dì o?
2: Ìkan owó wọn ti dì o láti Dìsẹ́mbà. Ìkan náà oṣù kẹta ta lò tán, oṣù kẹta tọdún yìí.
0: Tọ́ bí ẹ̀sùn tí arábìnrin fi ṣe sùn ní ilé tí ẹgbọ́n ni, wọ́n ní owó ẹnìkan ti dìò ní December, owó ẹnìkan dìò ní March, ìyẹn ní oṣù kẹta tó kọjá ẹ̀. Wọ́n sì ní kí abáǹkùn ẹ̀ pé kí wọ́n jáde. A sì bèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ti fún àwọn yẹn nọ́tìsì ni, wọ́n ní ẹnu lásán náà fi sọ fún wọn. Wọ́n sì ní wọn mọ bá ṣe ṣe ọ̀rọ̀ nọ́tìsì. Tọ́ bí ó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ kí a dá sí eléyìí kó tó di pé a lọ sí ti ẹlòmíì, ìyẹn fún ti arábìnrin Grace tó pé láti lọ rẹ̀ yìí. Àwọn èèyàn wa tán bá fẹ́ sí dásìtò na 08162519991 08162519991 kí ẹ kọ́ bá a dá sí ètò náà. Bóyá kí a pe àwọn tí wọ́n wà nílé ní ni o, torí pé tí a bá wò ó, wọ́n ní ẹnìkan owó ẹ̀ṣẹ̀ tán ní March ni, ẹnìkan owó ẹ̀ ti tán ní December. Wọ́n sì ti send number àwọn yẹn sí mi. Ṣé a pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ ni, àbí ó yẹ kí wọ́n kọ́kọ́ fún àwọn yẹn notice ká rí pé àwọn yẹn wà á kọ̀, wọ́n wà á jáde ni ó ṣẹ̀ṣẹ̀ kàn wá. A jẹ́ kí ẹ̀yìn ọ̀kẹ́ bá dá sí ni 08162519991 ni ẹ fi bá a dá sí, ká tó pe Afa àti Fẹ́mi tí wọ́n ní ká pè. Hello.
3: Salaamu aleykum Alhaji.
0: Wa aleykum salaam, orúkọ yín?
3: Alhaji ọlọ́pàá ẹlẹ́ran látòkìtì pupa.
0: À ń gbọ́ yín Alhaji ọlọ́pàá ẹlẹ́ran.
3: Ẹ ṣeun ẹ kú ètò. Ṣé rí ìyá wa tí wọ́n fi ẹjọ́ tẹ́nẹ́ǹtì wọn sùn yìí? Mi ò bá rọ̀ wọ́n, wọ́n lọ fún wọn níwèé nọ́tìsì. So ẹni tí oṣù rẹ̀ owó ẹ̀ tẹ̀lé parí ní oṣù tó kọjá, kò tí ì pẹ́ jù. Tí ẹni tí ẹ parí ní December, tá a bá wò ó sì bọ́yá oṣù márùn-ún náà ló sì ẹ̀ jẹ́, àtẹ̀ lè wò ó pé yẹn ti tún pẹ́ díẹ̀. Ó yẹ kí wọ́n kọ́kọ́ jọ sọ̀rọ̀ bí oṣù kan, oṣù méjì, táwọn ẹ bá wá gbé ìgbésẹ̀ pé kò tí ì ságbára báyìí, kò tí ì sówó báyìí, ibi tí wọ́n bá wá fà dé kán tẹ̀lé tó wá mú ẹjọ́ ẹ̀ wá. So a lè mọ nǹkan tá a dá sí lórí ẹ̀ báyẹn.
0: Ẹ ṣeun Alhaji ọlọ́pàá ẹlẹ́ran. Ẹ ṣeun 08162519991 08162519991. Hello.
4: Hello. Ẹ káàárọ̀ sàn o. Bàbá Yẹmí làwà.
0: Orúkọ yìí o.
4: Ayélọ́lá àti Lóòkó ńlá.
0: Ayé.
4: Mẹ́ta Ayélọ́lá àti Lóòkó ńlá.
0: Ok, a gbọ́ yín o.
4: ama kan to sele bo se ki ti ba ni ki alabiyan ko ti ne suru die ko ti ne suru die because and any to so be yin lo se number won si na ele pe won e ba won fa la yor ese ese to bi don le gboro yin wa so ra fefe ba ti ne suru die
0: oda e seun
4: 0826251999
0: I'm going to say.
4: I'm going to say. Ojo bayi o a fe ke ku onule won so nkan tan ba jo agree boya won a bebe ni ti wa de sowo won ni tabi wa agree lati lo so te ba wa ko ni notice yen ma mo pa ti mo fun yan notice even bo je court gan wa fun 3 months boya ti nikan boya 7 days ni last ti wa fi kun be yin le ba wa se yen dada awon ole se eni mi o ni oye
0: a fi le rent ko se ye mi si niyan sa ese mo Mr. Oye lati Ayotunde Lakure ese o 0826251991 hello
5: sir
0: e ka san o
5: lati ilu owo
0: Mr. Sade
5: e jo nko ti oye to ye mi si ni pe ka pe awon mejeji so ke ba won soro ni to be into be so oro ton ba so le fi ma mo e ko kan fun won ni quick notice we have for you meta kan le lo wale
0: Mrs. Sadie and Julati or was she?
6: 0826251999 Hello, hello. Sewo mi sa
0: mo gbo yin
6: so eje ke pe uma yen ke je ki oye bo se n si lerent ko ye wa dada so and then the try pe awon to wa nbe na tawon wa loju arun ton ri pe le baje bi o won te ti diu won le assist oni le lagbo kon le fo tun le se so e pe won mo sa pe won ko ti toko ton gba so afese so won le kan mi di kon le understand ara won
0: ese
6: da ese go so
0: to ese 0826251999 0826251999 fun awon ti won ba fe da si oro ile ti asotan ni ki ya to bo si oro mi 0826251999 hello oruko yin
7: Pastor John Origo sir lati online joker
0: Pastor John
7: ko jo meta lawa
0: ese
7: nkan ti mo fẹ sọ experience ti o ti pọ ninu ọrọ tenant ati onile nkan ti mo fẹ kẹ ṣe awọn eyan ti sọ ṣugbọn mo fẹ ki iwọ fura ẹ ṣe ẹ to ba even ta awọn mejeji o ba wa ẹ pe eniyan ko wa ri yin boya condition to fi wọle yen o to yato tori nkan ti to lọ lorilede bayi ikọ ojọra o ṣeeṣe kẹniyẹn ni lọkọ lati san ṣugbọn nkan to ṣe boya ibi to ti n ṣiṣẹ abi nkan to n ṣe ko mowo wọle so ko nile ko ma sọ dija ko wo condition ẹni to n gbele ẹ ṣebẹ lo n ṣe tẹlẹ ni
0: ṣugbọn ṣẹbẹ to ti wọn ni ẹyin ile yẹn bo ti wo pe awọn fitifẹ
7: o ti ṣe definitely owo lo ma fi tu ṣe and then nkan ile o ti wọn ju ko sẹni kankan tori pe onile to fẹ ki ọrun si gbese okun naa gbiyanju so that kon le se eyin yen abi to ba wa nbe ti le yen ba wo pa se un lo pe abi ko fi emi e jade so ninu nkan meji yen e pe ki lo le se e ma so dija because amo ibi ti won ti le pade lola so ola loju ko pe o se se ki nkan ma rogbo fun eni to ngbe beyen
0: e se pastor dam e se o 0826251991 0826251991 hello
8: hello
0: e ka so ruko yin
8: wo come no wole juro lati ebaju
0: wole
8: juro lati ayebaju
0: ayebaju ekiti abi
8: bene
0: okay
8: ejo e pe awon mejeji ka ba won soro eyan kere ni din kan o te pe won ba yan wa fun ni asiko lati ko keru e jade
0: Eseun.
8: Oro wo na pada si tube yen na se.
0: Bene eseun.
8: O lo ko ro ga.
0: Eseun. E pelu go Olorun a pe awon mejeji ti won ni fun a number re. A si ba won soro lagbara Olorun. Je ki a lo si eleti opon sukan. O na ni ogbeni Oluwa Femi lati Ajue won fi esun kan sun ti a ti so nigba ta ko bere to yi. Ni ti won ni won ra ile kan ni ipinle Ogun. Ngba ti won sise ni ohun ko to di pe won ni accident gba tan ni accident tan awon fe ta ile yen mo ro pe eni to ta ile yen fun won won ni o ba won ta lati gba nana si tin pe ipe ki o wa ki awon le mo ki awon le se nkan ti o ye ki won se lori oro le na a soro nipa e nigba na lori eto yi a de pe Olóyè ọ̀hún ní ìpínlẹ̀ Ogun ó sì pinnu pé òun máa ṣe nǹkan kan lórí ètò yìí nígbà náà a pe nọ́mbà olóyè náà tí ó bá sì gbé pẹ̀lú ògọlọ a jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n tún bá wa sọ̀rọ̀ lórí eléyìí nítorí kí àlàáfíà bá lè jọba lẹ́yìn ìgbà tí wọ́n láksidẹ́ǹtì ẹ̀ ni wọ́n ní wọ́n relocate wá sí ìlú Ajue níbi tí wọ́n wà báyìí a gbìyànjú nọmba arákùnrin ọhún tí wọn send sí wa ìyẹn ọgbẹni olúwa fẹmi láti Ajue ọrọ yín tí ẹ ń pè mí sí gbogbo ìgbà òun náà ni a fẹ bá yíyanjú yìí tí arákùnrin náà bá gbé torí nígbà tí a kọkọ pè lọjọ yìí ó pẹ díẹ kí wọn tó lè gbé nọmba wọn ṣùgbọn nígbà tán pé wọn pinnu pé wọn máa rí yín ẹdẹ sọ pé wọn wá rí yín láti bí oṣù tó fẹ ṣe ètí ó ti ń lọ sóṣù mẹfà àfi oṣù méje nísìn ẹ jẹ kí a pè wọn ká gbọ́n kan tí wọn fẹ wí. A ń gbìyànjú láti pe Mr. Oke tí ọ̀gbẹ́ni Olúwa Fẹ́mi tí wọ́n fẹ́ jọ wọn sùn ó dàbí pé kọ́ọ̀lù yẹn ò fi bẹ́ẹ̀ bó ṣe ń dún wọn ò gbé jẹ́ kí a tún gbìyànjú ẹlẹ́ẹ̀kan sí kó tó di pa tẹ̀síwájú lórí ìtàn.

0: Hello? Hello? Eka Sao? Hello? Hello? Hello? Se Chief Lamba, Chief Okele Ambasoro? Mo pe yin nigba kan latori radio ile radio Abadaba ibe ni mo tin pe yin ti mo ni ope oni kan lo wa fe mi pe etale fun ele bata ile na gba yin pe pe pada e si pe lati gba yin o lo je ki to wa pe yin pada nisin ope ni oluwa fe mi olun ra le kan lo wa gba yin e so fun pe pe ban gba to wa oni o ye ti pe won se o se nkan te fi pe
1: $200,000
0: Oko 100,000 esa yi tuko igba woni ka ma reti pe esa lagbara olohun
1: agba olohun baba o mo tun ma on france ko ni se don to ti mo nke ko to ko ide no se to ni afuka ko tun mo se to wo ba ti pa ye
0: okay oda oda na ba temi tele pe mi si ni e te ba ti je ki mo ka tun so fa won eyan na pe ma ti san o se ti gbo ogbeni oluwa femi eyin na tin bo beyin won ni won ti 100,000 be ninu 200,000 pe oko 100,000 pe awon si ma san lagbara olohun bi oro seri niyan ni asiko ti awa ti e ba fe daba da seto na dile ti ase so tan ni o e le pe wa si number ta ko le kan 0816251999 0816251999 iye fun ti ogbeni oluwa femi to ra ile lowo chief kan ti wa ni ipinle ogun ohun chief na le si ti gbo ni isin ti won da wa loni te ba fe ba da si ni seju melo kan to ku e 0816251999 0816251999 hello
2: Hello, baba, Ekason
0: loko yin o.
2: Olorun wa laaye lo n toro lati lo Akure.
0: Olorun wa laaye an gbo yin o.
2: Bẹẹni ka. Ise ni to sele nipa oro yen ni pe eniyan meji n jogun iro. Eni ti won paro fun ti o ba mo baba. Eni n paro fun omo pe ro lohun pa o. Iru baba yen to ba je ni ti o fe wuwa bi oye omugo temi to ba jẹ to fẹ wuwa bi ẹni to nibẹru ọlọrun ko yẹ ki alagba yẹn ti ẹsin lowo yẹn rárá tori o yẹ ko mọ pe ki n ṣe idunnu lo fi ṣe kini lo fi ta ilẹ yẹn kódà bo ba ba ta ilẹ yẹn o sa rere nbẹ ko le lohun o rere na o ninu ere tori yẹn gan tori bíbélì ni ẹni bá jólóòtọ ninu ohun kekere láti ṣe lórí ohun púpọ nínú èrè tó rí yẹn tó bá mú nínú ẹ gan tó padà file lẹyìn bó bá sanwó yẹn tán pé alàgbà ife eléyìí le fún yín ọlọrun á wà pẹlú yín o kìnìkan inú ẹ á dùn èmi ń ṣọlá ẹni tẹmí kàn mọ ìṣòro ta lórílẹèdè ni pé ó rọrùn kí ènìyàn jẹ lọrun tó ń da tó fẹ tó ń dà kó má sọrọ ẹ dín nǹkan mọlọrun lọwọ kó má bàá dìdà kódà
0: ọlọrun
2: á wà pẹlú yín
0: ọlọrun wà láàyè látàkùrẹ iṣẹ
3: 0816251999 ó yẹ kó rutọ ọlọrun pé bàbá yẹn wà lára lásìkò nira ń gbà yẹn kò yẹ kó tún lè na owó ẹ bí tí mo ló kù sí lọdọ ti ẹni tó wà lájú ẹ ń bí irú ìgbà tó sanwó yẹn kódà bí ò bá tó bá yẹn ẹtọ wọn pè yín bí alájí ò nínú ọrọ tẹ bá mi dá sí o wọn mà ti san iye báyìí ń bẹ o ọtí ó tún kú iye báyìí ẹyin gan ẹdì tún lè dá sí láti gbà yẹn bóyá kò bá ti sanwó yẹn kan tó ká ní bàbá yẹn sọ fún yín ọyẹ káwọn náà lè jẹ kẹ ẹ gbọ ọlọrun ní jẹ ẹsẹ tó ṣe o
0: ẹsẹ ọlọpàá ìlera
3: náà tó tó kọ
0: ẹsẹ o 0816251999 hello 0816251999
4: hello
0: ẹ ká san o iye rédíò ní sísàlẹ kí ló kọ yín.
4: Rẹ́mẹ̀ká ní ogun ṣùyí láti ikú àkókò.
0: Ogun ṣùyí ẹ kò mí rédíò yín.
4: Ok.
0: À ń gbọ́ yín. Ẹ ṣe wà níbi rédíò yẹn o.
4: Olóyè tó sọ̀rọ̀ ẹ. Olóyè tí ó bá wọn talẹ̀. Tó lè wàá sọ̀rọ̀. Ẹ bó ṣe sọ̀rọ̀ gan-an ó dàbí pé kò ní ẹ̀mí Ọlọ́run nínú. Kò yẹ kó jẹ nínú owó yẹn rárá rárá. Nígbà tó yẹ pé tó ralẹ̀ ó ní accident kìí ṣe ìdùnnú ẹ̀ láti rí pé wọ́n talẹ̀ yẹn. Ó lè wà nínú ìṣòro lákòókò tí wọ́n talẹ̀ yẹn. Kò yẹ kó sọ pé ìgbà tó òun bá rí òun ti sọ 100 ìgbà tó òun bá rí. Kó mọ̀ ẹ́ pé ilé ayé yìí kìí ṣe tẹnìkan. Kó gbà ẹ́ pé ó ní ẹ̀mí Ọlọ́run nínú. Ó ro ti Ọlọ́run. Ó lè ro ti bí wàhálà àti ìpọ́njú tí arákùnrin tó ní ilẹ̀ yẹn tó wà. So nídìí èyí màá rọ olóyè yẹn tí ò bá lè fẹ́ kí orúkọ òun bàjẹ́ láàrin ìlú tàbí ní Nàìjíríà lápapọ̀ kó ṣe kíákíá kó san owó 100,000 lókù nítorí pé kò sẹ́ tó mọ̀ láwọn ilé ayé kì í ṣe àwáì lọ.
0: Ẹ jẹ́ ká nígbàgbọ́ pé yóò san. Nítorí pé ohun tó san 100,000 bó tẹ̀ jẹ́ pé àgbọ́ bíi pé kò ti san kankan bẹ́ẹ̀ lèmi rò pé ó rí. Adúpẹ́ lọ gbogbo ẹ̀yìn tẹ́ ti dá sètò alájẹ́ ọlọ́pàá ẹlẹ́ran láti kòtùpá ayọ̀ oyè láti Ayọ̀túndé Àkúrẹ́ arábìnrin Adéyanjú látọwọ̀ ọ̀gbẹ́ni ọbẹ̀ tẹ́lẹ̀ Pastor Jam Wòlé Òjó Ọlọ́run wà láàyè ọlọ́pàá ẹlẹ́ran àti Ogunṣuyì gbogbo iná ni adúpẹ́ lọ́run ọjọ́ mẹ́jọ ní kẹjá pàdé gbogbo ẹ̀yìn tẹ́ bá fẹ́fẹ́ sùsùn nọ́mbà tẹ́ máa pè sí lẹ́yìn ètò títí dìjọ́ ọjọ́ mẹ́jọ ní 08028948992 08028948992 ọjọ́ mẹ́jọ ní kẹjá pàdé lágbára ọlọ́run Adéyẹmí làwọn ànú kì í pọ̀ lọ́wọ́ mọ̀ yín God bless Nigeria.

0: 08144478881 kẹ mọ pe bọsẹ gbogbo ẹyin tẹ bá wà ní ìdáṣẹ ìbídùn ní Asolo Street Aruwa Joye àti Olúbarajọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026545423. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ọ̀gbẹ̀sẹ̀ Ushu Front of Poly Ushu Ada Ẹ̀yin Ogbe St. Catherine Iyere àti Emure. Ẹ mọ̀ pé PASMA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037880703. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ishu Ada Junction Ishu Ada Inside Òkè Ògùn. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Agbe Poly White House Ọ̀tàpẹ̀tẹ̀ Fàṣàwẹ̀ Ìlálẹ̀ Ìdáṣẹ̀ Achievers FMC Iselu Ishuada Road Uka Ẹ̀yin Ogbe Market Ọ̀jánà. Ẹ pe Awesome God sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037125403 tàbí 08108336878. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní agbègbè Ìpele Ìkàrẹ́ Road Post Office Ọ̀wọ̀ Òkè Dọ́gbọ̀n. Ẹ máa pe Amadi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08164515965. Ní Òkè Ògùn Imade Road, Ipele Achiever Road, Ọ̀tàpẹ̀tẹ̀ Road. Ẹ máa pe ìyá àjùwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08113007801. Ẹ lè pe ìyá ọ̀wọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ̀ wà ní ọjà Ọjọ́mọ sí Poliside Express sí Mobi Ìlálẹ̀ sí Òkè Ògùn àti ní gbogbo agbègbè Rainbow Junction 08032166248. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ifon Sọ̀bẹ Mọ́lẹ́gẹ́ Ẹlẹ́gbẹ̀ka Arimọ̀gíjà Ìkárọ̀ Ìjàgbà Ìmòrú. Ẹ pe Adésùn Lóyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08104537503.
1: Mánígà ohun látẹ̀kan.
0: Ẹ ṣeun gan
1: ni. Ní báyìí ẹ jẹ́ ká wá tọ kọ́ṣọ́ sí ìlú Òkè ti Pupa.
0: Nílùú Òkè ti Pupa a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pe Demtors lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìgbókọ̀dá Orí Omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní Ìgbókọ̀dá àti Igbónlá ẹ pe Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ wà ní Onípàrágà Rubber Estate Ọmọ́tọ́ṣọ́. Ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkè ti Pupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn. Ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ wà ní Ìlú Titun Ìkọ̀yà ẹ pe Ọlámigòkè sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbókọ̀dá àti agbègbè Orí Omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìrèlè Kìrìbó àti àwọn agbègbè tó yí ká ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkè ti Pupa Ugbobini Ìdèpé ẹ pe Òbèlè sórí nọ́mbà yìí 07065276039. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkè ti Pupa àti Igbótako ẹ mọ̀ pé Anointed sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08051116908. Kámọ̀ré kọ́mọ lọ sí agbègbè Ọ̀rẹ́ kẹ mọ̀ pé ìyá Ọ̀rẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀rẹ́ àti agbègbè rẹ̀ 08067157628.
1: Mánígà kú òun látàárọ̀. Ẹ jẹ́ kí a wá lọ sílùú Òǹdó tá a bá ti ẹ̀ka polówó ọjà dé a wà tọ sílùú Òǹdó. Ẹ jẹ́ nkọjá lọ sí ẹ̀ka polówó ọjà.
2: Gbogbo ẹ̀yà ará Òǹdó ọ̀rẹ́ ilẹ̀ olójì ilé ìfẹ́ mo dá kẹ́kẹ́ àti gbogbo agbègbè ẹ̀ tí pòǹgbẹ búrẹ́dì ò yàtọ̀ ìròyìn ayọ̀ rèé o. Iléeṣẹ́ Milk Market Nigeria Limited gbé àrà ọ̀tọ̀ àgbàyanu àwòṣífìlà iléeṣẹ́ búrẹ́dì kalẹ̀ sílùú Òǹdó ọbẹ̀ ìtọ̀ kábíyèsí nínú àwọn búrẹ́dì wọ̀lú Òǹdó wa àjẹpọ̀nù látọ́dún tó ki tó lómilára tó dúró tigẹ̀tigẹ̀ ó yàtọ̀ búrẹ́dì nìyẹn tí àbùbù tán jumbo size lè rí tẹ́lẹ̀ tẹ́ ń wí titun yanranyanran ti dé wà yìí o bàbá bàbá ló ń jẹ́ ó tóbi dáadáa fún gbogbo ẹbí aláyọ̀ má jẹ́ ń sọ̀rọ̀ jù ìtọ́wò là á máa dun ọbẹ̀ ìwọ náà lọ ra tiẹ̀ ó wà lẹ́jẹ̀wọ́ lẹ́jẹ̀wọ́ ní gbogbo size tẹ bá fẹ́ títí dórí wheat bread. It's joy all the way as Milk Market Nigeria Limited opened the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road, Ondo City. You know it's delicious. You know it's big. You know it's satisfying.
3: And now we bring you more.
2: Oyato Baba Baba Bread.
3: Oja no, lati je alagbata Oyato Bread. Tabi fe kure alaye.
2: Ti Oyato Bakery.
3: Ni ti tun gbigbona felefele.
2: Eko si wa ni Valentino Junction.
3: Beside Soka Filling Station.
2: Ife Road, Ondo.

0: ó yà tó lò Mick Makin Natural Limited ló ṣe àdírẹ́sì wọn Adúláwọ̀ Road lẹ́yìn Chicken Republic alágbàká Àkúrẹ́ tẹlifóònù wọn 08079491468 nípínlẹ̀ Èkìtì wọn wà ní Chicken Republic Bank Road Ladu Èkìtì tẹlifóònù 08150643082
1: ó yà tó bẹ́kì wà ní Ìkọyà Road Òkìtì Pupa a tún wà ní Jubilee Road beside Adé Peter Filling Station Ìkàrẹ́ Àkókò
2: ní ìlú Ọyẹ a wà ní ìdojúkọjú St Peter and Paul Primary School Ọyẹ Èkìtì ní ìlú Ọwọ̀ a wà ní ìdojúkọjú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọwọ̀ ní ìlú Ondo a wà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ Valentino Soka Filling Station ní ìlú Ondo
0: ó yàtọ̀ lò fún búrẹ́dì alájẹgbádùn
3: ó yàtọ̀ lò.
4: Mo dúpẹ́ lọ́wọ́ manager tí mò ń pè tí ó fún wa ní gbogbo ibi tí a ti máa rí búrẹ́dì yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Èkìtì àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo lérò pé ọjọ́ mẹ́jọ á tún mú manager wá àmọ́ ẹ̀yẹ́ ká kọjá lọ sí ẹ̀ka polówó ọjà ká tó ṣí ojú òkú sílẹ̀.

0: Àdàbà 88.9 FM Awolú Sọlú Dẹ̀rọ̀ Pèsè.
1: Tí a bá fẹ́ máa gbọ́ àwọn ètò àtẹ̀ròyìn iléeṣẹ́ rédíò Àdàbà níbi ìhù lágbàáyé, kà sójú pé ẹ̀rọ ayárabíàṣá www.adaba88.9.fm. Ẹ sì ní darapọ̀ mọ́ wa lórí Facebook wa ní www.facebook.com/adabafm. Lórí ẹ̀rọ Instagram àti X ẹ̀pàdé wa ní àtàdàbà 88.9 FM. Tẹ bá sì fẹ́ fún wa níròyìn lẹ́ka ròyìn ọ̀ṣọ́ sí email address wa ní àdàbà 88.9 FM. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ààrẹ Trump ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè Iran láàrin bí ìjíròrò wọn ṣe forí sọge. Ẹ jẹ́ ká gbọ́ àbọ̀ ìròyìn náà láti ẹnu Ọ̀pẹyẹmí Jọ̀ọ̀dá.
2: Ẹ káàbọ̀ sórí ìròyìn ilẹ̀ òkèèrè láṣálẹ̀ tòní. Ààrẹ orílẹ̀-èdè Russia Vladimir Putin ló jẹ́ pé ó ti sọ̀rọ̀ lórí ogun eléyìí tó ń wáyé pẹ̀lú orílẹ̀-èdè Ukraine tó sì tún bẹnu àtẹ́lu àjọ NATO. Ó ṣe àpèjúwe wàhálà eléyìí tó ń ṣẹlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ogun lásán tó sì fi ẹ̀sùn kan àjọ NATO pé àwọn gan ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Ukraine nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọlọ́dọọdún òmìnira lórí ogun àgbáyé kejì tí wọ́n jà pẹ̀lú orílẹ̀-èdè Germany. Ó gbóríyìn àwọn ọmọ ogun orílẹ̀-èdè náà fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe àti àtìlẹyìn táwọn aráàlú tí wọ́n ṣe fáwọn ọmọ ogun. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn adarí nílẹ̀ òkèèrè ò ní wọ́n kópa níbi ayẹyẹ ọ̀hún tó wáyé tààtìrí ààrẹ orílẹ̀-èdè Belarus Alexander Lukashenko pẹ̀lú àwọn èèkàn míì tó kópa ńbẹ̀. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè America ṣe ti ń dúró de èsì báyìí láti ọ̀dọ̀ orílẹ̀-èdè Iran lórí èròǹgbà eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti jẹ́ kí ogun tó bẹ̀rẹ̀ lóṣù kejì kó wá sópin. Ààrẹ Donald Trump ló jẹ́ pé ó ti ń tẹ̀síwájú láti máa fi yé orílẹ̀-èdè Iran lórí àdéhùn eléyìí tó yẹ kí wọ́n fẹnukò sí. Ààrẹ Trump ọ̀hún ló ń fi léde wípé gudugudu àwọn ọmọ ogun orílẹ̀-èdè America kò fìgbà kan túra sílẹ̀, tó sì ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Iran lápá ti kún báyìí tí wọn ò lágbára mọ́. Ó ní àdé ọ̀hún ló ṣeéṣe kí wọ́n fẹnukò sí láìpẹ́. Trump kò sàì wá fi léde wípé wọn ò ní gbà kí orílẹ̀-èdè Iran kí ó ṣe nǹkan ìjà olóró eléyìí tó lágbára tá a mọ̀ sí nuclear weapon, àti wípé gbogbo ìgbésẹ̀ ni wọn yóò gbé láti rí dájú wípé ojú òpó Strait of Hormuz ó di ṣíṣí tí nǹkan kan ò sì ní dé lílọ geere ọkọ̀ ojú omi lọ́wọ́. Ààrẹ Trump ọ̀hún ló sọ̀rọ̀ ní ilé ìjọba lórílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí ó ṣe fi léde wípé ìbásọ̀rọ̀ tó wáyé láìpẹ́ yìí ló so èso rere pẹ̀lú àlàyé wípé kíkéde àdéhùn eléyìí tí wọ́n kéde ni wọ́n tún ti ṣe àfikún rẹ̀. Ó ní eléyìí jẹ́ àpẹẹrẹ wípé ìfikùnlukùn ọ̀hún láti yanjú ọ̀rọ̀ náà ló sì ń tẹ̀síwájú. Ó kéré tán èèyàn mẹ́fà ló jẹ́ pé ó ti sọnù báyìí lẹ́yìn tí àwọn ikọ̀ aláṣẹ lórílẹ̀-èdè Iran tí wọ́n fi ẹ̀sùn kàn pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè America wọ́n ṣe ìkọlù sí àwọn apẹja orílẹ̀-èdè Iran àti ọkọ̀ ojú omi akẹ́rù lẹ́bàá Strait of Hormuz, eléyìí tó súnmọ́ ibùdókọ̀ Omani lẹ́kun Kaza. Àwọn aláṣẹ lórílẹ̀-èdè Iran fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn eléyìí tó wà ní ẹkùn Kazab ọ̀hún fún ìtọ́jú. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè America ni wọn ò tí ì fìdí rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n tí wọ́n ní lóòótọ́ ó ní wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú omi méjì eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè Iran tó jẹ́ ọkọ̀ epo lẹ́kun Oman, lẹ́yìn tí wọ́n ní wọ́n gbìyànjú láti kọjá ní ojú ọ̀nà eléyìí tí wọ́n ti di. Ǹjẹ́ ibi tí a rí mọ́ rí lórí ìròyìn àgbáyé wa fún ti àṣálẹ̀ tòní? Ọ̀pẹyẹmí Jọ̀ọ̀dá ló ń ròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
1: Fún ti ìròyìn agbo amúlùúdùn, ẹni tí ó kópa nínú àárẹ̀ Big Brother Naija nígbà kan rí yẹn ilé báyìí Odinia, ni ó ti bẹ̀rẹ̀ sí fa ẹ̀dùn ọkàn lórí ẹ̀rọ amáyélujára nígbà tí ó sọ lórí ẹ̀rọ Instagram pé tó ń bèèrè ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ pé wọ́n na òun. Nínú àwòrán fídíò náà, ó farahàn pẹ̀lú ojú rẹ̀ ìtọ́wú tó sì ń sunkún tó sì ń bẹ̀rẹ̀pẹ̀ fún ìrànlọ́wọ́, tó ṣàlàyé pé òun fẹ́ kúrò nílé ṣùgbọ́n òun fún láàyè láti kúrò ńbẹ. Ó tún ṣàlàyé nínú èyí láti pe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìrànlọ́wọ́, tó ti ṣàlàyé pé wọ́n na òun, tó sì ń bèèrè fún pé kí wọ́n wá gba òun sílẹ̀. Ẹlẹ́mìn nínú àwọn tó kópa nínú ìdíje Big Brother da Nàìjíríà yẹn Tasha Adikide, ni ó sọ̀rọ̀ lórí ẹ̀rọ amáyélujára tó sì rọ ẹni yòówù tí máa ń bẹ nílùú Àbújá láti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ wá ibi tí ilé lébàyè wà kí wọ́n bá lè ṣe ìrànlọ́wọ́ fún ìṣẹ̀lẹ̀ náà. Ló ti fa ọ̀rọ̀ lọ́kanòjọ̀kan lórí ẹ̀rọ amáyélujára, ṣùgbọ́n àlàyé nípa nǹkan kan tó ṣẹlẹ̀ gan ni àti ìmọ̀. Alárè orin afrobeat ni rema ili otikede na tikede gege bi enti o kopa ninu ibere ayeye DJ Ifeye Agbaye todun 2026 ni Los Angeles ajo alare bolu afesegba lagbaye ni lo salaye pe onkorin omo orilede Nigeria na ni yo korin pelu omo orilede South Africa ni Tyler omo orilede America ni iyen rap ire fusho besi ni alari orin kiko Katy Perry ati awon olorin mi lokan jokan idije are bolu afesa agbaye na ni o bubuni ayeye sisi meta ototo e ti waye lawon lede to gbalejo idije ohun ayeye ti lu Los Angeles ni yo bere saju ki idije bolu ohun gan ki o to bere ohun korin afrobeat ni Davido in lo ti salaye pe baba ohun to je oloro ni lo se n satileyin awon omo re pelu owo bo tile je pe won lase yori won si ti ni okiki ohun korin omo orilede Nigeria na lo soro yi lasiko ifọrọwanilẹnuwo kan nigba ti n soro nipa ibasepo re pelu baba re iye omowo Adedeje Adeleke Davido so pe baba ohun in lo je alaanu fun awon omo re to si je po si n fun won lowo nigba yowo ti ise ti won ba se ba ti wo lori ohun ni leti pe ninu isele kan Davido salaye pe baba ohun lo fun ni bi $100,000 leyin to kupa ninu to wa si bi orin kiko to nse to nko ni arena ni ti iroyin are idaraya e je ki a darapo mo Folaji Tayo fun iroyin
2: e kale mo kiyen e kaabo sabala iroyin re idaraya wa fun ti role tuni iko egbe agbebalu Liverpool lo ti so anfani bante banta ile torinu loju na ti le je ko suma bebe lati lo gba idije ti UEFA Champions League ni sa to nbo leyin igba to ti ta ami ayo kan kan pelu ko egbe agbebalu Chelsea ni papa sire ti Anfield Ryan Gravenberch on lo side fun iko egbe agbebalu Liverpool ni iseju akoko ti idije na bere ko to wa di wipe Enzo Fernandez na gba free kick wole fun iko egbe agbebalu Chelsea ele to mu ki won ta ami ayo kan ni abala akoko ko egbe agbabolu Chelsea ni won le

0: kẹsàn-án. Ẹ̀wẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray lórílẹ̀‐èdè Turkey ìròyìn ti jẹ́ kó yé ni wípé wọ́n ń wá gbogbo ọ̀nà láti lè jẹ́ kí wọ́n gbé Adi Anigbogun mọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà Ráfẹ́ Onyedika ṣáájú ojú ọjà eléyìí tí ó sílẹ̀ láìpẹ́ yìí. Ìròyìn jẹ́ kó yé ni wípé gbogbo ọ̀nà ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ń gbà láti lè jẹ́ kí wọ́n gbé Adi Anigbogun mọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún Ráfẹ́ Onyedika tí wọ́n sì ń ṣe àtẹ̀lé rẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Ọmọ ọdún 23 ọ̀hún ló ti ṣe gudugudu méje yaya mẹ́fà nílẹ̀ Europe. Eléyìí tí ìròyìn sì jẹ́ kó yé ni wípé ó ń ṣe ní ikọ̀ Galatasaray, wọ́n ń wá gbogbo ọ̀nà láti gbé agbábọ́ọ̀lù náà. Ìròyìn jẹ́ kó yé ni wípé ìdúnàdúrà òun ló ti bẹ̀rẹ̀ báyìí látàrí bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ṣe ṣe lálàyé pé kàkà kíkún má jẹ ṣèṣe ńṣe ni wọ́n fi ṣàwàdànù lórí agbábọ́ọ̀lù náà eléyìí tí wọ́n wá lásìkò tá a wà yìí. Tó a ò ní rí ju báyìí lọ lábala ìròyìn eré ìdárayá wa fún tìrọ̀lẹ́ tòní. Fọlájìn Oyetayo ló níròyìn yín, ẹ kú kalẹ̀.
1: Pẹ̀lú ìròyìn yàrá ìdárayá ni a mú ìròyìn ti alẹ́ òní wá sópin. Olótú ètò olótú ìròyìn òní Ayọ̀ọ́lá Fátókun Adéyẹmí làwọn àsìnì ti ń jábọ̀ ìròyìn látàkan. Ọlọ́run wọ́n máa yín ká sùn rè.

0: point so you can
1: Orin tìlúdé àṣàyàn agogo idẹ sámbà ṣaworo kó máa rọ kẹ́kẹ́ kẹ́rọ̀ bí òjò ọpọlọ ìmọ̀ àtòye kó tọ̀run rọ sọ̀kalẹ̀ lẹ lórí wọ̀ ọ̀pàpà párádà ó dètò torí tìlú ọ̀pẹyẹmí jẹ́ ọ̀dá o ìkiri ọmọ ewúre o pàràkàṣídà ètò kò gbéra ńlẹ̀. Ètò tọrin tìlú rìn ní bèbè ọ̀nà yẹlẹ́nkù yẹlẹ́nkù. Ó dórí àtẹ́gùn dìràwọ̀ ọ̀sán. Àwọn àkọ́nú ètò tọrin tìlú. Ó gbà sí ìyákì ẹjọ́. Abala àkọ́kọ́ láti máa dá tọrin tìlú dọ̀bálẹ̀. Pẹ̀lú fàájì tọrọ wọn pa tòkè tilẹ̀. Abala kejì lára alẹ́ àtàtọ́kùn yóò ti máa ju láńbà lẹ̀ fúnra wọn. Tọrin tìlú. Ta ló lòun ló gbẹ̀yìn ètò. Tọrin tìlú ló tó bẹ tó bẹ́sìn. Ẹ̀yin ò ṣe jẹ́ ká pàdé atọ́kùn ètò. Ọ̀pẹyẹmí Jọ̀dá. Àjòkó tàgbà pírọ̀ ọ̀rọ̀ lọ́jọ́jọ́ Sátidé. Every Saturday. Fún ìpolówó ọjà lórí ètò yìí. Tàbí ẹ̀fẹ́ fúnni lẹ́bùn lórí ẹ̀. Ẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-904-6714. Tọrin tìlú ti dé o. Sátidé ọ̀sẹ̀ yìí ni kẹ́jẹ́ àjọ̀dúró dé.

0: gẹ́gẹ́bẹ́ àṣẹ́dídé adé ànìkọ́lọ́ kù amọ́roko bẹ́ẹ̀ ládé ànìkọ́lọ́ náà kọ́mọ́ lọ́nà ṣùgbọ́n ẹ ṣe kíni ẹ má pèrè gẹ́ẹ́fi tẹ́dì ẹjẹ́ àtúnjọ gbọ́ ètò náà torí tìlù torí bá méjì kọ́ ẹ máa tún gbádùn wa dáadáa torí tìlù tí ó kọ́ mọ̀ ń rè é.
1: Ajibola pass.

ẹ̀yin fọ́ọ̀sí wa lọ́jọ́ pé ilẹ̀ nífẹ̀ẹ́ tiwa táwa náà kẹ̀dẹ̀ tá a dẹ̀ nífẹ̀ẹ́ yín lágbára lọ́wọ́ ọlọ́run ìfẹ́ yẹn ò ní kú àjọ máa bára wa pẹ́pẹ́pẹ́ dáadáa àwa la máa wá ẹ̀yin gangan náà láre máa máa dé bá lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Ẹ rí pé ọ dàbí pé dẹ̀dẹ̀dẹ̀ yẹn fẹ́ wọnú fọ́ọ̀sì mi lálẹ́ òní mo ẹsẹ̀ dèkó dé ni. Ẹ mọ̀ pé tẹ̀yìn bá lo Èkó ọ dàbí ọmọ ọmọ oko tán mú lo Èkó ni àbí ẹni tọ́wọ́ látẹ̀kọ́ tọ́wọ́ á padà wá sóko Èkó ló dẹ̀ ti lọ o ọ wá lo Èkó ọ wá dé ọ máa ń sọ mọdẹ̀. Mọdẹ̀ òun náà wá bẹ̀rẹ̀ mọdẹ̀ níṣẹ́ yẹ́s mọdẹ̀ kẹ̀dẹ̀fẹ́ jẹ́ǹkẹ̀ àní mo fẹ́ mú mi kẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ a máa fi kẹ̀ a máa fi dẹ̀ a máa fi sí. Mo fẹ́ lọ rí mọ́ mi lágbájá ni kẹ́ tó bá fẹ́ pé ẹni tá a jọ wà nílé agbára ẹ̀ o lè ní Mr. Joseph o dẹ̀ bá mi bomi wá kẹ́ ẹ. Àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ lágbára pọ̀.

ìjọ tó bá bá ọmọ tó ń náà ní skọrọ tó bá bá pàdé ọkọ bẹrẹ ó ti bẹrẹ sí yí mo fẹ ká máa yẹn sọ pé kò yé mi náà olókè ọdọ tí mò ń tọ́ ẹ láti sọ fún ẹni wípé mo fẹ́ máa fẹ́ ẹ ìyẹn kan mú àǹfààní tó wà lọ́wọ́ ó ní ẹgbàsà ẹ máa fẹ́ mi ọlọ́gbára ó ní ẹgbàsà ẹ máa fẹ́ mi látàgùn orú mú mi náà tẹ́lẹ̀ mo lọ bó lélé ọtọ́ ìjàngbọ̀n pàdé ìjàngbọ̀n.

0: fun mi la ba yen je adalulu a
1: eje ka joko
2: alujo ti o komo lori to
1: eje ka joko
2: alujo ti o komo
0: ala fun eyan bi meji lanfa ni si labala yin o to di pa ma wa tun bo si abala tokan iye gogan na ni abala
1: eje ka joko
0: ta lolo yen eni to je njejo ati ju owo re na si iye gbe eyan je nbe o ti gba o je ntuki e oju be lo a tuma wo ya tuma je lale oni wait 1625499991 0816251991 eyan meji si labala elo e ka le o
3: kale o
0: e se mu
3: oruko mi ni akim lati ipinle edo
0: akim lati edo
3: bẹẹni sa
0: okay ki lo sele gogan
3: sáà mọ̀ pé nàìjíríà lọ sí world cup
0: bẹ́ẹ̀ ni wọn lọ
3: sir martin sayola bá kó gbogbo wa àti ẹ̀yin náà yín sí ní striker wa báyìí
0: ẹ sọ pé
3: ẹ̀yin ní striker ẹ̀yin la fẹ́ lè sọ̀rọ̀ wájú so mo fẹ́ kẹ́ múra dáadọ́lá kẹ́lẹ́kẹ́lẹ́ mo bẹ́ẹ̀ sì fẹ́ gbá
0: bọ́ọ̀lù ẹjọ ibo wa ni ọ̀gá wọ́n gbà ṣe àwọn náà wà kóòtù wa
3: àwọn ni kóòtù àwọn ni so àti abraham náà gbogbo ọba gbogbo yẹn bá láì lájọ lọ sọ
0: ọtán ẹ pẹ̀lẹ́ sà aláàjì ọ wà á gbá iwájú aláàjì yẹn mìíràn wà òun náà máa gbá ọwọ́ iwájú ọlágbára 8162519991 ẹ já wẹ ni ẹ ló ẹ ká lẹ́ o
4: ẹ má ká lẹ́
0: ẹ má ṣeun
4: àfa
0: rúnà
4: bẹẹni ẹ kalẹ
0: ẹ ṣeun
4: ọ ma ṣẹlẹ lémi
0: kí lọ ṣẹlẹ
4: ẹ mọ pé epo ti wọn
0: epo wọn
4: bẹẹni mo wá ń wa mọ́tò mi lọ ní epo bá tán
0: epo tán 6 plug ni mọ́tò yín àbí 8 plug
4: bẹẹni 6
0: bẹẹni
4: epo bá tán wá ní pé mo ti fẹ́ rí epo
0: káì
4: mo wá wò tí ta ló fẹ́ fún mi lépo ó wà nígbà epo ni
0: epo rè
4: bẹẹni epo rè lẹgbẹẹ mi
0: káì
4: tomi kan wà wábẹ mo kàn dí epo rè mo kàn bú inú ẹ ni mo
0: kàn dá sínú mọ́tò tó múlò káì
4: ẹ jọ kẹ wá gba 50 liters o
0: ẹ sọ pé
4: ẹ wá gba 50 liters kẹ máa lò ó
0: a rẹ jọ ń lo 6 plug ni o
4: bẹẹni
0: ẹ máa lo nǹkan yín
4: bẹẹni
0: mi ò fẹ ṣe ẹ ti gbọ ẹ máa lo nǹkan yín sà ẹ fẹ́ bá yín jìn mọ́tò mi jẹ́ ẹ má lò ó mi ò fẹ́ ṣe ti gbọ́ wọn à parọ́ náà wọn ò dé wá parọ́ o wọn dẹ wọn mú lẹ̀ ni náà àbí wọn mú lẹ̀ ni ọlágbára àbá bọ́sì àbálá tọkàn.

pọ̀pọ̀. Agẹ́ àwọn tí wá alákà àti lẹ́rù alákà olórí àwọn ọlọ́kadà ń lu fẹ̀nù nílùú ilé-ifẹ̀. Àwọn náà ń gbọ́ wa lọ́wọ́ ketekete báyìí. Àti lẹ́rù àwọn ń gbọ́ ilé ẹrù ẹrù ẹrù rùrù ẹrù tó jowó ẹ̀ lọ́gọ́gọ́ náà nìyẹn. Àwa kì í yó bọ̀dá wa dáadáa bọ̀dá wa nù bọ̀dá wàsíù. Wàsíù jọ ọ̀dà wọn ni a máa kí wọn dáadáa. Ọ́fíìsà tó mòye nílùú ilé-ifẹ̀ a kì í dáadáa. Àwọn náà láwọn ń gbọ́ wa lọ́wọ́ ketekete. Oyè jẹ́ bọ́sẹ̀ abala tọkàn abala ta ló lò yẹn. Òun gangan náà ló kù báyìí. Àbá mi dáadáa mo kí aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran kò kí dáadáa. Bá ń kí wẹ́ẹ̀ tiẹ̀ láti ìdó àní èèyàn mi dáadáa ni orí ẹ̀ wà ń bẹ̀. Ọyẹ́ ẹgbọ́n yìí a máa ní abala kan náà lórí ètò yìí. Ìyẹn a dedicate ẹ̀ ni fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abá mi kìọ́. A máa jọ ìwà náà lórí ètò lálẹ́ òní abala ń a dedicate ẹ̀ fún 24/7 abá mi kìọ́. Láìpẹ́ láì jìnà ẹ̀ máa.

0: agbára lọ́wọ́ ọlọ́run ọba ọjọ́ mẹ́jọ ńlá mọ̀ pàdé láṣẹ ìdùmàrè adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wa gbọ́ lénìí ẹ̀yin fẹ́ jẹ́ ẹ fẹ́ sonígbọ̀wọ́ ẹ̀yin náà fẹ́ jẹ́ ká mọ̀ bá yín polówó ọjà yín ni ẹ pè wá sórí nọ́mbà yìí 08069046714 08069046714 gangan náà lọ já sọ́dọ̀ mi ń bí. A mọ̀ pàdé o. Ọ̀gbẹ́ni Joseph ẹja mọ̀ dágbére.
1: Ẹ ṣe púpọ̀ tẹ́ ti gbọ́ wa gbọ́ ètò ti àṣálẹ́ yìí. Wòye ọjọ́ mẹ́jọ ni kẹ́ tó já pàdé ká tó jọ gbọ́ra wa yé. Ẹ ṣe púpọ̀ ọ̀ dàárọ̀ o.
0: Ó dàárọ̀ ọjọ́ mẹ́jọ láàmú pàdé lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Kíré o.
2: Pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àti.

0: eko dede akoye se la fi ale wa se layo layo mo de ba yin ayele o mo le wa te ti fe ma gbo ale ni eyi ti agba wo isegun bile ni to se agbatero fun ye ni alaji agba baba laanu woni nkin so woni nkin so mo woni nkin salu barika baba oro awon to nsele ka kiri aye la npapo ta fi nso bi duniya sere fun yin lori eto gbogbo ogbon te ba se nko e ma fi pamo si apa osi ke le ba fi ko elomi sunday akoji ade lo nkin e lembe o Number ile ise to run wa ni se ti oni a ma so ko si ma jo yin gbo ati pe gbogbo nte ba ri de mu nbe ko se lanfani Number yi si lo wo ile ise na eni ti o si gbe ni alaji agba baba laanu 08063 970829 se ranti omo ile badagre kan to ra le si cemetery nibi ti an seku si lori bere kan to wa ni cemetery yi opolopo oku ni an ti si sori ile nu ni an ba tabe fun ni nbe se nja yepe to se fa awon mo nle lota fun wipe won o lobe mo awon egan se ti gba be won o lobe mo looto sugbon won oku kan ti wa mi odun mewa odun mandogun ogun odun ti an ti si cemetery ta n so na Iba ti won mo san be ti an wuge roko gbugba wo awo wukoko baba asasun ni a ba fi tape won fun 60 by kene kan won sha talẹ fun okun e ta nso ye won ba le ora cement lowo won won fi ropon won pon ro won gbe document kan lewo re won ni ko ti wo bo ni a ba gbowo ribiribi lowo re won ra le tan won be se nja pe yepe atoko ta se won ba fe kan o fili gbogbo le oku ti nbe labe le nko wu won o kan fe kan fili won oja ko ta oja grafo ko se foundation ile kankan nbe o on to se ni pe o fo ko ta o te gbogbo e bonu awon sare ohun ni an kuku ni an se kini ni an ba kan kere ori re to se n se lori ibe ni pe intamoto mọ̀pọ̀rọ̀ ka ma tamoto kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò gbangba wálíà ló ti máa wọkọ̀ wọn ó sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú èbó tí wọn ó kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tọ́jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ńgbọ̀ bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn
1: o takojo olukodo iṣẹ ọwọ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófòlì
2: ó yá tètè
1: tó ẹni tọlọrun kó kọkọrọ ìtúsílẹ
2: lé lọwọ
1: alhaji àgbà bàbá aláàánú spiritual
2: ọkùnrin dandan
1: èyíkéyìí àìsàn ara
2: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
1: promisan faith
2: àṣírí bíbò
1: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
2: bàbá aláàánú kájú ẹ̀
1: àgàgàyọnú àgbàlú
2: kò sẹ́ni tí ò yẹ kó ni lọ́wọ́
1: contractors olóṣèlú
2: ń lọ fún interview
1: ẹ̀yọnú àgbàlú kọjá bẹ́ẹ̀
2: táwọn kan bá di alhaji àgbà
1: yóò tún
2: torí àdì tún ń tiyọ̀
1: ọjà rẹ ò ta ni
2: o fẹ́ gbọ́mọjọ oyún ìjọ àṣírí bíbò
1: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfin rán
1: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
1: thursday àti friday nílùú àkúrẹ́
2: ńlá fẹ́jọ
1: sọ fọlọ́kadà
2: pé ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
1: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagod plaza opposite àlàáfíà hotel
1: ìlú àwọ̀
2: ọjọ́ monday and tuesday
1: ẹ rí bàbá aláàánú
2: ní bakusa street
1: opposite ilé ìyá bakusa
2: ìlú ọ̀rẹ́
1: telephone
2: 006 397 0829
0: èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì baba aláàánú alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé alhaji àgbà baba aláàánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n lù àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji àgbà baba aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú

rẹ̀ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyá Bakusa tó wà ládùúgbò Bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o. Ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ Aláàjì àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Aláàjì àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kò yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Aláàjì àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08063 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá láàánú Aláàjì àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á mọ gbàdúrà kọ́lọ́ mọ̀ jẹ́ kórí olórí kí wọ́n gbà ṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rán àkíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tán ló ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ọ̀n kan ó ń ṣílẹ̀kò ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì àgbà bàbá láàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kìlọ̀ sí ìdálélórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ọ́bá àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ olú ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòun tẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ó dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó bí Ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàló lórí ohun gbogbo tẹ ẹ bá bá wa. Ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọ̀mọ̀ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ́ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún kò lè dín ní kò lè dín ṣú ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kòjó olúkòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófo ni
3: ó yá tètè
2: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́
2: aláàjì àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promisan fe
3: àṣírí bíbò
2: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájú ẹ̀
2: àgàgàyọ́nú
3: àgbàlú
2: sẹ́ntì
3: òyẹ́kọ́ni lọ́wọ́ oyun ijo asiri bibo
2: atude asina
3: o ja lodo eni ti alafiran
2: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
2: Thursday ati Friday nilu Akure
3: en la fe jo
2: so folo kada pe
3: ile baba laanu
2: ide mango loki ogba lo lo
3: Saturday and Sunday
2: ele ri baba laanu
3: nina God Plaza opposite Alafia Hotel
2: lo awojo Monday and Tuesday
3: ele ri baba laanu
2: ni Bankusa Street
3: opposite ile ya Bankusa
2: ilu ore
3: telephone
2: 006 397 0829.
4: Keep it locked on Adaba FM.

0: ẹ̀sùn ibà o. Ọlọ́run má jẹ̀mú ibà rẹ̀. Ọlọ́run ayọ̀ babalọ́lá. Ibà rẹ̀ o. Ogo ogo ogo ogo. Ẹgbẹ́ eléyìí gbogbo ènìyàn. Ẹyin àyànfẹ́. Ẹyin ará mi nínú Olúwa. Ẹ dìde. Bàbá màmá. Ẹ dìde. Ẹwà gbòhùn Olúwa. Àsìkò ti tó. Láti gbàdúrà. Bí òkùnkùn bá gbà. Àwa náà ní gbà fún. Òyìnrán òkùnkùn borí ìmọ́lẹ̀ rí. Tí àwọn òkùnkùn bá fojoojúmọ́ dáná. Àwa náà máa fojoojúmọ́ wa. Nítorí wípé àdúrà ń gbà láṣẹ ń gbà. Àdúrà ń gbà láṣẹ ń gbà. Ẹni sẹ̀mídọ̀. Alógun tá a dá mọ́. Tí o délé ayé bá. Ogun yẹ gbiná dẹ̀. Ogun yẹ gbiná o. Ogbiná o. Ogbiná o. Ẹyin kan kígbe. Ẹ sọ pé dádì. Kí ló dé? Àdúrà yìí pọ̀. Aláàánú gbà ni. Àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì. Láti bọ́ Ọlọ́run rìn. Aládùúà lọ̀gá rí rẹ̀. Ẹ sà. Àwọn ogun kẹwà. Tí ìran ò lè kápá ẹ̀. Mo gbọ́ wọn Olúwa Jehovah. Sọ lè kígbe tẹ̀lé mi. Ogun tá ò dá mọ́ mi. Tí ìran àti àsọtẹ́lẹ̀ ò kápá ẹ̀. Jáde pẹ̀lú iná. Ogun tọ́lọ́run ò dá mọ́ mi. Tí ìran àti àsọtẹ́lẹ̀ ò kápá ẹ̀. Jáde.
1: Ogun yẹn mọ̀ ẹ́. Wọ́n dá mọ̀ ẹ́. Bó ti délé ayé. Lo ba rẹ̀ nínú ẹ̀. Ẹnìkan ń gbọ́ mi báyìí. Ayé rẹ̀ ń lọ dédé tẹ́lẹ̀. Òjijì ló dúró. Ayé rẹ̀ ń da tẹ́lẹ̀. Ayé rẹ̀ ń gòkè tẹ́lẹ̀. Òjijì ló jábọ̀ o. Àní mi ò ní gbàsẹ̀. Ẹ máa kẹ́. Ogun tí Ọlọ́run ò dá mọ́ mi. Ẹ sọ̀rọ̀ dáadáa.
2: Ogun tí Ọlọ́run
1: ò dá mọ́ mi. Tó di ogun àbáláyé fún mi. Jọ́dọ̀. Ẹ máa kẹ́. Ogun tí Ọlọ́run ò ṣẹ̀dá mọ́ mi. Tó di ogun àbáláyé fún mi. Tó di àsẹ́tì àbáláyé fún mi. Tó di ìdààmú àbáláyé fún mi. Jáde tinátiná o. Jáde. Oyé.
2: Orúkọ Jésù. Ẹ̀mí mọ́ o. Ogun tí Ọlọ́run ò dá mọ́ mi.
1: Ẹ yé dẹrú alẹ́ kẹ́bi àjà. Gbogbo
0: e yan mura to
2: o yes
0: so ri ni e ti njora yin
2: ayayayayayayayayaya
0: so ri ni
2: janwayo
0: baba
2: yes
0: e ma ti njora eni kan ni tani iwo ati daddy eni iwo ati baba e iwo ati mama e iwo ati mummy e e ma ti njora
2: yes
0: e ti njo iya baba yin iya baba yin to ku awon to ti ku le yin e ti njo won e ti fogun njo won o ma njora olorun o ma njora o ma njora baba mama jojora ogun ti mo jogun nile baba mi o ma njora baba mama jojora esa o ma ti fogun njo won isikiesi 44

I say, Dumari. Oh, my, say, de Tibogoa. Noa, Sembella. Noa, Gebu Sembella. Ọmọ bíbí ilẹ̀ olùjí ò jẹ́ fọ́ní. Ẹ lẹ́ ń bẹ̀rù. Ìkàrẹ́ àkókò ló fi ṣe bùgbé. Escort látòbù òkè àwọn tèmi. Ọ̀tàrù ń kọ́ látọ̀bà àkókò. Àṣẹ Edumare.

ọ̀sálù ogbè ń jó orómọ jogbó láyé lo ọlọ́mọ àgàgà èṣù. Ṣé báwọn náà ló ṣe fún bàbá? Bàbá ń bẹ láàrin ọ̀tá ẹ̀bọn ni ó ṣe. Ó sì wá gbé ń bẹ̀ ó.

ọrọmọ jogbola elo ọlọmọ agaga esu. Thank you. Ma gbọ́ arrangement. Tí Haruna Sala bá fẹ́ kí wọ́n bá òun lù tó bá fẹ́ kán lù fóun, òun ni wọ́n ó lù fún. Tó bá ti ń kọjá sáìlì tiẹ̀, yóò máa fà wọ́n mọ́ sẹ́ rẹ̀, yóò máa fà wọ́n sírìn á máa kìlọ̀ fún wọn pé. Ó ṣe.

Àrùn náà sọ́lá, Peter àwọn bàbá alápàlà ti rínú. Ẹ fẹ́ gbá pàlà lẹ́wà ní ẹ̀ní gbọ́ kán kìyàn nídìí. Ebi ó gbé ti ń kọrin ń tọ̀hún ò lápàlà gbọ́ ni. Ṣùgbọ́n bẹ́yàn náà bá fẹ́ ya mógùn orí atẹ́gùn bí ó bá di wípé ó ń kọrin lọ tó sì ti ń di pé ó ń kìyàn báhùn. Ó lọ́gbọ́n tí à ń dá sí i ìfọgbọ́n ọgbọ́n náà ní ìfi rọra gbẹ̀yìn kúrò ńbẹ̀ tí ń sì wàá fìmí sí ojú òní tí ọ tá fìmí sí o ṣeun. Ẹ rí ẹ kú dédé àsìkò yìí níbi ẹ wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa Mr. Wesco olúwaye gbọ́kọ̀gbáya fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. Mo kí ní àbẹ̀yẹn ẹja tún jẹ́ kí àwọn bàbá wa àtìyá wa kan tún gbádùn èyí tó lọ látẹ́gùn yìí. Kí ló wà ń bẹ̀? Bámi ọ̀dà ẹ̀lẹ́ ń bẹ̀ ohun tó bá fẹ́ gbé wòròwòro dé méjì rẹ̀ mo mú wá bí kan bá fẹ́ ṣe wòròwòro ń kejì wọlé. Ìdí àbá ni wípé ẹ kú dédé àsìkò yìí náà lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ń kín ní ibi ẹ wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa. Mo kí ní abẹ̀ ohun. O kì í ní àbẹ̀hún níbi ẹ̀wọ̀. Ẹ wọ́n mọ̀ bínú sí mi. Ọwọ́ kan fẹ́ gbé wòròwòro sọ̀kalẹ̀ ní ṣùgbọ́n Elédùmarè ti lọ́wọ́ sí. Ẹ̀yin náà ẹ̀ ní jẹ́ ọjọ́ yín lójú ni. Ẹ wà wọn àwo tí mo ti ń kórìn látọjọ́ yìí. Láwọn orin tó tipẹ́ tipẹ́ tipẹ́ ó gbádùn àwa ara wa

Pastor Akibola. Oh, Pastor, ni meku tu ni. Bẹ́ẹ̀ ni òun ò tán ara rẹ̀ jẹ́. Ọmọ ilẹ̀ olú yìí ni.

0: agbugbọn ńlá àbí ìfura ga jìgì lẹ́gàn ìyẹn dáfọ́ ló kó sẹ́ tí ń sọ̀rẹ́ ọ̀kẹ́.
1: Àwọn
0: kò ń tẹ́gọ́tọ́ kò ń ti bí ilẹ̀ wọn kò ń rò ó lẹ̀. Ẹ̀bọ̀n ni wọ́n máa mú se. Ẹ̀kọ́ ẹ̀rí ọ̀kẹ́ nìkan ní bẹ lẹ́yìn tí ń sẹ bọ́ tiẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ̀yin lẹ̀ sẹ́ni. Ẹ̀yin èèyàn mi ẹ̀yin lẹ̀ ṣe èèyàn. Ẹ bá jẹ́ ká rúbọ ọjọ́ kan lẹ̀ fẹ́lẹ́ ẹjẹ́. Ká má dẹjà. Èṣù ò ní ṣe mí kò ní ṣe yín. Irú ẹbọ ní ń gbé ni ẹ má dẹjà. Ẹ wá gbọ́. Èṣù tán ló ń gbógun yìí. Sátánì nìyẹn. Kìí ṣèṣù ti inú fa ọlọ́pàá ẹ bọra nìyẹn.

0: ẹ̀yin ẹgbọ́ kọ̀mọ́ndà yìí ẹ máa gbọ́ arrangement ẹgbọ́ composition yẹn. Lẹ́. Thank you. Máa gbọ́ kí wá òjò arigidi. Ó lọ àìtó ohun tiẹ̀ ń bẹ̀. Ose.
1: Ẹ̀hẹ́n.

0: Ẹ̀yàmà dánúrò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tó bá di wípé Èṣù fẹ́ gbèsè ẹ̀dẹ́. Ẹ jẹ́ ká máa rò pé lásán kọ́ leléyìí. Ẹ jẹ́ máa rò pé léè kìí ṣe lásán sí ìṣiṣẹ́ Èṣù ló fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀fún ọmọ alájere dé èdè ọmọ alájere òje. Àwọn méjèèjì ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe. Ẹrú olúfẹ̀ tí ò ní bọ́mọ olúfẹ̀ jiyàn. Ayé ò ní dìyín, wọn ò ní dì mí. Ẹ̀fún ni èdì ni. Ìkankan ò ní ṣẹlẹ̀ síwánú ẹ̀. Bọ́rọ̀ bá fẹ́ jọ bí àṣà sí bó fẹ́ jọ bí ẹ̀fún bó fẹ́ jọ bí èdè ẹja yára wa. Lọ́pọ̀lọ́ pé kírú kí leléyìí. Nígbà tí a bá fẹ́ gbégbèsè eléyìí tó fẹ́ mú ìrunú dé. Jẹ́ kò ní padà lẹ́yìn gbogbo ẹ̀ ní ká máa rò mọ́ra wọn kó tó di pé a gbé ìgbésẹ̀ tó jẹ́ pé yóò mú tí ó nini lára tí ó mú nira wá. Ẹ lẹ́m̀bẹ̀ ń mo kí yín níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa. Ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ mi lórí ẹ̀rọ ayélujára ó dàbí wípé Facebook yẹn ò fẹ́ ṣe dáadáa ní ọwọ́ alẹ́ yìí. Ẹ ní bínú ni tó kàn wá ṣe kinní bẹ̀ ni pé àwọn aráàlú èèbó tó yẹ pé wọ́n ṣe máa ń darapọ̀ mọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ a dùn wọ́n díẹ̀ pé irú kí leléyìí lédùmarè. Mò ń bọ̀ ná ẹ jẹ́ kí n tó wo nǹkan tó tún wà ń bẹ̀ ká tún fi sọ̀rọ̀ àjìjà wa kí ló wà ń bẹ̀.
1: Lórí iná lọ bẹ́ ó dànù sí o.
0: Lẹ́sìké.
1: Lórí iná lọ bẹ́ ó dànù sí o.
0: Ọbẹ̀ dànù sórí iná
1: bí ibo. Lórí iná lọ bẹ́ ó dànù sí o.
0: Ṣé o tún dé.
1: Lórí iná lọ bẹ́ ó dànù sí o.
0: Èyí.
1: Ológun torí mi tó yàgà dàgòdò.

Àwọn orin eléyìí tó jáde. Àwọn orin tó kọ́kọ́ jáde tó ń pè ní Fuji Vibration. Ibi tó ti sọ nípa ọkọ láìfọ àyà yẹn Àdìsá ò sí ẹ̀fà. Bàbá. Ayé ń pé kí ni Sìké tún fẹ́ gbé jáde lẹ́yìn Fuji Vibration. Tó ti àti kọ́kọ́ gbé kan jáde. Eléyìí tó ti mú appreciation kọ́ nìyẹn. Yes. Kò tó gbé Vibration jáde tó ti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ní gbogbo àwọn oore tó tọ sí Sìké ní 1983 wọ 84 yẹn. Ó kó lọ ilé rẹ̀. Ilé rẹ̀ tuntun gbà náà ó kó lọ. Nígbà ó kó lọ ilé rẹ̀ tán. Kò tún pẹ́pẹ́ wọ́n tún fi ọkọ̀ wọ́n tún fi ta lọ́rẹ. Bàbá wa JP Àbídàkun mo ti kiyin lẹ́ẹ̀kan. Mo ti kí bàbá mi JP Àbídàkun lẹ́ẹ̀kan yẹn.

0: àwọn tèmi ní ẹ̀pẹ́ alárò ògúnmọ́ dédé. Ó ṣe ẹ rí nígbà tó mu síkírò àyíndé barista ó ní lọ́kì kan wọn a máa ta lọ́rẹ púpọ̀ nítorí fi ń ta lọ́rẹ pọ̀ ju nítorí ń ná lójú agbo fún un. ọkọ̀ ní ká wí ni ilẹ̀ ní ká wí ni ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n. ẹ rí ọdún 1984 yẹn. Wọ́n tún já ọkọ̀ tuntun fún ọ̀bọ̀kún máa fi sọ̀rún àjìjà. Wọ́n tún foyè ta lọ́rẹ oyè méjì wọ́n fún un nìkan Lẹ́kọ̀ọ́ wọ́n fún un nìkan Ìbàdàn. Àgbà akẹ́ ọba Gúnwà Ìbàdàn lọ́dún náà lọ́hùn. Ṣé ẹ bá gbàgbé? Ẹ rí. Síkírò àyíndé barista ó fayé lẹ̀. Wọ́n dàbí pé ó sì wà láyé. Àwọn orin rẹ̀ sì ń tàdé ní eléni. O ṣe.
1: Tí wọ́n fi ń délé ni wọ́n mọ bá tó ní mèrè. Ọmọ àbí mọ́ta. Ọmọ àbí kọ́ra kan ìlú Mufuta.
0: Ìlú ọ̀rẹ́ mi nìyẹn oyè oyè dọ̀tun.
1: Wọlá tó dòdò pé lọ́jọ́ sí.
0: Oyè oyè dọ̀tun ògbóǹtarìgì pèdèpèdè.
1: Bàbá Tájú ti ní mi àdé
0: ọkọ̀. Bí ọkọ̀ àgbọ̀nrín ṣe ń mí hẹlẹ́ nípa dò bẹ́ẹ̀ lọkàn mi ń mí hẹlẹ́ sí.
1: Fátà ìbá sọ̀rọ̀
0: wọ́n. Àti ààrẹ Ganiyu Afọlábí. Jágilégbò so ògùn gbalẹ̀ ń kán bẹ̀. O ṣe. Ẹ rí. Òwò àṣẹnù lọmọ kékeré ń ṣe kó tó ṣòwò àṣejẹ. Àní ṣàṣedànù. Ayé ibẹ̀ ti gbọ́n sìn. Ẹ̀wọ̀n tún táwọn ọmọ kéékèèké ń pa. Wọ́n ní kẹ́ ẹ̀ tún yún un dànù.

0: ẹ gbọ́ nígbà tí ó ń ṣe síkìrò àyìndé barista bí àárẹ̀ oúnjẹ ni o àti jóúnjẹ àti jẹun lọ́wọ́ kọ́ dènira fún wọ́n gbélé fún wọ́n bá fọwọ́ ra orí rẹ̀ báyìí aló ti sóhun wọ́n tún gbé míì fún aló ti sóhun gbogbo ẹ̀ ṣàmú ó ṣàlè gbogbo ìnira yẹn bá dé
1: èyí
0: wọ́n bá ránṣẹ́ sí Mr. Pentagon.

ìyẹn buhari ọlọ́tọ̀ báyìí kàṣábà ìsàwòdì bó ṣe ń ṣẹlẹ̀ fuji exponent kò yé wọn wọn wá gbé di fuji exponent wọn gbé kúrò ńlẹ wọn gbé lọ ilé ìwòsàn ẹẹrí síkírù àyìndé barista tó gbé délé ìwòsàn tó jẹ pé wọn ń jà kárakára pé kí ó lè wà nù ìlera tó pé ìpìtẹ́rù rẹ ti ń bàyàn nìyẹn síkírù àyìndé barista yẹn tó wà nínú àárẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn ń du ẹ̀mí rẹ̀ kó mọ́ lọ ara àwọn tó tún wá ń kí ń bẹ̀ tó tún tọ́ bàpò tó tún fún wọn lówó àti tọ́ bàpò rẹ̀ fúnni lówó ìyẹn ò jẹ́nira fún ẹ wá gbọ́ wọ́n tún pa ẹ wọ́n tún rò pé kí làwọn ó ṣe kí làwọn ó ṣe ẹ wo ẹja máa gbé ẹja gbé sìkè ẹja gbé fò kẹ́ẹ̀gbé fò gbé fò lọ́ọ̀bọ wọn ni ẹ bá ajá bá gbé lọ india wọ́n gbé lọ india wọn àwọn ọpọ ní ògbúrò síkírù àyìndé barista àdúrà délé abiodun tó ń jẹ pman president nígbà náà ó pariwo pé ẹgbà wọn àwọn wá sí gẹlá tọjọ yìí àwọn ò rí ẹ sọ nǹkan tó ṣẹlẹ ẹ jẹ káwọn mọ o síkírù àyìndé barista kọjá ẹni tí ẹ kàn gbé pamọ bẹẹ tá ní mọ ohun tó ṣẹlẹ sí i ṣùgbọ́n àwọn kan mọ̀ pé ó wà nínú àárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n gbìyànjú àwọn ọmọọṣẹ́ rẹ ti banú jẹ́ àbí ń gbà wọn bá ró de eré lọ bọ́wọ́ làwọn ó ṣe rówó ná inú wọn ò dùn rárá rárá. ó ti ẹ̀fẹ́ tó sùn mélòó kan ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn abẹ̀sídé gbọ́ pé ara ilẹ̀ fuji exponent ara rẹ̀ ti ń yá àdúpẹ́ lọ́wọ́ elédùmarè ó padà sí nàìjíríà láyọ̀ àtàlàáfíà ó dé nàìjíríà láyọ̀ àtàlàáfíà tán inú àwọn ọmọọṣẹ́ rẹ̀ dùn nù wa gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ dùn wọn ni eré kan bẹ tí ó fẹ́ wá ṣe ń gbà náà eré tó ló fẹ́ ṣe yìí níbẹ̀ ló ti ṣeré fún àwọn ṣàṣì ọmọ ṣàṣì tẹ́ ẹ̀ bá gbàgbọ́ ẹ rí lójú agbo nígbà tí ilẹ̀ fuji exponent ìyẹn di fuji exponent ó kọ́kọ́ ṣe nǹkan tí kìí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dójú agbo yẹn gbogbo èrò ti pé bìbà sójú agbo ó gbé máìkì lọ́gọ́ náà lọ́hùn bóyá ó fẹ́ yẹra rẹ̀ wò ní bóyá ó fẹ́ mọ̀ bí òun ti wà nílera tó pé ni ó kọ́kọ́ mu ó kọ́kọ́ kọrin lóun nìkan láì lu ìlù sí ó kí àwọn èèyàn ó kíra rẹ̀ ó ṣe gbogbo rẹ̀ wọ́n kọ́ dákọrin wọ́n wù àwọn ọmọọṣẹ́ rẹ̀ ń gbò ó kò sì jẹ́ kí wọ́n ó lùlù sí i kò sì jẹ́ kí wọ́n ó fọ fèrèsé tàbí tẹ kíbọ̀ọ̀dù kankan nígbà tó kọyún bí ogún ìṣẹ́jú nígbà yẹn ló bá bẹ̀rẹ̀ eré ní gidi wọn ní èwo tó ní ilẹ̀ fuji exponent tó tún gbédé yìí ṣùgbọ́n inú gbogbo àwọn èèyàn dùn pé inú wọn ti dùn pé the secret àyìndé barista ó ti padà sípò rẹ̀ ó bá kàn stage ó padà sípò rẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ elédùmarè ṣùgbọ́n ṣàdédé lẹ́yìn oṣù díẹ̀ ni kinní tún bẹ̀rẹ̀ padà eléyìí tó wá bẹ̀rẹ̀ padà yìí wọ́n bá síkírù àyìndé barista pẹ̀lú kílélẹ̀ yìí elédùmarè nígbà wọn ń gbé sìkè tó ń gbé kúrò nù lé pé kó yá ẹja máa wọn nígbà wọn ti ṣàṣàrò ṣé india la tún ń gbé lọ rárá india kọ ilẹ̀ germany nìkan máa gbé lọ.

0: Agbọ́ ìyá kí fún wa ọ̀rẹ́ mi láti dè pé títí wo òkìtì pupa.
1: Wọ́n ti lọ lọ́fọ̀ wọ́n lọ́rọ̀ owó iye gbogbo wọn.

0: ìdáhùn ọmọ ó dóni ìdáhùn ogun adáfálárà jí ọmọ bá jẹrẹjẹrẹ o ṣe.
1: ó dàbí ẹni láìsọ alárìn gangan aṣọ funfun.
0: lẹ.
1: ibidí ẹyà pẹ́ẹ́dẹ́ kan níbẹ̀.
0: ìyẹn nínú eré fújì náà. ok.
1: oníbùbá ẹ̀ ọ́ oníbàtà ẹ̀ ọ́ onífìlà ẹ̀ ọ́ kò pẹ́ ọ́ kò jì.
0: wọ́n ń gbé sìké kú ò ń lé.
1: alápádé ń fagbádé ẹ̀ mú.
0: wọ́n ń gbé lọ pápákọ̀ òfurufú. ilẹ̀ jamani yá.
1: láǹfì fìlà sí ẹ pérékiri.
0: síkírù àyìndé barista bá bójú wẹ̀ yín inú ọkọ̀. oníṣòwò tún padà sílé yìí báyìí. alájà ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ alájà àgbà ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́.
1: wọ́n fi ń pa àwọ̀ ò náírà wọ́n fi ń kọ́lé mọ́lé.
0: àṣọ ohun tó ń rí àwa ò rí.
1: fi lọ́wọ́lọ́wọ́ o wọ́n fi ń lókìkì iná rẹpẹtẹ.
0: o ṣe.
1: ní oṣà ìmọ̀ta ní oṣà ìfura.
0: ìlú jamani ni wọ́n dẹ́.
1: pé nínú aṣọ

Refugee Creighton. Jose. Thank you. Alaso alari gan kan. Ti gbogbo awon onifuji nde ton yo nbe. Lesike. Okay. Won de Germany tan. Awon ebo ma sokun dere anjonu afi o ma so sadiyo. Won gbinyanju si le fuji exploded lara. Eri nigba ti won gbe jade ku mi won gbe ntoju re gbogbo o wa dabi. Omo dabi omo eke abu ara re won ti o ti fa gbogbo ara ara re tan. Omo re gan ton pin sile ori baba re ruba. Ori won jo lo ni. Baba won lele ke. Ṣùgbọ́n ti wà láàáfíà ara. Ó wá ń pé. Oh, padà sí Nàìjíríà báyìí, ẹjẹ́ òun máa gba bí padà sí London. Owó kú nílé sí London. Sìké díẹ̀. Ọdún tó bá tún di wípé àìsàn ohun yìí tó bá tún mu tó tún padà sẹ́yìn. Wọ́n ní kọ́mọ̀ sí wàhálà lórí òun mọ́. Ó tọ́kẹ̀dẹ̀ ni. Sìké. Ó ti tàwọn dúkìá rẹ̀ tó pọ̀ lórí àìsàn yẹn. Àìsàn yẹn bá fà á. Ókè, ó dé London. A sì ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ìròyìn tá à ń gbọ́ nípa ara Sìké pé ó ti yá dáadáa. Bọ́dà ó ti ń pelé pé òun bọ̀ wá máa gbáradì o. Ó ti pé onílù rẹ̀ Adéròjú. Bẹ́ẹ̀ máa múra alẹ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ òun bọ̀ wá. Inú àwọn èèyàn ti ń dùn. Orí ibùsùn bẹ́ẹ̀ di orí bẹ́ẹ̀ di rẹ̀ ló wà. Ẹ̀ntara rẹ̀ ti yá dáadáa. Ọlọ́run ló mọ bó ṣe jẹ́ o. Ká sọ pé ìyẹn jorun pa ni àbí ẹni tó ti ń sùn sí tí ìṣe ní tí ìṣànà. Ó ṣe Yusubu lórí bẹ́ẹ̀dì nu. Alájàgbà kí wọ́n tó gbé kí wọ́n tó dùú kó tó di ilé ìwòsàn. Alájàgbà ó jásẹ́ o. Akáwọ́ mórí ni ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ó ní wípé irú kí lélẹ́yìí Elédùmarè là ń pariwo là ń wí. Ẹ lẹ́ńbẹ̀ ń mo kinyín níbi ẹwà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa. Bàrí kú náà nìyẹn lásìgbà tó sì ti fayé lẹ̀ yìí. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ó dúró digbí síbẹ̀ ni ló fi jẹ́ pé gbogbo ohun téèyàn bá ti ń ṣe láyè ṣé dáadáa torí èní kọ́ torí ọ̀la ni kéèyàn lè ba jẹ́ bí aláìlẹ́gẹ́ tán ni nítorí pé iṣẹ́ yẹn dáa ni. Ẹlẹ́m̀bẹ̀ ń mo kinyín níbi tí ẹ wà tí ẹ gbé ti ń gbọ́ wa Adéwálé Akínníyì Wesco. Olúwayé gbọ́kọ̀ fún wọn Olúwayé gbọ́kọ̀ gbáya fúnni Látẹ́gùn àti Lábẹ́ Àsọ. Ẹ má gbàgbé nọ́mbà tèmi ẹ̀yẹn kan nọ́mbà tèmi sílẹ̀ nọ́mbà tèmi òun ni 080 33 65

0: Hallelujah.
1: Hallelujah.
0: Ẹyin Jésù logo. Ọlọ́run ìbàrẹ̀ o.
1: O Lord, we worship you.
0: Kábíyèsí Elédùmarè.
1: King of kings almighty.
0: Akọ́dá ayé aṣẹ̀dá o.
1: The creator of all.
0: Agbanilà.
1: The great deliverer.
0: Aṣẹ́gun fúnni.
1: The one that gives victory.
0: Adúpẹ́ ń tẹ́sí lánàá.
1: Thank you for what you did yesterday.
0: Èyí tẹ́tù se lénìí.
1: Even for the one you will do today.
0: Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa.
1: We thank you for prayers over our children.
0: Torí pé ẹdẹ tí yín sílẹ̀.
1: Because you answered us.
0: Ẹ̀yin lẹ ní kátètè gé igi ìlú lẹ̀.
1: You should quickly cut down that tree.
0: Kó tó máa pè ká.
1: God begins to bring branches.
0: Kátètè ṣẹ́ ogun yìí.
1: You should quickly cut down the battery.
0: Kó tó da ntá ọ̀fẹ́ kó
1: dà. The bank what you don't want it.
0: Gbogbo àwọn abiyamọ tó ti ṣetán lónìí.
1: All friends are ready again today.
0: Wọ́n fẹ́ gbàdúrà.
1: They want to pray.
0: Àdúrà ló ń gbà.
1: Only prayer answers.
0: Ṣé ẹ ti kó fọ́tò ọmọ yín sọ̀rọ̀?
1: Àdúgbò tó ti lẹ́bi jọrẹ.
0: Gbogbo ìtẹ́jọ́ ìwà mọ́júmọ́.
1: All of you that join us overnight.
0: Ní òru mọ́júmọ́.
1: Overnight.
0: Ó lágbára o.
1: It was so massive.
0: Wọ́n ní sọ fún ẹ.
1: I must tell you.
0: Ègún tí ò lè mọ ja ọmọ ológun lé yín.
1: That
0: cares the
1: most.
0: Egun like father like son.
1: Guest of like father like son.
0: Like mother like daughter.
1: Ìyá tí lọ́mọ mi.
0: Yí dànù lórí mi.
1: Ní ẹ̀mú pa mi.
0: Ẹ̀yin ọmọ mi o.
1: You my children.
0: Ohun tí mo là kọjá.
1: What's my experience?
0: Ẹ ò ní là kọjá.
1: You must experience it.
0: Èmi àti àwọn ọmọ ìyá mi.
1: My children must experience it.
0: A ò ní jagun táwọn òbí wá jà.
1: You must fight the battle of parents for.
0: Gbogbo ẹ̀yin òrìṣà ìdílé.
1: Why you ask us idols?
0: Májẹ̀mú ìdílé.
1: Gbogbo
0: ẹ̀yin òrìṣà ìdílé. Ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ lá máa ja ogun bí àwọn òbí wa ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlẹ̀ ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológun lèmi o ọmọ ológun làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn. Ìṣẹ̀dá mi o, àyànmọ́ mi o, àyànmọ́ àwọn ọmọ mi, jáde nínú yàrá òkùnkùn, gbogbo bí ta tì ọmọ, a jáde ń bẹ̀ lónìí o, kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé Jésù, àtòhun àti ìyá ẹ̀nà so mọ́lẹ̀, ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́, nínú ẹ̀mí ni o, a jáde o, àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa, fi a ayé mi sílẹ̀ fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì nóò tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ́ ìyàtọ̀ ọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o àdúrà máa gbàsà fẹ́ tó bá lè gbà á máa dábà lé kádà bí rí abíyá lé jìrà sà. Mina lé kàfá dàbí ìlíyàtà. Mo di ọwọ́ olúwa mú. Mo fọ ń jáde bí ìwòlí ọlọ́run. Egun asọ́nidẹ̀rù ẹ̀yìn. Àti egun asọ́nidikorofo. Tó ń ja gbogbo ọmọ ológo ilé yìí. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà àtẹ̀bọ nínú. Tó mọ̀ ń kí ẹ̀mí ológo kúrú kó gbiná dà orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ́ orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ́ orí ọmọ rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá yín ò gbà bọ́. Mo pàṣẹ back to sender sórí gbogbo ẹni tó ń fègún àtogun jà yín back to sender back to sender back to sender back to sender in the name of Jesus. Gbogbo ìyẹn kẹ́mbí tẹ wá pẹpẹ tó dìde ogun sí mi bí mo ṣe ń kí aleluya pẹpẹ ìyalulẹ̀ pẹpẹ tó ń perí mi níbi bí mo ṣe ń kí aleluya ògo òsánà iye kí n bọ́ lọ́wọ́ ẹ̀ ṣe àmì ṣe àmì ṣe àmì ẹjẹ́ lọ bí pẹpẹ wa aleluya méje
1: hallelujah.
0: Ẹ kọjú sọ́nà kejì.
1: Come to the next place.
0: Ogo nígbà méje.
1: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Ẹ lọ ọ̀nà kẹta.
1: Top place.
0: Hosanna nígbà méje.
1: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna,
0: Hosanna.
1: Hosanna.
0: Anakari ye.
1: Iye. Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: So pe Jesus ye omo mi ye.
1: Jesus is my student lead.
0: Jesus ye ise mi ye.
1: Jesus is my work lead.
0: Lati oni lo.
1: From today.
0: Gbogbo ibi ti o ta ba run.
1: Ani igbo etaba eni.
0: O pada sori
1: won. Back to sender.
0: Se ame. Se ame. Se ame.
2: Ora yi ti de.

0: Orúkọ mi Tóyìn Ọmọ́dúnmi láti Àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà kan ní kan dáwó. Wúmọ̀ kan àlẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwà dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lámẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí nìyẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló 5,000,000 sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yì rí yẹn. Ìgbà tó tún mọ yábọ̀ ọmọ mi ṣe pè mí nípa òun ti ra mọ́tò fún mi o. Mo tún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra ilẹ̀ fún mi. Mo tún ní eléyìí ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: for. Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you. Amen.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then, mo dà bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. Sùgbọ́n ìbú díẹ̀ sí mi lọ́wọ́. Pásọ TJ kan gbójú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa. Ó ti wà lá Amẹ́ríkà ń sìn.
1: Ọ̀rọ̀ yìí ti dé.

0: ọwọ́ ẹsẹ̀ lára. Olúwa lẹ jáde. Olúwa lẹ jáde. Ọwọ́ ẹsẹ̀ má jáde. Ọwọ́ ẹsẹ̀ má jáde. Ọwọ́ ẹsẹ̀ Amen. Ẹ má ké Olúwa. Ti àìsàn jáde lágọ̀ọ́.
1: Who sickness out of this body?
0: Ti ọmọ ẹ bá ṣàìsàn fọwọ́ kan.
1: Ìgbàjá di sick, lay hand on them.
0: Fọwọ́ kan fọ́tò àwọn tó ṣàìsàn. Lé àìsàn jáde.
1: Change sickness out of this body.
0: Lágọ̀ọ́ ara mi.
1: From my body.
0: Wọ́n máa wá pariwo gba ìwòsàn
1: lónìí. Ṣé I receive healing today?
0: Mo gba ìwòsàn.
1: I receive healing today.
0: Mi ò ní kú ikú òjijì.
1: I will not die suddenly.
0: Àìsàn ò ní dá mi dúró.
1: Sickness will not stop me.
0: Àìsàn ò ní fà mí sẹ́yìn. Lórúkọ Jọ́.
1: Yeah, I'm gonna die. I'm gonna die. I'm gonna die.

0: gbogbo èèyàn ẹgbàdúrà ìmọ̀fẹ́ra lọ ẹ̀mí ikú jáde lára
1: mi
0: ó máa lọ tún lọ sí ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó máa fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ́ ọ̀fà ikú ìwú ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde
1: ọ̀yọ̀
0: ọ̀yọ̀.
2: Ẹ bá mi yin bàbá lógo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Tóyìn Adéníjì láti Ìjẹ́bú-òde. Mo ní ẹnu ìkọ́ṣẹ́. So ó ní Prọ́dé ọ̀tá ẹ̀. Mo ara bí ọ̀rọ̀ epo. Má súnmọ́ kun ọ̀pọ̀ ń wọ lóyún mi. Ojú Ọlọ́run ó náà wọ ọ̀yọ̀ fún ọmọ yìí.
3: Receive your twins.
4: Jesus.
3: Amen.
4: Ọlọ́run wo àwọn ọmọ
3: yìí. Amen.
4: Ó dá wọn sí.
3: Amen.
4: In Jesus.
3: Amen.
5: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Orí ẹ̀ṣin tuntun. Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mò ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni, tí màá fi máa ṣe. Kákasọ ìrada ìlú Ọlọ́run àti mo bẹ̀ o.
1: Ṣé o ní àsàtà? Ẹ̀mí wọ́n èdè bèsù ta.
2: Jesus.
1: Wọ́n ní pàṣẹ inú ilé rẹ̀, owó ò ní tán bẹ̀. Kí ló dé kí leléyìí? Wọ́n rabi àsàtà, èdè bèsù ta. Ẹ máa kẹ́ ẹ máa mi ara. Ogun tí mò ń pa mọ́ra.
2: The battery of injury.
1: Tó ń pa mi lára.
2: That is destroying me.
1: Bí mo ṣe ń jẹ sẹ̀mọ́lẹ̀.
2: I don't stand by my feet.
1: Jábọ́ lẹ̀.
2: Follow.
1: Èyí ń pa nǹkan mi mọ́ra.
2: Sometimes you enjoy some things.
1: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́.
2: And they're destroying me.
1: Wàrà dalẹ̀ kìdá.

0: fi ń ṣe rí
1: tí ẹ. Wọ́n fàyè gbọ́ lókè. Orogun yẹn pa ọ́ lára. O dẹ̀ ń pamọ́ra. Àlá ni tẹlomi.
0: Sọ
1: gbàdúrà yọkàn.
0: Mo
1: fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.
2: Ọ̀rọ̀ yìí ti dẹ̀ di.

0: orúkọ mi ni Taiwo Ayodeji láti Ògbó. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé first time tí màá mọ bàbá ni. Ó ti pẹ́ tí bàbá yìí ti mọ ilé ètè mi. Mo máa gbọ́ ròyìn wọn nínú rédíò. So mo bí ọmọ mẹ́rin. Àwọn ọmọ méjì wọ́n ti jáde yunifásitì. Mo ṣe akéwì ò mọ́ pẹ́. Ilé ẹ̀ ti lọ bí owó ojoojúmọ́ ni mo ń sábẹ̀ sí fún àwọn ọmọ mi lówó. Ẹ̀rọ wà ń wò mí.
1: Ọ̀rọ̀ yìí ti dé.